0: ara mi olufẹ mo gbadua loruko Jesu gba o eti re ko ni gba iroyin bi lori omo re mama o loruko Jesu o ni fowo re gbomo si mo gbadua loruko Jesu o ni se lasan egbo nje mo lo Psalm 37 mo ma fi gbadua fu e gbogbo awon ti o ko ara won jo lati doju ija ko e gbogbo awon ti won ti gbogun ti e ti pa awon o ka o to tun lo wayan mora egbo maybe olorun gbo ti woli elija ngba ti olorun gbo ti woli elija ina lo sokale lati orun gbogbo awon to ko ra won jo nitori oro re ina ko sokale ko si jo won run ni oruko Jesu ina olorun ko sokale ko jo won run mo wa gbadua fun e gbogbo eda laye tun gbo mi to ba wale aye ti erongba kan e ati ere ije ogo to nsa to ba bo soju e igba yen ninu e ma dun ti wa ma yo sugbo ti o ba ibo si wa ma ronu ni so nitori na ko mo wa fe gbe lamoran pe to ba nle to ti ba ma relent so ra won kan to nla kan jayi lesson ni ko le keko ngba to wo e ba de ko le meni to ye ko sumo ko de le meni to ye ko sa fun so oun ni awon kan to nla koja sugbon olorun o gbagbe e wa pada dide awon omo to nwo be ni pe ku die ka to fun wo dide se bi ona olorun ni e gbo ni oun lo da eye oju orun ki da ko be ni won ki nko ebe won si jeun era lele won ki da ko be ni won ki si san oko gbo won je won mo oba to da e si aye gbo o ti mo pe wa je wa mu o de mo nto fe yo si pese fun loruko Jesu gbogbo eyin ti en taja lo ma ta warawara onise owo lo ma ri se onise osu lo ma ri se eyin omo lewe ogbo imo ati oye ko wonu aye eyin lo gbogbo iwo to wa lori are gbe iwosan gbo iwo to n gbo mi boya oju re lo fo abi aro ni e ni oruko Jesu gbe iwosan gbogbo niruru aisan to wa lara e gba iwosan se diabetes ni eyin riro inu rirun gba iwosan Jesu lo wi be oni ni ojo ale nigba ti orun wo won ko awon alaisan wa si odo Jesu ni kaluku fi ayo lole won loni fi ayo dide lori are Jesu oluwawa amen ara mi olufe enini o ti bere isoji ti bere bayi o ti bere isoji ti bere bayi ni ilu imeke ka gbegede agbina mimi o ti mi mimi mi o gbegede agbina mama e mu fonu yin e ma pe awon omo yin e pe boda yin anti yin mama yin e ma pe won ni gbogbo ilu to yi imeke ka iworo ajido ilado gbogbo yin pata mo sa fejo e gbo aradagun abiye gbogbo yin e ma bo e le gba mo sa fejo wole e le gba ti aradagun te ba da aradagun abi mo sa fejo e le lo si imeke pipeline junction soji yen ti nlo loni o ti bere ago marun irole e ja pade nbe ago mesan la setan e mo gbagbe o gbogbo awon ororo nkan kan te ngbo yen e ri nbe sugbon e mo gbagbe iko nbe o ti e o gba lo fe te wa ni sanwo e tori leni mo ma na ti gbogbo yin patapata seke seke aye to fi so owo e ti ko je ko ma tewo gba owo gidi to je pe owo iponju owo radarada lo ngba o ma ja bene mo ma na ti owo e ma de na ti ori e gbo gbogbo bi to ba gbe ori re wo o si mara anugba ise ti oluwa ran mi sinu aye ni eyin ara imeke ati agbegbe re eyin lo kan o isoji ti oluwa ni ki ma gbe kiri ti aporuko re ni itan mi gbodo yi pada si rere o ti kan yin bayi e mura le loruko Jesu ma lagbara se ri isoji yi mi o dede gbe wa be o oto ni bi to ye kin lo sugbon mo ri iran orun lemi oluwa so fun mi pe woli roti mi le so mi bi bayi ni ko ma lo mo nbo ja gboro ri
1: Praise the Lord.
2: Hallelujah.
1: Come for me, Nicholas. He was on me. We are not in gbogbo olorun alaye gbogbo olorun ori pe o pe igba
2: o ati ji ba ti program ni ati nba but me to friday yen program ti won ni mo kokon n to radio ti ko wa pada gbo ti a kokon gbe le na ki to gbo awon ti mo ma n gbo ko se wa gbo to wa ja mo si kini ko mo la ni ilele bi jẹ́ kí n débẹ̀. Mo sá bèrè lọ́wọ́ àwọn èèyàn pé bóyá mo ṣe wọn náà ibi tó ń rìn lójoojúmọ́ náà ni mo sá lọ. Mo dẹ̀ ṣe débẹ̀ jọ Friday níwájú ọlọ́wọ́ bàbẹ̀ kò sí nǹkan kan ní ọwọ́ mi ní kí ọ wẹ̀ze túze bẹ̀tú bó ṣe di kí ọ tọ́ọ̀dì mo lọ sọ́jà ní òpá nǹkan di 2:30 bó ṣe wá di 3 mo ní mo yá máa lọlé ọlọ́run tọ́lọ́run fẹ́ ṣe ló ṣe yẹn ní kọ́sọ́mà mi kan ṣe pè mí nìyẹn mo máa bá gbé ọjà lọ sí oṣù oṣù mo ṣe gbọ́jà yẹn dóṣojú ó fún mi ní 6,000 mo wọ mọ́tò gocom 600 naira ó kú 5,000 5,000 yẹn ló wà lọ́wọ́ mi mo ta mi sí aṣọ mo ti fọkàn sí fún máa sẹ́ndì 2,000 sọmọ mi láti ìsíbàdàn èmi náà mú 3,000 láì máa sanwó lé bẹ̀tú bó ṣe délé ẹnìkan bá ní àwọn ìyá malik àwọn fẹ́ fún ọ ní 2,000 kó sẹ́ndì ẹ̀ sí malik tí wọ́n ń pè ọ̀nkan ọlọ́run ó ṣe o ìsáta 5,000 yẹn mọ́ ara mo wá wá sí prayer yẹn níjọ Friday yẹn bí mo ṣe dé prayer mo ṣá mo gbàdúrà mo ṣe wọgbẹ mọ́ mi yìí ló kọ́kọ́ ṣe prayer fún wa wọ́n ní ẹ̀mí ọlọ́run sọ fún àwọn pé ká dáwọ́ 1,000 mo fa 1,000 yọ níwájú ọlọ́ba tèèyàn gbogbo owó tí obìnrin yẹn sọ fún mi kò sí 500 naira kankan bẹ̀ wọ́n 1,000 ní gbogbo 6,000 kò kó fún mi mo fa 1,000 yọ gbà tẹ́nìkejì tún ṣàdánwò tún ní ẹ̀mí ọlọ́run fáwọn ká san 1,000 mo tún san mo sá san gbogbo owó ìwọ yẹn ṣàjẹ 4,000 mo sá 1,000 sí mi lọ́wọ́ 1,000 tó kù dáàdì gangan gbà tí wọ́n bọ́ sórí ọ̀tà wọ́n ní ká san 1,000 mo sá mú 1,000 yẹn lọ mo sá fi ìgbà gbọ́ bẹ̀tú níbi tí mo ti ń ṣe prayer yẹn àwọn kan tá a jọ ń ṣiṣẹ́ mo pè wọ́n mo ní àkànmọ́ bọ̀ ní prayer báyìí pé prayer tá a máa ń gbọ́ dàjí dàjí tí mo ní kẹ́ ẹ máa gbọ́ pé ẹni yẹn wá sí mo ṣe àwọn ẹni yẹn wá ọwọ́ ẹni yẹn ló yá mi ní 2003 tí mo fi ra òróró àánú àti bath sender yẹn àti iyọ 200 naira ẹni yẹn ló fún mi lówó yẹn mo sáà rà níwájú ọlọ́ba tẹ̀gbà tí mo délé níjọ́ yẹn mo sùn lọ́sàn-án jọ́ yẹn ni mo lálà mo ní nǹkan funfun bòmí ní àti òkèdélẹ̀ kò jọ bí èrà bẹ̀tí gbogbo ẹ̀ wáìtì ara mi wá ń ṣẹ́gìrì ní ojú oorun yẹn mo ṣáàjì ìgbà tó di gọ́ sunday bí àbúrò ọkọ mi kan ṣe pè mí ni ẹni yẹn mo ṣẹ̀ ń fẹ́ ni bàbúrò rẹ̀ ṣe wá pè mí ẹkùn bọ̀dá mi ó sá ẹni yẹn ọkọ mi yẹn ṣàpè mí pé òun wà lọ́dọ̀ àbúrò òun kinní kan mọ́ ni ẹ bá mi kí wọn o ẹ bá mi gba nǹkan bọ nǹkan bá ní à òun ò bọ́ kí wọn nítorí ó sọ fóun ní àná pé ó ti sú ọ pé òun ìtọ́jú ẹ̀ lòun ṣe wá sọ́dọ̀ àbúrò òun pé òun dẹ̀ ti sọ fún un pé wá ní kóun pe nọ́mbà rẹ̀ ẹni yẹn sáà ní hello madam ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ mọ́ni ẹ gbọ́ dádì wa pé iṣẹ́ tí mò ń ṣe ti sú mi pé bẹ̀tí mi mọ́ tí mo fẹ́ kò dẹ̀ sanwó lọ́wọ́ dádì wa pé kàn án jọ torí ẹni tí wọ́n bá ní báni bí èèlò mọ́ni gbogbo tó lọ́n bá fún yín lágbára wa ni bí èèlò ìmọ́ni ó dáná mílíọ̀nù àti nǹkan pẹ́pẹ̀pẹ́ mo kàn sí tiẹ̀ ṣùgbẹ́ mọ́ fi máléèjì tí bá níbi 50,000 báni ṣe é lákàntì mo ní mo lákàntì ó ní ẹ sẹ́ndì àkáǹtì yẹn kò pé ṣẹ́jú márùn-ún mo ṣe ráà láti 50,000 nìyẹn kódà ó ń bẹ́ẹ̀ nú àkáǹtì mi 5,000 tí mo yọ tí mo fi wọ mọ́tò débì ni mo yọ mọ́tò ẹ ti ṣì náà ṣùgbọ́n mo ní màá débì màá béèrè màá sábò orí ọ̀fẹ́ bí mi ò bá.
3: Orúkọ mi ni Adéọlá Adésínà, mo wá láti ìlú Bẹ̀rígbẹ́ Àgùrá. Bí mo ṣe dúró yìí láńlẹ́dì ni mí, àwọn tẹ́nàntì mi máa ń gbalé lọ́wọ́ mi. Tí ẹ bá ti wá gbalé, owó tí ẹ bá ti san wọlé yẹn, o ò ní sanwó mọ́. Wọ́n mọ̀ mí ní gbogbo níbi tí àwọn káńsù wà ń bẹ̀. Wọ́n mọ̀ mí dáadáa bẹ́ẹ̀, mo máa ń gbé wọn lọ bẹ̀. Mo sáà lé gbogbo wọn jáde ní December. December tí mo lé wọn jáde yẹn mi ìgbẹ́ anybody sínú ilé. Nígbà tó wá di inú oṣù karùn-ún mo wá gbọ́ program bàbá mo wá gbọ́ mo sábẹ̀ sí gbọ́ láti ìgbà yẹn. Tàtí wọ́n ní ọ̀dọ̀ àwọn ìṣàgámù ló wà mo ń wo owó tí mo fi máa wọ mọ́tò mo ní wọ lọ jẹ́wọ́ agbára rẹ tí bá máa lọ jẹ́ ní 20,000 lọ́wọ́ kí n lè ra òróró kí n rọṣẹ́ kí n ra iyọ̀ ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ mo dẹ̀ wá.
4: Hallelujah!
3: Mo sáà délé ńjọ yẹn mo mú iyọ̀ yẹn mo bu omi mo bu òróró mo bu ọṣẹ mo pò pọ̀ mo fún un sí gbogbo inú ilé yẹn pátá ó tún di jákèjì mo fún un ó tún di jákèjì mo fún un nígbà tó di jákèjì bí mo ṣe rí àwọn mẹ́rin inú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbalé nìyẹn ó tún di ní ọjọ́ kẹjọ mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbalé nìyẹn bàbá ilé sami ìpè yín dájú o èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ mo ní gbàgbọ́ ní orí rẹ̀ gidi gan o ọlọ́run ní paṣẹ yìí jẹ́ ọlọ́run ní paṣẹ jẹ́ ẹ̀ ní fọwọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní fọyọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn tó ń kọ́ káàkiri ẹ máa kọ́ wa délé ológun láyé ọ̀tà láàfíà o.
0: Ará mi olùfẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ orí ọ̀fẹ́ ọlọ́run ni ẹ rí tẹsítímọ́nì wọ̀nyí mo wa gbadura fun enikan tun gbo mi loruko Jesu iwo na wa ni eri lori le alaye lori omo ati lori irin ajo aye re lori irin ajo ogo to nsa to nrin wa ni eri loruko Jesu ara mi olufe gege bi mo ti so e mo gbagbe o ti bere isoji meke e ja pade nbe loni ni agun marun agun marun irole ni o a pari to ba di agun mesan so gege bi mo se so mo fe anointing yin den gbogbo nte gbo won yen na ori ofe wa nbe se ti ri ise anu yen o ti di egberu mefa bakan na yin ti suru lere e mura sile tori ni Tuesday yi na e ri nbe ni suru lere eyin mo eyin ti orile orile gomu kankan e wo moto to lo si Shita under bridge te ba debe ele lo si Fuja Street community o to wa ni Fuja Street eyin ti mo se na e ja pade ni ojo Friday ipade wa ni mo se ni ago meje aro si ago mewa abo egbo ibe yen ni mo ti fe fun yin ni mantu then mo tun ma anoint yin ororo ti mo lo ni diroko mo gbadura si lori oke baba lon toba e ja pade nbe ma le fi anoint yin tori ani pe gbogbo eyin ti e nbo lati aboru iyana paja alagutan egbeda osodi gbogbo yin pada PWD to fi de abulegba agege odi olowo te ba ti de mo se e so fun anybody abi te ba wo moto bu mo se ele n lo si onile gogoro bus stop te ba don le gogoro bus stop se ri ona to wa ni ile onile gogoro yen gangan ona yen ni Tadeyo Street number 27 e ko bere idera idera cinema hall koju ile karun si onile gogoro loruko Jesu yo dara fun yin e to wa dabi re oni wi pe ni agbara lowo iledumare ni ojo Friday ose yi iso oruwa ta ba ti kuro ni imeke an lo si ori oke mole alaye nibo niyan ni ilu ijotun ibe lati fe pin ororo ota mi fowo ko mi ko ku ti e gbiyanju mi wo ko ku touch me and die so sticker e wa ko mu re dani iyen ni koko so wa ri ororo yen ofe ni o ni sanwo e rara to ba ti de oko afo bus stop gbogbo eyin ti e nbo lati bi kibi e ko le nlo si ijotun junction te ba de ijotun junction yen o le wo maruwo o le gbokada o le gbe koropin to ba de ijotun junction wo apa otun e ona to ba ti ri ni ijotun junction yen ya sibe street ya koko lapa otun e ile keji sibe yen on ni ori oke mole alaye ago mesan iso oru ma bere a de ma pari lago meji tori a ma lo sun a wa mura fun isoji irole ni meke so bet ninu iso oru yen lori oke yen lati ma pe ororo yen ni gbogbo e ka wa ko si bi te ti le ri ororo yen gba ju ori oke yen nikan egbo eyin eniyan olorun mo gbadura loruko Jesu orun sure fun yin pe ero ibani soro yi to ba fe bere alaye 070 67 17 0079 bole kan si 070 67 17 0079 egba o gbogbo eyin eniyan olorun opo e pade mi ni ki loruko re nje ilogbo elegba ni ojo Wednesday te ba ti de yanara e so pe en lo si ilogbo elegba town hall so e ja pade nbe loruko Jesu ati gbogbo eniyan pata ma wa be laro ni ago mejo aro si ago mokanla tori ti ma ku nbe na mo pada si bi soji loruko Jesu iwo ni eri kan egbo mo sure fun emi mi mo sure fun wonu ogo lo enikan gbo mi mo fe ko da si ipade yi pelu ore iran lowo yin rere olorun yo si run e lowo bo tin se oni subu lele account number yen re 00699 36 107 gbole kan si 00699 36 107 God bless you, it is well with you. Eyin ara ikotun ati alimoso nipa ti ise adura anu e lo si Abaranje Road Alabama bus stop e bere Oyewole Street ile baba Oyewole e get ti nbe egberu mefa na ni
4: Ikoni Glow FM Akure orisirisi ninu eyo kan

0: fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi o níbi tí aráyé ti dá yín lẹ́bi ayérayé dá yín láre láàrin aráyé a máa dá yìnyàn lẹ́bi mami tó ń sàmí níbi ayé ti dá ọ lẹ́bi àánú dá ọ láre báyìí aláre ṣe sọ pé tán ṣùgbọ́n ayérayé lè sọ pé kù níbi ayé ti dá ọ lẹ́bi bàbá mi dá ọ láre báyìí mo wí lórúkọ olúwa ìyà àti ń bẹ lọ́wọ́ èèyàn méje ò ní jẹ kankan níbẹ̀ èèyàn méje matthew ó ní sátani máa ń tọ́jú ìyà pamọ́ sí lọ́wọ́ pé kó lọ jiyàn so wà ń bí báyìí ta ló sàmí gbogbo ìyà tá a tọ́jú láti jẹ ọ́ lọ́jọ́ alẹ́ ó yẹ àfagilé láàárọ̀ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apatẹrẹ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ monday orí òkè inú mọ wọ nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyèdèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè inú mọ wọ ní lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀bi testimony jésù olúwa wa matthew ẹ jẹ́ a máa mú ní kọ̀ọ̀kan láàárọ̀ yìí màmá mo gbàdúrà ìyá tá a tọ́jú sọ́wọ́ ọkọ láti fi jẹ ọ ayérayé fagilé láàárọ yìí màmá ìyá tá a tọ́jú pamọ́ sí ọwọ́ ọmọ láti jẹ ọ lọ́jọ́ alẹ́ bàbá mi fagilé láàárọ yìí gbogbo ẹni tó ń sàmí bàbá mi fagilé láàárọ yìí kí n tó máa lọ́nà àdúrà yìí ẹ wò sà gbogbo èèyàn láàárọ tọ́sídẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà nílùú ìbàdàn gbogbo wa pátá orí ọ̀fẹ́ wà ní àárọ̀ tọ́sídẹ̀ẹ́ ó láǹfààní láti ṣe kánsẹ́lì pẹ̀lú mi ní challenge lágbára ọlọ́run eré ó tẹ̀lé ọ ṣe rí ẹ̀yin ẹni kejì ní òru ọjọ́ friday ní challenge yẹn kan náà ó la máa gbà wọnú october 10 tó máa jẹ́ 10-10 òru ọjọ́ friday yẹn ń bí ẹ bá wà mo fẹ́ kẹ́ ẹ wà pẹ̀lú mi ní challenge àjọ gbàdúrà ọ̀gànjọ́ òru yẹn àjọ rọ́wọ́ ọlọ́run ni ṣe ẹ wá rí láàárọ̀ sátidé tó jẹ́ october 10 ẹ̀yin tẹ́ ẹ wà ní ìjẹ̀bú òde ẹ kú oríire o october 10 ní ìjẹ̀bú òde mo ń bọ̀ síbẹ̀ gbogbo èèyàn pátá wọ́n wà á da omi àkọ́bí wọ́n wà á dalẹ̀ yín lórí number two òróró tí mo gbé bọ̀ láti jerusalemu gbogbo àwọn èèyàn sọ pé láti gba bàbá ti dé láti jerusalemu àti ìrí wọn fúnra mi ni mo ń bọ̀ láàárọ̀ ọjọ́ saturday october 10 ní ìlú ìjẹ̀bú òde ní cptech ní ìjààrí tẹ́ẹ̀tìrí signboard wà ń bẹ̀ gàdàgbàgàdàgbà ní cptech máa bọ̀ jẹ́ àjọ gbàdúrà jẹ́ àjọ wá ojú ọlọ́run dandan ní kádùá rí ó gbà ìwọ náà wo bádùá ọba máa gbà àwọn èèyàn ò ní gbà mọ́ matthew wo ọmọ tí a jí gbé lọ tí ìyá rẹ̀ ń sáré bọ̀ sórí òkè kí ló kọ ọ̀lú tí a jí ọmọ gbé lọ ilẹ̀ yíbò láti ìbàdàn ṣùgbọ́n ọ̀rọ̀ àṣẹ jáde sí ìyá ẹ̀ wípé ibi ẹgbọ́mọ rẹ sí káṣírí ó tú matthew fúnra ẹni tó jí ọmọ gbé ó ta ní 1.5 million odidi ọmọ ọlọ́run ló ní wọn mọ̀ bá wọn wá jáde ó wà ń fò òkè ó wá ṣèdúpẹ́ ọlọ́run nìyẹn o ẹnìkan ṣàmì lórí rẹ àánú ọ sọ̀rọ̀ o anu ma so Matthew ma gbo satani fi ya si owo eyan meje lati je eniyan so wa nbi bayi se a ma mu ni kokan Matthew alakoko iya nbe lowo aya baba to sami o ni jiya owo aya Matthew iya nbe lowo obirin sa ti ma fi je eyan mama to ba sami lowo obirin o ni jiya lowo won baba to ba sami lowo obirin o ni jiya lowo won Judges chapter 16 verse 15 to 21 Matthew oni dajo ni Samson alagbara ni olokiki eyan sugbon gba towo iya obirin te Matthew a o ni jiya obirin ba nka bibeli
1: o
0: wi fun pe
1: o
0: nbere lowo Samson pe fi bi irun ori agbara re wa han mi o le Samson ni mi le so a o lo de lo feran mi o fe fi aje ni o ka bibeli
1: iwo ti tan mi ni igba meta yi iwo ko si so ibi ti agbara nla re be wa fun mi
0: eh yo
1: o si se nigba ti o fi oro re ro
0: o foro re ro lojojumo
1: o si se
0: laisi o se laisi ko be
1: ti
0: suru ta okan re de iku
1: de o sa gbogbo yi
0: to ah son ti o fi aje sa abi be ko mo wa fa ori Samson mo yo oju e Matthew, Yawa Bere, and the Kashami, Loru called Jesu, Lawa Obene, O Neji Alaye, Ogiman Zombo Boye, and told you Yawo Nyo, Esa, Matthew, Sekin Mokwe, told you Yawo, told you Reo, Yam Bello Obene, Lord Juale, Timafi Jokonio, Loto, Bobene Bafi at Jokoni, Ona Sepamanio. Nitori omo ṣugbọn mo be o Ọlọrun mo kini kan koni seju kini kan o mo gbadura loruko Jesu aye re oni baje Matthew iya owo obirin wo Isaac omo Abraham wo iya to je lowo obirin o fe omo obirin kan abi be ko won pe ni Rebecca igbo dojo ale Isaac oriran o wa pe omo re akobi oni mo fe sure fun o iya n wa gbo iyawo won a so pe baba re fe je ran lai eran gbe lolohun fe je eran ogun fe on ewure la se fun Matthew Isaac ori eran je Jacob o lo tan baba re abi be ko igba Jacob tan baba re eran lo fi tan ewure o je abi be ko ogba n to fe gba sugbon gbo dojo ale Jacob na awon omo to na iyo owo omo niyan o mo gbadura gbogbo en to n gbo mi iya owo aya o ni je laye o sami o ni je laye Matthew iye elekeji sori ya owo aya yen wo nkan sa o ni ki baba 60 years o ma dagbe baba 60 years 65 70 lai sobirin ko ma danada esa o ni lo eyan o ti o ma ran lowo ngba to pe 70 lobirin kan pale ru mo pe wo e ti mo se lodo re o ti to iya wa se kini o iya bere ngbo mo pe nikan ko ni di e mo awon omo na wa tun ko yin iya keji o ni iya owo omo iya kini mo pe e so je mi ni jiya lowo omo e soro dada o laye kan ti mo wa yi lowo awon omo mi mi o ni jiya lowo aya mi o ni jiya lowo aya mi o ni jiya lowo oko mi o ni jiya Matthew gbogbo eyan meje ti ma fi ya je eyan loruko Jesu won ni fi ya je olaye so wa mi bayi won ni fi ya je omo laye won ni fi ya je olaye wo iya ti Jacob je lori Rachel Matthew ni Genesis 29 ibe lo ti pade Rachel Matthew igbode Genesis 29 verse 16 to 30 ibe lo ti san salary odun 14 nitori Rachel igba to de Genesis chapter 30 verse 1 to 2 ibe ni atuti pe Rachel to se wahala fun o tun ya gan igba to wa je Genesis chapter 31 Rachel Jerry Rachel o tun lo gbere sodo igbo wa de Genesis chapter 35 ni verse 16 Rachel ti an san salary 14 years fun Matthew o tun ku gbogbo wahala Jacob iba ja sasan bi o ba se ntori Joseph omo kan soso ati ikeji re to bi fun Benjamin Matthew igbo tun lo o tun sepe fun Benjamin oni beni oni la o ma pe iya owo omo niyan iya owo aya oni yan o sa fe ki gbogbo nkan baje e sa Jacob ki si orisa Rachel gbe tele o tun sepe o pe omo ni beni oni ah baba ton sami lowo aya o ni je ya laye. Oh my God. Lowo aya o ni je ya laye. Elomi o se wahala laaro ojo n baba dojo ale obirin o ku omo ku lara re obirin na wa tun lo yo wa ku nikan wo mama to wa sodo mi o ni daddy eran mi lowo mo ni se bi mo ni olomo kan wa Canada kama ka kakama ba mo ni bo ni je kama ba o ni ilu te ma nlohun mo olomo kan tun wa ni ikan wa London ikan wa Labuja ikan wa Leko mo ni kile wa fe

0: Ọlọ́run da obìnrin dára dára. Wọ́n sì ní ojúṣe tó pọ̀ láti ṣe nínú ìdílé àti láwùjọ wa. La ṣe ń pe gbogbo ènìyàn síbi àkànṣe tó pàtàkì fún àjọ̀dún obìnrin rere ti ìjọ CAC. Òkè Olúwa kò gbàgbé mi. Àkórí rẹ̀ ni obìnrin oníwà rere, the virtuous woman. Proverbs chapter 31 verse 10 to 31. Ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ló máa kọ́kọ́ ṣáájú tó máa kún fọ́fọ́ fún ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà, ìdánilẹ́kọ̀ọ́, àtórí yin látọjọ́ Wednesday ọjọ́ keje sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí, 7th to 9th October 2026. Láàgùn mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tó bá wà di Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá, 11th October 2026 ni ìsìndúpẹ́ àjọ̀dún obìnrin rere máa wáyé. Aago mẹ́sàn-án àárọ̀ ló máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC Òkè Olúwa kò gbàgbé mi tó wà lẹ́yìn Funke Mass Filling Station. Ìsọlọ̀ nílùú Àkúrẹ́ ni ó ti wáyé o. Lady Evangelist Olúwatóyìn Ọmọọba Ògo pẹ̀lú Prophetess Fọlá Ṣadé Kíkí Owó lolórin ẹ̀mí, Prophetess Àdúkẹ́ Ọládìran JP lonísọ jítọ́lọ́run máa lò ìránṣẹ́ Ọlọ́run aláyè, Prophet Akọ́ṣílẹ̀ Ifẹ̀dayọ̀ JP, àwọn ni Prophet in Charge, àwọn sì ló lògbàlejò. Ó yá gbogbo obìnrin àti gbogbo ènìyàn pátá, ẹ darapọ̀ mọ́ wa kájọ bá Jésù pàdé níbẹ̀.
1: Fàbá wọlé tọ ni fàfà la ń jìfà. Ìkànnì Glo 99.1 FM tún kúrè dálẹ̀. Ẹ̀yùn nílé iṣẹ́, olókoòwò, oníṣẹ́ ọwọ́, ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àtọlọ́dọ̀ ni pátá. Kílẹ̀ ń tà, níbo lẹwà tẹ ti ń tà? Ilé ọdún tún ti wọlé. Ẹ jẹ́ ká bá yín fọrẹ̀rẹ̀ ọjà yín lórí ètò. Ojú ọjà níkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Estate Àkúrẹ́ tó jálé jákorílẹ̀ dòdò. Wá sọ nípa ọjà tó ń tà, ibi tẹ wà tẹ ti ń tà, lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu. Gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM. Ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday àti láago méje alẹ́ sí aago méje àbọ̀ de ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tì. Tẹ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀, ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921. Ẹ tún lè pè sórí 0704-375-4793. Wọ́n jẹ́ àǹfààní ní ètò ojú ọjà kájú bùgbà rẹ jẹ.
2: Ìrírí lágbà, ohun ojú rí, ojú ò bá rí o, ẹnu ò ní lè sọ.
3: Ohun ojú rí lè tó amúlùúdùn agbọ́fikọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ní Glo 99.1 FM. Láago márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ máa

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kọni Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn yé. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ńbẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: wọ̀wọ̀.
1: Ètò alálùbáríkà níkànnì alálùbáríkà tí ó mọ mi gbogbo òlú títì lórí ìkànnì Glo 99.1 lè máa máa jẹ gbádùn ẹ lọ́sọ̀ọ̀sẹ̀.
2: Láti aago márùn-ún sí aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́.
1: Ni wọ́n á gbé yín débẹ̀ dẹ́dẹ́dẹ́. Torí pé kí ó dùn, ó dẹ̀ tún ní gbọ́gbọ́nú. Àwọn abala ti ń bẹ lórí ètò yìí. Abala lujú extra. Àtòrin tó lóyin ládùn tún ní gbọ́gbọ́n nú. Abalẹ̀ lẹ́ẹ̀kejì nípa ìròyìn àwọn òṣèré tíátà láti orílẹ̀-èdè Nàìjíríà tó fi jókòó òkun. Agbólóhùn bí ọ̀jẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kíkí owó ọlálẹ́yẹ kí hàn tọ̀ lè máa bá pàdé lórí ètò yìí. Fún gbogbo ẹ̀yàn níléeṣẹ́ ńláńlá àtòníṣòwò kékèké. Ó sọ kutu wọ̀wọ̀ ni kẹ́ máa gbé polówó yín àti kéde yín wá sí.
2: Láti aago márùn-ún sí aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́.
3: Ní gbogbo ọjọ́ Tuesday.
1: Pé kíkí owó ọlálẹ́yẹ kí hàn tọ̀ sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí.
4: 0903-984-2584 0903-984-2584
1: Ó sọ kutu wọ̀wọ̀ ó tún máa lóyin ládùn ní gbọ́gbọ́n nú.
5: Ọlọ́run tẹsimóni ìwọ gangan lẹ́ẹ̀kan.
6: Bẹ́ẹ̀ni o, Ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ wá pàdé bàbá voice of testimony ní Glo 99.1 FM. Láti táyé ọmọ ènìyàn jẹ lórí ètò tá a pè ní. Bí Bíbélì wí. Ó yá o, ẹni àmì òróró Ọlọ́run ti wà ń kalẹ̀ fún yín.
7: Prophet and servant Aburumoku Stephen.
6: Ojú Adéyẹmí. Orí ètò tá a pè ní. Kí ni Bíbélì wí.
8: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glo 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
6: Ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
9: ọ̀rọ̀ ìwòsàn
6: ọ̀rọ̀ ìmúniláradá
9: tẹ́tí sí ètò yìí
6: ìkànnì Glo 99.1.

0: Glow 99.1 FM Ija ko Akure Ikoni Glow FM Akure orisirisi ninu eyo kan
1: lati gbadura fun gbogbo abiyamo o
2: Lọni ti awọ 21 days si pari ogun aye re pari ogun arije pari ogun idamu lori omo pari ogun iforo lori omo pari ogun poriwo ko lori omo pari ogun jalari arowo pari ogun ojo pipe pari ogun idile pari ogun eso pari ninu leyi ogun adagbe adaso pari ogun fikayi ka pari ogun daduro pari ogun akoba adaba pari ogun irakoro pari ogun ase ti pari ogun alayo lori omo pari ogun ase danu pari ogun ani pari ogun atoro je pari ogun kaweji ya pari ogun promise afeli pari ani bi awe yi je pari lenu ogun kirakita ti o leso pari ogun ategbe atogba o pari ogun arifi pari ogun afi bibeli boju seni ni ka pari ogun ayokele je bi pari ogun pese pari ogun ipile pari ogun ne je pari ogun afolori omo pari ogun ikorira pari ogun komo mama gbe call iya re pari oluwo se awe 21 days si pari leni o awe ta bere were were were adupe pe olorun je ka pari re layo ati alafia a de pari re ni ka pari re sinu eri a pari e sinu ileri ti olorun ti muse nitori na to ba mo pupo to pe pariwo go go go go go go go go go go very good my name is pastor bakaye mane baba labiyama leni ti awe pepe fun pepe pari pepe ta ma sise le lori loni ni pepe o sese tun gbo eleyi enikan joko jeje nile re o gbo ti wo kale ku kokoko o wa yoju latoju window fe wo eni ohun o wa ri wu pe lara awon ore re to ma ntoro ni lese kese lo so fa mo pe ka yoju si pe won o si nle o ni a se ma bo lai so fohun ile ku kan na ni baba olowo kan bo se ri baba olowo latoju window o ni a surprise nle di daddy se fun wa yi o lo ta baba olowo na o pe ko to ma bo o ni eyan me sare yara sile ku fun baba leyin je o ni lo lokeje lo gba awon minerals wa mama o wo ti nbe lara ni to wa loke ko si lara ni ti nbe ni sale rara aga ti abuku ti ani to wa ni sale nri ani to wa loke o le ri bi won se nwo ani to wa ni sale turu tu ani ko jeje ni ti nbe loke ba a ti se ti olowo se ni pati to mu je ti ani to wa ni sale to ba se ru a ti se yen wa yeye bo wa so fun eni akoko yi pe mi ati iwa nlo si igba otun idi ti baba fi sise lori pepe o se se loni niyan nkan akoko ti wa akoko se bo se ngbe to yi ni pe wa fi igbagbo ku igbagbo re ti igbagbo re ba wa ni 10 tele tete fi ku ko 100 to ba je 100 lo wa tele tete fi ku ko 1000 nitori awon nkan ti mama so lori afefe leni o ni awon nkan ti wo gan ro ku pe boya ko se se ṣùgbọ́n ẹbí di ìrànmọ́ ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹnu ìwé matthew 19:26 tó sọ wípé pẹ̀lú ọlọ́run gbogbo ni ṣíṣe bàbá màmá ọgbọ́dọ̀ pinnu lẹ́ni wípé lóòótọ́ lè kéré sìn ṣùgbọ́n kò lè rí báyìí náà lọ láéláé bákan jòkó tẹtẹrẹ kó o máa gba àrífí àti ìtìjú yìí mọ́ra dìde gbéra pẹ̀lú ìgbàgbọ́ kó o ní lọ́kàn wípé kò sí kan tí ò ṣeé ṣe o lè má kiri ọjà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ó ṣe é ṣe kó dẹni tí ń rajà káàkiri gbogbo àgbáyé wá sí ìlú ó lè ṣòro láti rí 1000 láti fi jẹun lónìí ṣùgbọ́n ó ṣe é ṣe lọ́jọ́ iwájú kó o máa darí billions ó lè ti kàwé ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ ló ń ṣe bẹ́ẹ̀ báyìí àǹtí bọ̀dá ó ṣe é ṣe kó o padà máa darí ilé iṣẹ́ ńlá lọ́la ó ṣe é ṣe kí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́kadà ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó ṣe é ṣe kó o padà máa fún àwọn ènìyàn ní mọ́tò ó lè má rọrùn sùn mọ́jú àárọ̀ yìí nítorí pé ó jẹ owó ilé ṣùgbọ́n èmi bàbá alábìyamọ sọ fún ẹnu jésù wípé ó ṣe é ṣe kó o di ẹni tó ní estate ó ti lè wà lórí àárẹ̀ tó ń ka ọjọ́ ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó ṣe é ṣe kó o dìde bí ẹsùn kẹyà lórí àkẹ́tì ẹ̀sán yẹn àti jẹ́ wọn mọ́ ti lè dàbí ohun tí ò ṣe é ṣe lójú rẹ ṣùgbọ́n mo sọ fún ẹ wípé ó ṣe é ṣe kó o jẹ wọn mọ kó o tún fún àwọn ènìyàn jẹ pásítọ̀ tó ń gbọ́ mi ó lè jẹ́ pé ọkàn ènìyàn mẹ́ta lórí jèrè fún jésù lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ó ṣe é ṣe kó o padà jèrè ọkàn ènìyàn 1000 fún jésù bàbá màmá ó ti lè pé 60 kódà sì máa wá ọmọ ṣùgbọ́n ó ṣe é ṣe kí àwọn ọmọ rọgbà yí ọká mo sọ mo tútù sọ wípé pẹ̀lú ọlọ́run gbogbo ni ṣíṣe kò sí bó ṣe rẹ̀ ti pẹ́ nínú ìlàkọjá yìí àfi tó o bá jókòó tẹ́tẹ́rẹ́ tó o gbà sí nǹkan tí èṣù ń sọ tó o bá gbà sí nǹkan tí olódùmarè ń sọ dáadáa ní nǹkan gbọ́dọ̀ yí padà o lè má mọ bó ṣe máa ṣẹlẹ̀ ṣùgbọ́n dáadáa ní nǹkan máa yí padà tó o bá ti sọ èrè tinú nítorí ọlọ́run á ṣeé ṣe jókòó lórí ìtẹ́ and you come on to your let's say dinner that people were fighting and you are not running yet. Gbogbo wa la fowo si wipe ko se je kobirin o da nikan loyun sugbon tan maria lo je ko ye wa wipe ko si kan ti o le sele

0: gbọdọ gbọdọ mọ bi wọn ṣe nlé òkè giga ọtọ ni kẹniyàn ó pòǹgbẹrẹ ọtọ ni kẹniyàn ó le àṣìṣe tí ọpọlọpọ ń ṣe ni pé wọn ń pòǹgbẹrẹ ṣùgbọn wọn ò le bá tó bá fẹ lo ìlú òyìnbó gbàdúrà kó dẹ kọkọlọ gba pásípọọtù náà tó bá fẹ di ọlọrọ gbàdúrà kó o sì ṣiṣẹ má gàjò kò sálẹ kankan má gbé ìgbésẹ kankan nítorí ọlọrun máa ń bùkún ìgbìyànjú ènìyàn ni bó ti ní mi ò ní pariwo lórí rédíò lónìí èyí tó tún mú kí n máa pariwo yìí á fẹ jẹ pé tìtorí ẹnìkan ni gbogbo ẹ gbogbo ìpàdé ní kọlá láàárọ yìí àdẹ ní pẹ bàbá màmá má jòkó tẹtẹrẹ ohun tó dá ń fi àdúrà yìí tó kù díẹ káàtó ń fi àdúrà gbogbo wa fẹ lé nǹkan bá nínú àdúrà lónìí wọn pè é ní pẹpẹ ó ṣeéṣe màmá tó bá ti wọ ìpàdé kọlá wa rí ṣé orí tẹ̀lé tí àwẹ parí afẹ́ fi gbàdúrà ni o ká tó wá lọ ṣèdúpẹ́ rẹ̀ ní ṣọ́ọ̀ṣì ní dálẹ́mọ ní ọjọ́ sunday ìlúkílù tó bá wà jájọ parí àwẹ̀ yìí ní kọ́lá lẹ́nìí tó ọ̀pọ̀ sọ ni gbogbo ènìyàn máa break pẹpẹ ó ṣeéṣe ó yá aró lágbára nínú ilé rẹ ohun ayọ̀ tó ò tí ì ṣeré ó yàbẹ̀ sí ṣe ìgbéga tó ò rírú ẹ̀rí ó yàbẹ̀ sí gbà ẹ̀mí tí ń jẹ́ kéèyàn ó lé nǹkan bá wọnú ayé rẹ ẹ̀mí tí ń jẹ́ kọ́wọ́ ènìyàn ó tẹ̀ ó wọnú ayé rẹ ẹ̀mí tí ń jẹ́ kéènìyàn jẹun ọmọ ó wọnú ayé rẹ ìyẹn tó fẹ́ kó tó dàbí pé kò ṣeéṣe yóò ṣeéṣe o mọ́tò tó fẹ́ rà tó dàbí kan bàbàrà yóò ṣeéṣe o owó ilé ìwé ọmọ yẹn tó le koko bí ojú ẹja yóò ṣeéṣe o ìlú òyìnbó tó dàbí nǹkan ńlá yìí yóò ṣeéṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o àti lóyún àǹtí yìí lórúkọ yẹ yóò bọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́ àti gbọ́mọjọ́ yóò ṣeéṣe nínú ilé yìí o àti rọmọránijẹ́ yóò ṣeéṣe nínú ilé yìí o ìlàkọjá tẹ ẹni lórí ọmọ yóò padà dìtàn nínú ilé yìí o àti dolówó dolọ́rọ̀ yóò ṣeéṣe o ò ní rí ẹ̀wọ̀n he ẹlẹ́rù wọn gan wọn gan kò ní kọ́ bá wa àtọmọ rẹ àánú dẹ̀ padà yanjú ọ̀rọ̀ rẹ o mọ́jọ́mọ́jọ́ rẹ kò ní ju ẹni tí à ń wá fún ibi látò ní lóyè àkọ́bí rẹ dolórí níbi gbogbo lórí àkọ́bí ayé òní bọ́ kẹ́dùn àkọ́bí rẹ màmá lẹ́nu ọ̀rọ̀ àkọ́bí yìí ó gún ayé òní gborin ọpẹ́ lẹ́nu rẹ ẹ̀yin àkọ́bí ẹ̀ ní dẹran òkúkú ẹ ò dẹ̀ ní dẹran ibọ̀dì abiyamọ lẹ́nu ọjọ́ túnze tọ́gọ̀ bá dé ẹ̀mí ìwọ àtọmọ rẹ ò ní pin lọ́nà ọjọ́ túnze wọn ní fi ọ̀fọ́ mo tọ́ sí o jésù olúwa wa ẹ̀rí kan la máa gbọ́ nítorí àdúrà tàgbà yẹn ti gba àkókò.
1: Mi ọmọ mi dẹ̀sẹ̀ pé wọ́n fi lè lọ yìí ẹnìyẹn ti kọ́dé linted wọn lọ́hún fẹ́ ta àwọn fẹ́ fún ọmọ mi ni pé àtijọ́ di family àtijọ́ di kan náà ọmọ yẹn lòun ò tí ì lówó lọ́wọ́ ó ní kó mọ́ ní òun ṣe pírọ́bílẹ́mù òun nígbà tó bá rí owó ìyẹn ni ó di nẹ́ẹ̀sì ẹ̀ kóun tó rí owó ó ní ní wàhálà ó ní òun á gbé sílẹ̀ èdè nídìí ọjà mi mo tún bá àánú pàdé ọlọ́run kan ń ṣe àwọn èèyàn kan máa máa bọ̀ wọ́n á máa tún máa sọ fún mi pé màmá ẹ tajà fún wa o torí tẹ́ bá tajà fún wa ẹ mọ̀ àwọn kan sì ń pè wá tá àyà sọ́dọ̀ wọn ta sẹ́ pọ́dọ̀ yín là ń bọ̀ a rí wọn ńlẹ̀ òṣèmọ̀ pọ́dọ̀ wọn la máa gbà kọjá ka tó dọ́dọ̀ yín má dẹ̀ fìfẹ́ bá mi rà tó yẹ pé ìrànlọ́wọ́ ń dìde mò ń ráàánú gbà nídìí ọjà mi mò ń ráàánú gbà o àfi tí máa máa boná ọlọ́run mọ́ra ọjà tó jẹ́ pé ti máa pa bíi 250 tó ọlọ́run ṣeun o ọlọ́run bàbá alábíamọ ààyè ló wà o.
0: ẹ máa gbọ́ ẹ̀rí sọ fún gbogbo ènìyàn wípé àwẹ́ ti parí lẹ́ni kí gbogbo wọn ká pàdé ní kọ́lá sọ́ọ́rí mo ti sọ lórí afẹ́fẹ́ lánàá fọ́tò tí ọmọ rẹ̀ yà ní kékeré la máa fi gbàdúrà ogun àbúwáyé ọmọ rẹ yóò bẹ̀ sí wá sí ìmúṣẹ ìwọ tó bá dẹ̀ rí fọ́tò ọmọ òun mú orúkọ ọmọ òun wá má sì gbàgbé akájí tó máa kọ ìbí àdúrà rẹ sí irú pé òun dání bọ́ọ̀lù ẹ̀dí kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni ò wá rí rẹ gbà gbogbo ènìyàn máa dá ọrẹ lórí àwọn ọmọ rẹ lẹ́nìí gbogbo ẹni tó gbàwà tẹni tí ó gbàwẹ̀ ni ó dá ọrẹ ti tòní wàá fi ṣe ọrọ pẹpẹ ó parí àwẹ yìí kò dẹ sí iye tó kéré o àwẹ 21 days yírípọ̀ fi ọrẹ kan dé ládé yóò dẹ̀ ṣe ìtẹ́wọ́gbà o ọlọ́run bàbá alábíyamọ o ààyè ló wà hàlù yá o.
2: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o a ò ní máa bọ jẹ mọ.
3: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni jọ.
4: Broadcasting every day from the heart of Akure, this is Glow 99.1 FM.

0: ọ̀rọ̀ pọ̀.
1: Nínú àwọn òwe ìròyìn olójoojúmọ́ tòní.
0: Ọ̀rọ̀ mọ̀ pọ̀ gidi gan ni o.
1: Nínú gbogbo àwọn òwe ìròyìn tí ń jáde ní tìbútòrò orílẹ̀-èdè àgbálá ayé lẹ́yìn tó jáde lónìí.
0: Ọ̀rọ̀ pọ̀ dáadáa.
1: Nínú gbogbo àwọn òwe ìròyìn tí mọ̀ ń bẹ́ta tí mọ̀ ń jáde síta ní gbogbo ìgbà ní gbogbo àkókò lẹ́yìn tí ó tún jáde nílé iṣẹ́ ibi tá a wà yìí lónìí.
0: Látinú ìwé ìròyìn The Hole.
1: Ọ̀rọ̀ pọ̀ nbẹ̀.
0: Ìwé ìròyìn Vanguard. Ìwé ìròyìn Punch. The Guardian.
1: Ó pọ̀ yẹn yẹn.
0: This Day. Leadership. The Nation. Ó ti pọ̀ síbẹ̀ dáadáa tó pọ̀ bó ṣe ní okoko yìí gẹ ká máa mú àwọn kókó léyìí ti ń bẹ. Nínú ìròyìn wa báyìí kó tó di pé a ó máa wọnú rẹ̀ lọ lónìí
1: àbájì gan.
0: Bẹ́ẹ̀ ni lápọ̀dọ̀ tèmi bí inú ìwé ìròyìn The Hope gan níbẹ̀ mo wà nítorí pé wọ́n ní ilé báyìí.
1: Láti kẹ́sọ̀ ròde.
0: Ìpínlẹ̀ Ondo ni mo ti máa bẹ̀rẹ̀ ìròyìn ti tèmi fún ti tòní. Ǹjẹ́ jọ́mọ̀ ni pé pẹ̀lú bí àwọn olùkọ́ ti ṣe ń dàwọ́dù bí a ti ń ṣe ayẹyẹ àyájọ́ àwọn olùkọ́. Iléeṣẹ́ ti ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo wọ́n ti wá gbóṣùbà káre báyìí fún gómìnà ìpínlẹ̀ Ondo Lọ́kẹ́ Ayédà àti àwọn oníṣẹ́ rí ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ondo lábẹ́ ìṣèjọba gómìnà wa wọn ni ó dára púpọ̀.
1: Èyí ti ń bẹ ní iwájú mi báyìí yàtọ̀ pátápátá nítorí pé n tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé òun náà ni mo lọ náwó gan tí mo lọ mú wáyìí o. Èyí ó mọ̀ tó ti ń rú yọ́yọ́ ó mọ̀ ń rúgbó bọ̀ báyìí báyìí. Dáńkódé ó mọ̀ ti dẹ́kun à ń ta epo pẹtiróòlù fún àwọn alágbàtà epo.
0: Ó dá látinú ìwé ìròyìn leadership ẹgbẹ́ àwọn olùkọ́ náà ni wọ́n mọ̀ tí ń sọ̀rọ̀ báyìí sí ìgboro ayé. Wọ́n ní kí ìjọba àpapọ̀ ó dákun dábọ̀ wọ́n ní ẹ̀jẹ̀ léyìí tí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ìyún Buhari tó jẹ́ fún wọn kó tó kúrò lórí àlééfà. Wọ́n ní kí ààrẹ Bọ́lá Tinubu kó bá wọn mú ẹ̀jẹ̀ ọ̀hún kó bá wọn mú ṣe báyìí. Kí wá làwọn ẹ̀jẹ̀ ọ̀hún gan ẹ̀dùn dẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Èyí náà fẹ́ dàbí alára ò fẹ́ farapẹ́ o níwájú òmi lójú ìwé kan nínú ìwé ìròyìn Daily Trust mà ní o lórí ọ̀rọ̀ àwọn àjẹmọ́nú àti àwọn ẹ̀tọ́ owó oṣù àwọn tí ń jẹ olùkọ́ àgbà àjọ olùkọ́ àgbà láwọn ilé ẹ̀kọ́ àtàwọn tí kì í ṣe olùkọ́ èyí ò nílé ẹ̀kọ́ gíga fásitì. Wọ́n mọ̀ ti fún ìjọba àpapọ̀ ní gbèǹdéke ọjọ́ mẹ́rìnlá péré o pé láì jẹ́ bẹ́ẹ̀ àwọn yóò tún gùn lé ìyanṣẹ́lódì.
0: Ó dà ọgbà bẹ́ẹ̀ náà ni aya rẹ̀ wa Olúrẹ̀mí ó mọ̀ tí ń sọ̀rọ̀ jáde sí ìgboro ayé. Ó ń pe gbogbo àwọn ẹ̀kọ́ ìlú pátápátá láti rí i pé wọ́n mọ ṣùgbà àwọn olùkọ́ ní gbogbo agbègbè ibi tó wá wà. Oníṣẹ́ rí àwọn olùkọ́ wọn ò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn.
1: Bákan náà ni ìròyìn kan jẹ yọ mbí báyìí bó tilẹ̀ jẹ́ wípé ó nẹ́pọn ó domi tútù sí ìyàn lókan ìyà lórí ọkọ̀ bàlúù tó jẹ́ ti àwọn ọmọ ogun ojú òfúrufú tó já wá lulẹ̀ do tó sì gbẹ̀mí ènìyàn bíi 22 lọ. Tinubu mọ̀ ti kéde o ní odidi ọjọ́ bíi mẹ́ta òun náà ni kẹ́ jẹ́ ká báni fi wọn kẹ́dùn kó dúró gẹ́gẹ́ bíi ìbánikẹ́dùn fún àwọn ènìyàn wọ̀nyí.
0: Ó dà nínú ìwé ìròyìn leadership gan níbẹ̀ ni mo ṣe wà lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ yìí náà ni ẹgbẹ́ àwọn olùkọ́ ìyún nílùú Àbújá wọ́n ti ń ké gbàjarè báyìí sí ìjọba ìpínlẹ̀ pé kí wọ́n dákun dábọ̀ wọ́n ní àwọn ò lè àwọn ò rí owó láti gba ilé mọ́. Wọ́n ní bí ilé ti ṣe wọ́n gógó wọn ní owó oṣù léyìí táwọn ń gbà kò kàn kankan.
1: Àwọn ìròyìn wọ̀nyí náà ló pọ̀ bíbà ti ń bẹ ní iwájú wa lónìí léyìí tó jẹ́ wípé tí a mọ̀ mú wa ní ọlọ́kan òjọ̀kan àtẹ́lẹ́yìí tá a fi kókó rẹ̀ léde àtẹ́lẹ́yìí tó jẹ́ pé tá a fi kókó rẹ̀ léde ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lábẹ́rẹ́ sí ń gbọ̀n yẹbẹyẹbẹ
0: ká
1: mọ̀ tú pẹ́rẹpẹ́rẹ rẹ̀ tí etí eyín tí ó sì ní di sí àwọn ìròyìn náà lónìí. Ẹ̀lẹ́ o bo ne ṣe la fi àlàáwà àbí bo ni ṣọ wà ọ́ráìtì.
0: Mo wà ọ́ráìtì.
1: Mo ti ẹ̀jẹ̀ rí rẹ̀ ìmúra rẹ̀ lónìí lágbára kọ́mọ́ jẹ́ pé lóde àríyá kan tó ń lọ. Lẹ́yìn ètò.
0: Mi ro mi lo di àríyá iṣẹ́ pọ̀ lónìí.
1: Alade tí ń jẹ Adéníyì lóko tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide only over graduating the university olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú Mariwo.
0: Èmi ọmọ yín olólùfẹ́ yín blessing arókè ló ń kí n pẹ́ kò jùmọ̀ ẹ̀ka àbọ̀ sórí àkọ́tun ètò ọ̀rọ̀ pọ̀ lójúmọ̀ ní bákan náà tún láǹfààní àti máa wò wá lójú òpó
1: facebook
0: wa
1: èmi ọmọ àbíkásẹ́mìmù díẹ̀ náà àbíkásẹ́ ìwájú.
0: Èyí tó bá ti sọ mu tẹ̀lé. Òdà
1: ìtẹ̀síwájú báyìí náà ni ọ̀pá àṣẹ́gun. Gbéra láti ìpínlẹ̀ Ondo kó wo ìròyìn kan ti ń bẹ ń bẹ̀.
0: Òdà láti inú ìwé ìròyìn The Hope gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa lánàá ọjọ́ ajé òun náà ni wọ́n ti ń bu ẹ̀yẹ fún un wípé ó jẹ́ gómìnà léyìí tó mú kí ètò ẹ̀kọ́ ó túbọ̀ dúró reju nípínlẹ̀ Ondo àti ní orílẹ̀-èdè Nàìjíríà láwọn ìpínlẹ̀ ta ni Ayédàtiwa òun náà ni ó gba àmì ẹ̀yẹ. Èyí ni àná gbá ti ọ̀dọ̀ iléeṣẹ́ tí rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo ti a wà yìí. nibi ti won tin se sami si ayajojo awon oluko ninu oro re leyi ti gomina so odupe popo lowo ile ise tirisi oro eto eko hun ati minister afeto eko gogogan iyun ojogbon tuji alausa nibi o ti godi mo pe awon igbese leyi ti won gbe ni ipinle ondo o tubo mu ki inu ma du si o ninu oro re leyi ti ile ise tirisi oro eto eko ni ipinle ondo ti won so gba ti odo minister afeto eko hun iyun ojogbon tuji alausa won godi mo won ni ewo bi a o ba ni puro tara wa seri gomina ayeda ti wa oko ipa takun takun lori oro eto eko ni ipinle ondo ti a wa yi to fi je pe seri ipinle ondo ta wa yi gogogo eto eko oduro re dada oni ta ba tu wa kuro lori oro eto eko ka menu ba itoro age etulera oni gbogbo re lodo dede oni sugbon lori oro eto eko se gomina ayeda ti wa nko ipa takun takun se wa ri eto eko ipinle ondo oduro re de bi pe ton ba mu awon ipinle kokon lo le de nigeria ta wa yi ipinle ondo ni ipinle akoko ton ma mu jade pe eto eko re dara di hope gan nibe ni mo ti mu wa fun yin
1: o da bi o ti bere yi inu mi dun tori pe o ni se pelu ojo waju gbogbo orile de nigeria ntori oro eko nile aye yi o na lo ni itumo ton lagbara jugbe yi tin be lodo mi bayi won ni to koju sene kan eyin lo mo ko se lomi o bi ilu igangan o pe kini ti mo ri o awon ajo ti an je ajo awon oluko agbo lawon ile eko giga university tin be ni orile de nigeria eyun SSANU namo ti fun ijoba apapo le yi won ti fun won ni gbende ki ojo merin la pere wi pe be ba tete da wa lo nke san awon ajemonu ati awon owo owo eto wa agunle iyanse lodi iroyin kan tin je kodi mimo bayi wi pe egbe awon oluku agba lawon ile eko varsity ti ihun to je ti giga tin be ni orilede nigeria o na ni ati fun ijoba apapo ti orilede yi won mo ti fun won ni gbende ke o ojo merin la pere wi pe gbogbo awon ajemonu ati awon owo oya won eyun to je ki bi eto ohun ti won ti je won tele tele pe kian tete san fun won ni lai je be awon yogun le iyanse lodi ni o oro yin ni o gba ti enu erin ti o je ari apapo fun etititi ajo ohun ogbeni muhammed ibrahim leyi to je wi pe ti o fi gbendeke on lede ninu abo ipade ti won se leyi tan fi lede ni ojo aje tin se ana ode yi nilu abuja leyin igbati leyin ipade eyun ti elekerin din logo ta eyun to je ti iko igbimo oluse ijoba ninu egbe ohun gege bi royin na bi o ti we won ni ibrahim so wi pe se ri ipade yi ko se nkan meje o to je wi pe ti asoro le lori bi kin se wi pe gbogbo igbaye gbadun ti awon osise won ni wi pe ojo ogbonjo osu kesan si ojo kini osu kewa o na ni an fi joko ti an fi se awon ipade ohun o won wa wo ni wo wi pe e ti ari kini n to de gangan na abibo ni gbogbo awon ibere ati awon nkan to je pe ti a ti so wi pe ajo fenu ko le lori yi te de le ni se ewo baba ilegun le iyanse lodi pere kini kini on ganganga o e lo si oju ewe kan ninu iwe royin daily trust e lo ka la katambe
0: latinu iwe royin leadership egbe awon oluko lorilede nigeria ina ni won tin kesi ijoba apapo lati ba won se amulo owo osu tutun leyi ti ijoba buhari leyi ti o ti buwolu tele sugbon ti ko wa si imuse titi sa re fi tenubodo ni bo ti godi mo pe pelu bi won ti se buwolu yi won ni o ti mu ki ohun gbogbo ki onira fun won ni koda awon oluko gan ni won o le gbe igbe aye irorun nigbati eni to wa je are gbogbo fun won eyun comrade audu titus amba tin soro ohun di mimo lana nilu abuja nibi ti won tin se isamisi ayajojo awon oluko ojodi mo pe seri oro leyi ti on so yi o ni ko ki won ma puro o ni ki se isejoba are bola tinubu o na no ba won jejo won o oni seri isejoba leyi tin be lode tele lorilede nigeria ta wa yi eyun ti are muhammadu buhari oni ohun gogogan ni o ba won jeje yi to si je pe o so wi pe o ma se ifilole re fun won oni sugbon unfortunately pelu bo si le je pe sare tenubodo won ni ko sun to jobe won wa ara wo be bayi won ni are eyin gogan la wa le be le oro to wa nle yi seri owo osu leyi ti ijoba tin be tele lori alefa so pe won ma ba wa se atunse si to ma mu ki igbaye orun de ba wa ki gbogbo ki o si rorun fun wa e dakun abe yin ni o awa excellency mr president abe yin e dakun dabo e ba wa se ifilole re ki gbogbo ki o le ma du fun wa ninu oro ti won tun so si waju si gba ti odo are won won ni e wo be ba ma wo sakun re daada lorilede nigeria ta wa yi e ri wi pe ko fi be si awon oluko to ka to daada lawon ogba ikeko to fi mo ti secondary ati ti primary oni e wo fun de yin ko oni eto eko gogogan lo ye ki won gbe ni aruge wa ni ki ijoba tin be lode yi yin o se ijoba ba wa are bola tinubu ki won ba won bu wolu ifilole leyi ti ijoba tin be lode tele ti o ba won so sugbon ti ko muse ki o to kuro lori alefa leadership gan nibe ni mo ti mu wa fun yin lojumo tuni
1: o de alabon fi bon na la mo bere si nfi awon royin toni se baba lo si in to ni se pelu oro eto eko ta ba tun wa si bi ti eto oro aje na o ko si nti fi nse yan o
0: beni
1: royin tin be nbi mo lagbara mo to tin rugbo mo ru yoyo bo bayi ehe dangote o mo ti dekun o mo ti pinwo anta epo petirolu fun awon alagbata epo ti won ma nkepo wolu si orilede nigeria iroyin kan ti je ko di mimo bayi wipe ojuko ifopo mo ti dangote tin be ni orilede nigeria o na lo so wipe o da lowo to n wa yi patapira ti pin o ohun o ne ta eti se ti epo petirolu fun awon alagbata epo kan ti won ma nko epo wo orilede nigeria yi lati ile okere gege bi ate jade iroyin kan leyi to je wipe ti o won fi lede lati ojuko ile ise ifopo mo ohun leyi to je pe ti won fi si eti ibu asoju ko royin yi won ne ojuko ifopo mo na ni o ni le mo ta epo fun gbogbo awon kan to je pe ti won ba dangote won ba fi gagbaga nipa wipe ki won mo kepo wole lati ile okere o wa nje ko di mi o bayi o ne ewu ni won gba to ti je wipe gbogbo igbese ti won gbe ati awon nkan mi to je pe ti won se o na ni lati wipe ki won ro niro wipe awon le jawa kule lori epo danta ti won lo nkepo wole lati ile okere oni fun idi eyi awon o awon ti n pe ra won ni major market awon yi won ni won mo ni tepo fun won mo o enikan to ni pe ki won fi akokan fi oko kan fi bo ohun lasire o na ne o mo gbe oro yi jade won to wa nje ko di mo wipe lowo ta wa yi awon ti won fe mo tepo fun awon na ne awon lagbata epo ti won je aladani ti kin se major market ti orilede nigeria ti awon mi to je pe ti won ba ti mo pe ki n se wipe won ori won ni ri wipe won kepo wole lati le okere wa ti orilede nigeria o ni fun idi eyi kene keni on gangan o mo mo pe efe ka si fe mo kule kule re e koja lo si oju ewe kan ninu owe iroyin punchin e lo ka la ka tambe
0: lati nu iwe iroyin leadership nibe gan nibe ni mo se wa nibi ti egbe awon oluko eka ti lu abuja won tin rawo be bayi si ijoba ipinle un wipe ki o ba won gbe igbese ki won ri pe owo ti won fi n gba ile ona ni adiku deba apapo awon egbe awon oluko eka ti lu abuja ina ni won tin rawo be bayi si minister olu ilu ilelu abuja eyun nizon wike pe ko ba won se atunse si oro owo ile nigba ti won soro won di mo nibi ti won tin se ayajo awon oluko lana won jo di mo pe pelu bi ohun gbogbo ti se ri eyun ni ile on fun awon oluko won ni ohun gbogbo ona ni onira fun won to fi je pe ati ri owo gan gba ile won ni o je onira fun won won tun wa rawo ebe si ijoba ipinle ohun lati ba won se atunse si owo osu won bakan na nigba ti won soro di mo si ogba be na ni won tun gboriyin fun minister olu ilu le yon bakan na wipe ohun sise takutaku won ni sugbon lori oro owo ile leyi ti won yo ma gbe ni ipinle ohun won ni kan ba won ri pe ni gbogbo ona ona ni adiku ti deba ewo iroyin po sibe dada leadership gan nibe ni mo ti mu wa fun yin lojumo tuni
1: ola eleyi ti nbe ni waju mi bayi bo ti fi enu ba iroyin to ni se pelu oro wiki na lo je kemi na ki ntaju kan o mo tun ti ri iroyin kan ti nbe ni waju mi o saaju eto edibo ti odun 2027 fi ntiri ati wiki won mo to ti pada joko ijoko apero kan o ni ilu Port Harcourt kini nkan ti joko ijoko apero nle lori loju na lati le je ki gbogbo nkan ki o dan moran ki gbogbo e ki o si mo se roso mu eyi un saaju eto edibo ti odun 2027 o na lo je ki eni ti o je gomina ipinle adamawa eyi un amadu fintiri o mo ti se lembe won si eni ti o je minister foro lulu ijoba apapo ti orilede nigeria eyi un emson wiki eyi un ni lo Port Harcourt ti n se olulu ipinle rivers won ne fintiri o na ne o mo ti se o se abewo pe ele o baba mo kan ni wa ki yin ni o latari awon ifikoloko re ati itesiwaju lojuna lati le ri mo wipe ohun ni ati leyin awon ti en je awon ikan ati awon agba ninu oloselu eyun lojuna lati wipe ki won le jo fi mo sokan ki gbogbo won ki en jo papo ko na ki o le ri ese wale ninu eti se ti eto idibo ti nbo yin won ni gomina adamawa ohun o na lo se ipade idakonko pelu wike o won

0: wọ́ọ̀dù kan tí a mọ̀ sí iyido tó zo èyí ń wọ́ọ̀dù ti ń bẹ ní ìjọba àbílẹ̀ kunmi nípínlẹ̀ taraba ó náà ní ọmọ ti fi gbé bọ̀nù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ké gbà járe ó lórí èyí tí ṣe ti afárá kan tí ó jẹ́ afárá kò fáìbà wúrò léyìí tó jẹ́ wípé ti okàn déédéé lọ já lójijì níbẹ̀ ni a ti fi bẹ̀rẹ̀ sí ń ké sí ìjọba ìpínlẹ̀ náà ti àwọn aláṣẹ tí wọ́n ní ṣe wípé ẹ̀dákundábọ̀ o ṣe é rí gbogbo àwọn nǹkan tó jẹ́ ti amáyédẹrùn ti ń bẹ ní ìpínlẹ̀ yìí ẹ tètè wá wọ̀rọ̀ kọfí ṣàtàkẹ́ wá nǹkan ṣe sí i ó ní gbogbo bí nǹkan ti ń rí yìí ó náà ni ọmọ tẹwà lọ́rùn o àwọn olùgbé ọ̀hún ni ẹ jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ní afárá yìí léyìí tó jẹ́ pé tí ó so àwọn ìlú bíi mélòó kan ti ń bẹ ní wọ́ọ̀dù náà papọ̀ pẹ̀lú ìjọba àbílẹ̀ náà ó náà ni ó ti wà nínú èyí ìlà ìlò débi wípé wọ́n ní ewu inú ewu pátápátá òun náà lọ̀nà náà wà o àti afárá ọ̀hún wọn ni látàrí èyí wọn ni ẹ wò ó ń ṣe ni àwọn èèyàn wọn ò lè rìn bó ti tó àti bí ó ti yẹ mọ́ o kódà àwọn tó jẹ́ wípé ti wọ́n jí àgbẹ̀ tí ń bẹ̀ ńbẹ̀ àti àwọn nǹkan míì tó yẹ kán máa fi rìn lórí afárá yìí òun náà ni wọn ò lè ṣe mọ́ nítorí wípé torí wípé kínikíní ọ̀hún gangan o mo mọ̀ pé ẹ fẹ́ mọ o ẹ fẹ́ ka ẹ sì fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ kọjá lọ sí ojú ewé kan nínú ìwé ìròyìn daily post ẹlọ́ka lákàtúmbẹ̀
1: ìwé ìròyìn daily post ọ̀hún bákan náà ẹni tó jẹ ọmọ ẹgbẹ́ òṣèlú labour party tẹ́lẹ̀ rí tó tún wá jẹ igbákejì ọmọ ìyá rẹ nínú ẹgbẹ́ òṣèlú labour party yìí lọ́dún 2023 peter obi ó ti gbọdì mọ̀ pé ìpinnu òun láti ṣe àtìlẹyìn fún peter obi yìí nínú ìdìbò tó wá yẹ lọ́dún 2023 òun náà ni òun kábàámọ̀ lé lórí tí òun ò sì ṣe tán láti tọrọ àforíjì kankan lọ́dọ̀ àwọn èèyàn kan tí ń sọ̀rọ̀ wípé òun ò ṣe àtìlẹyìn fún ààrẹ fún èyàn ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú labour party lọ́dún 2023 òun peter obi bàbá ahmed náà ni ó sọ̀rọ̀ òun dìímọ̀ ní àná ojú ajé nígbà tí ń sọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn èèkàn kan nígbòjódìímọ̀ ó ní ẹ wo bí àbá ní purọ́ṣẹ́ rí ètò ìdìbò léyìí tó wáyé ní ọdún 2023 ó ní peter obi òun náà ni òun rí pé ó káàtó tó wá jẹ́ pé ó jáwé olúborí nígbà náà ó ní ìdí nìyí tí òun fi jẹ́ igbákejì ọmọ ìyá rẹ ọ̀hún ìyún lọ́dún 2023 ó ní pẹ̀lú bí ó ti ṣe jẹ́ pé lọ́wọ́ ta wà yìí náà ó tún fẹ́ gbé igba ìbò ó ní kò sí ohunkóhun tó ní láti ṣe bí òun tilẹ̀ jẹ́ igbákejì rẹ̀ òun yóò ṣe àtìlẹ́yìn fún ó ní fún gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ wípé kí ni òun rí gan tí òun fi ń ṣe àtìlẹyìn fún peter obi ó ní ẹwọ ẹgẹ sọ fún yín ó ní adarí rere òun ni peter obi ó ní ẹ lọ wo ìgbà tó jẹ gómìnà tẹ́lẹ̀ rí èyí ni anambra ó ní ẹ lọ wo àwọn ipa takuntakun lé tó ti kó ńbẹ ó ní ẹ lọ wo àwọn àkọsílẹ̀ rere tí ó ti ní ó ní àfi bí ó bá jẹ́ pé ẹ̀yìn kọ́kọ́ fẹ́ máa ba orúkọ rẹ̀ jẹ́ ó ní peter obi adarí rere ni ó ní kò sì sí àní-àní bí ó ṣe wà yìí ó ní tó bá jáwé olúborí tí ó di ààrẹ lọ́dún 2027 ó ní yóò ṣe orílẹ̀-èdè yìí dáradára daily post gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
0: ibi ọwà iná lèmi náà wà tọ́jọ́ pé tí ń wọ̀ wá èso oúnjẹ mo ti sọ́lẹ̀ kan mo ní lábọ̀ nfi bọ̀ òun náà la máa fi ìròyìn náà ṣe o mo tún padà sí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó tún lọ ó tún fẹsẹ̀ lọ mọ́ ti ètò ètò òṣèlú níbi tí ẹni tó ti fi ìgbà kan jẹ igbákejì ààrẹ nílẹ̀ yìí tó tún ń díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú adc àtíkù ó mọ̀ ti yọ̀gbọ́ ẹnu sí tinubu ni ẹni tí ò bá ti nirú ẹni kò lè mọyì ẹni níwọ̀n ìgbà tó jẹ́ pé tó ò bá ti lè sọ wípé pàtó àwọn kílásímẹ́ẹ̀tì mi lélẹ́yìí àtàwọn tájọ wà nù kíláàsì lélẹ́yìí ó lò lè mọ iṣẹ́ takuntakun táwọn tí wọ́n jẹ́ olùkọ́ tí wọ́n ń ṣe ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tó tún jẹ́ ọmọ òye ìdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú african democratic congress adc èyún àtíkù abubakar ni ló ti yọ̀gọ́ ẹnu sí ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yìí ń bọ́lá tinubu lórí àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn tó jẹ́ pé tí ó ń jẹyọ wípé ipò tí àwọn olùkọ́ àti àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn ipò tí wọ́n wà ipò ìnira àti ìṣòro pátápátá gbáà ni ó àtikún ló fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde rẹ̀ tí ó fi léde ní ọjọ́ ajé gba ẹnu ẹni tí ó jẹ́ adarí ìbáraẹnisọ̀rọ̀ àti ọgbọ́n àtinúdá nínú ẹgbẹ́ ikọ̀ ìgbìmọ̀ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú adc ó jẹ́ kó di mímọ̀ ó ní èyí tó bá jẹ́ adarí lẹ́yìn tó jẹ́ pé tí ò bá lè rántí wípé ẹni báyìí olùkọ́ báyìí ló kọ́ mi nígbà tí mò ń bẹ ní kíláàsì tàbí àwọn nǹkan tájọ jẹ ojú ẹgbẹ nígbà tájọ ń bẹ nínú kíláàsì lélẹyìí ó ní irú ẹni bẹẹ kò lè mọ wàhálà àti ìṣòro àti àwọn ìpèníjà tí àwọn olùkọ tí wọn kojú ó wá ń jẹ kó di mímọ ó ní ẹ wò mí dáadáa oníṣẹ rígbà tí mo ṣe ń bẹ nílé ẹkọ ó ní mo mọ gbogbo àwọn tí àjọ jẹ ojú ẹgbẹ kan àwọn tájọ wà ní kíláàsì mo kódà ó ní tíṣà òun gangan gan ti ń bẹ níjàdá ó lòun mọ̀ mọ̀ dáadáa o nítorí wípé kínikíní ọ̀hún gangan gan o mo mọ̀ pé efe mo efe ka ezi fe mo kule kule re e ko da lo si oju ewe kan ninu iwe royin daily post lo ka lakatambe
1: eni to je alaga gbogbo ninu egboselu people's democratic party teleri eyun ojogbon kabiru taminu turaki ona ni o tin ro awon odo orilede nigeria lati ri pe won ko ipa takun takun ninu oro oselu ni bi o ti jo di mo pe oni se ni eyan ma nfura re nwa ipo agbara oni ki se bi ti won ba joko si baye ni ipo agbara yo ti wa ba won turaki ona ni o soro ndi mo baye oni ewo eyan odo oni o ti tu akoko ke ma ko oro yi le to so pe eyin gogogon ni olori orilede lola oni ko si on ko to je pe ola kokon lo ni gogogon ni kebre si ni gbe igbese re oni bi abaduro sibi kan te so pe ipo la nbo wa kan yin tabi e nbo wa sadari lasi pe e kopa ninu oselu oni ko si on ko to jo be oni e tutu edanu ipo adari kokon ko le kan yin oro na ni o so di mimo eyin ni ana ojo aje ni bi ti won tin se isamisaye ojo ibi eni to je gomina ipinle baoshi eyin bala mohammed ni bi o tin soro di mo oni e wo oni gbogbo eyin odo to wa nbi ati eyin odo orilede nigeria lapapo ni ohun ba soro oni o ti pe te tin gbo oniruru ileri oni o ti to akoko oni eyin gan lo ye ke ma daro orilede lowo te wa yi eyin gogo lo ye ke wa nipo oni sere awon baba leyi ti won be lori ipo yi oni o ye ki won ti lo feyin ti ki won ti ma je onile ki won ma simi oni eyin odo gogo le le tuko orilede nigeria e wo iroyin po to so sibe dada daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: o le we iroyin guardian ni mo nbe ni waju mi bayi nibi ti o ti je wi pe awon egun kan egbe kan won mo ti ni oya e je ki suzan wa ibode e je ki o so ibasepo ti nbe laarin ohun ati lonpo biri eyi un tin se minister keji foro epo petrol nle ye ti o fi je wi pe o ko re o na ni nlo kaakakiri won ni ajo kan leyi to je wi pe ti won duro fun isejoba rere ti omo orilede nigeria o na ni omo ti ni wi pe ki eni ti o je minister folulu eyi un minister keji fun oro epo petrol nile yi eyi un eneke lopo biri ati suzan wa ibode kan jo wa so kini nkan gan ti an ri lobe ti an fi waru owo kini in to pa won po to bi je wi pe in se ni o nlodi gbogbo awon ise ti n se eyi un ni office re to nlodi re pe minister yi pe o mo se ninu atejade kan leyi to je wi pe ti o ti fi lo oro merin ti o je alaga ajo yi nnu Emmanuel Thomas nibe ni ajo na ni ti n je ko di mimo wi pe won ne kilo de gan na kini nkan ti n sele kilo oro gan bo lo ti je gangan to je wi pe oruko eni ti o je minister keji yi o na lo nlo kaakakiri kilo de so ni nto pa npo ni abi kilo de gangan gan e wo iroyin mo nbe o mo po janti re re oro nbe nbe to so o e lo si oju ewe kan ninu iwe iroyin the guardian e lo ka la ka tambe
1: lati nu iwe iroyin punch ijoba ipinle oyo na ni won tun tin ke gba jare bayi lori ti won jodi mo pe isele ijinigbe o na ni o tun tin pada waye bayi ni ipinle ohun eni to je commissioner tin ri si oro tin lo ni arin ilu ati taniji eyun dotun oyelade ni o soro ndi mimo ninu atejade eyun ninu atejade to fi lede fun awon niroyin ni ibadan eyun ni ana oyelade jodi mo pe iroyin ti o ko won lara bayi ni pe awon akeko lati ipinle oyo ti won je megidinogun leyi ti won bo lati sokoto wa si ipinle lopin ose to koja ona ni won ti ko si owo awon ajinigbe oni isele yi ona ni o je ohun ti o buniku ti o si je pe o n ba won lokan je to simba ijoba ipinle ohun gologun je papa o wa jodi mo bayi oni awon eso abo gogogon ni ohun fe doju oro yi ko o wi pe ki won dakun dabo kon ba won se awari awon ni ohun ki won si ri pe ni gbogbo awi papatapata ona ni eto abo ti o duro re si oni bi e ko ba gbagbe wi pe ti ijoba ibile orire ni bi osu die seyin ona ni won pariwo re ko to di pe olorun wa gba isakoso ti awon iko ologun iyun awon eso abo ti won ri awon ni ohun gba pada oni ko waye ki eleetu mari be oni ki tun wa nse ni oyo niko ati ni awon ipinle kokan ti sele ijinigbe tin sele oni ki awon eso abo ti won dakun dabo ki won mu ise won lokukudun bakan na ni won tun ra webe si ijoba apapo pe kon ba won gbe igbese wi pe to ba ni awon irinse ologun awon irinse ojulowo le ti awon osise ologun nilo ki won ba won wa fun won ki won le ma fi koju awon agbesumo mi punch go nibe ni mo ti mu wa fun yin
0: olorun oba koju oja re ko mo fi iso re ko mo fi showa komo labu re bu awon omo wa obi kan na ni bere se nsokun o nsokun kikan bayi o ni edakun omo mi da NYSC eyin ajo agun banure ban wo mo mi ati eyin osise eleto abu kolongo ba ku fi so re so wa awon eru ti eyin abiyamo kin tu olongo ba oni je kan gbe ka ori kankan wa won ni gbe ka wa mo le o ba ti mo nse na loni na la tun se nitori pe labala labala o na leto yi abala akoko leleyi ati tupere pere re ati yan na gbogbo awon iroyin leyi to je pe ti nbe ninu awon iroyin olojojumo sugbon ko to di wi pe a lo sodo lamento wa e je ka se mi muna ambona.

àti àìsáyà wọn ṣe bẹ́ẹ̀ furuko wọn léde gẹ́gẹ́ bí àwọn tó máa jẹ́ bíi ọ̀gá ìyẹn fún àwọn tọlọ́kùnrin nípa ti àwọn gbogbo tó ní ṣe ìyẹn pẹ̀lú ìyẹn gymnastic lápapẹ̀ ọgọ́ nìyẹn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóríṣiríṣi lọ́lọ́bìnrin wọn ṣe bẹ́ẹ̀ furuko wọn léde wọn ní ìdí pàtàkì ìtọ́jú forúkọ wọn léde òun ni láti bẹ̀rẹ̀ àwọn ìgbáradì ìyẹn fún ìdíje ìyẹn ti olympic ló jẹ́ pé ń bọ̀ ní ọdún 2028 ìyẹn bó ṣe wà lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn ẹ jẹ́ kúrò lápàbẹ̀ yẹn pàṣẹ òkọrin bẹ̀yẹn mọ́ àwọn àjọ oníròyìn ìyẹn ní ìpínlẹ̀ èkó àwọn ẹgbẹ́ ti àjọ ìròyìn gọ́gọ́ nìyẹn nuj láti gbọ́ o wípé àwọn tó jẹ́ pé ìpínlẹ̀ èkó wọ́n ṣe bẹ́ẹ̀ fi ṣe gbogbo wọ́n ní àná wọ́n bẹ̀rẹ̀ àwọn ìdíje eré ìdárayá kan lóríṣiríṣi ló jẹ́ pé orí kò àjọ ọ̀hún èyí tó ń bẹ ní ìkẹgà ńbẹ gangan ni ìdíje ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ ti ń wáyé ló jẹ́ pé àwọn tó ń kọ ìròyìn lẹ́ka àti láwọn iléeṣẹ́ ìròyìn lóríṣiríṣi ló ń kópa nínú àwọn ìdíje ọ̀hún ìyẹn lápá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èèyàn tó jẹ́ alága ìyẹn fún àwọn ìgbìmọ̀ tó fi ọ̀rọ̀ tó ń bẹ láti ṣàkóso ìdíje ọ̀hún ọ̀rọ̀ tó fi léde ayọ̀ jẹ́dùkú ó ní àwọn gbé ìdíje kalẹ̀ láti jẹ́ kí àwọn oníròyìn àwọn akọ̀ròyìn wọ́n lè láǹfààní láti kópa nínú eré ìdárayá ìyẹn lẹ́yìn òrẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe ìyẹn láwọn iṣẹ́ ìròyìn káàkiri ìyẹn láwọn iléeṣẹ́ lè tán bá ń ṣe eléyìí máa jẹ́ bí ìdárayá fún wọn láti jẹ́ kí ara wọn bó ṣe bẹ́ẹ̀ kó tó jí pépé ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ibẹ̀ gangan nìyẹn

oṣù kejìlá. Anthony Joshua sọ̀rọ̀ sí gbòòrò ayé. Wípé lọ́wọ́ tá a wà yìí, gbogbo ohun tó bá gbà ló máa mú. Ó ní nfàt bí iná kaustere ni òun máa bá dé. Ó láti bẹ̀rẹ̀ àti ráǹdì àkọ́kọ́ abala àkọ́kọ́ lòun á ti gbéra dì dáadáa. Ó wọn rí pé òun fi ẹ̀yìn Tyson Fury balẹ̀. Ǹjẹ́ ẹ̀yìn rí kó máa rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀? Okay, ẹ já kúrò lápá ibẹ̀ yẹn. Ìdíje ìyẹn Japan Open. Carlos Alcaraz la gbọ́ pé ó ti wọ ipele tí ó kẹ́yìn nínú ìdíje ọ̀hún. Ẹ jẹ́ bó ṣe jẹ́ pé àná òun àti akẹgbẹ́ Jaume Muna ló jọ gbéná wojú ara wọn nínú ìdíje ìyẹn ti Japan Open nínú ìdíje ti tẹ́nísì gangan lápá ibẹ̀ gangan nìyẹn. Ó jẹ́ pé lápá ibẹ̀ ẹ̀ ń gbé gbóríyàn dàgbàláyé. Agbára ṣe pé ipò kẹta ògbọ́n ló wà gẹ́gẹ́ bí àwọn àgbà ọ̀jẹ̀ àgbà ìyẹn tẹ́nísì jù. Inú oṣù tí ó kọjá nínú ìdíje ti US Open ló dé ìpele ti quarter final. Wọ́n lápá bí ó ti wọ ìpele tí ó kẹ́yìn. Ìjọ máa gbá ti ìyẹn Japan Open àbí òní gbà. Ìpàdé di ìdíje léyìí tí ó kẹ́yìn ìyẹn lápá ibẹ̀ gangan nìyẹn. Ó yá pápápá. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan nínú ìdíje ìyẹn ti 400 meters ni wọ́n forúkọ wọn léde. Wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó ń làmì láàka jùlọ. Lára wọn láti rí Ella. Ó jẹ́ kó kópa nínú ìdíje kan èèyàn láìpẹ́ yìí nínú ìdíje ti 400 meters lè tó wáyé ìyẹn lé ẹ̀kọ́ kan ìyẹn ní Texas ní ọjọ́ kẹfà oṣù kẹfà tó sì gbìyànjú tó sì làmì láàka ọmọ ọdún mọ́kànlélógún ni ó tó sì jáde ilé ẹ̀kọ́ fásitì ìyẹn ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lára àwọn tó ní forúkọ wọn léde nípa àwọn náà gbìn yín dáadáa lápá ibẹ̀ nínú ìdíje ìyẹn fún ti àwọn olóbìnrin òyìnyẹ ọyàn òun náà ń bẹ lára wọn. Lára wọn láti rí ìyanu Olúwadérẹ̀mí Esther Elo Joseph náà ń bẹ lára wọn lápá ibẹ̀ wọ́n yí forúkọ wọn léde nípa àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ pé wọ́n làmì láaka nínú ìdíje ti 400 meters Chioma Nwachukwu náà ń bẹ lára wọn. Olóńbẹ́ kò karùn-ún bẹ́ẹ̀ àtúrí Patient Ọkàn George Blessing Joy Akintoye Chidima Margaret Agu Princess Uche ìyẹn bó ṣe wà lápá ibẹ̀ gangan nìyẹn. Ẹ̀jẹ̀ ń tẹ̀ wájú láàárọ̀ yìí. Ìdíje ìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórí kọ́ńkẹ́rẹ́. Ó ṣe ní láàánú wípé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tó ń ṣojú fún orílẹ̀-èdè ìyẹn Sẹ́nígà tó yẹ kó ṣe bẹ́ẹ̀ tó jọ gbóná ojú ara wọn ló jẹ́ pé lẹ́yìn rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣubú yakata o ìyẹn sọ́wọ́ wọn. Ó tiẹ̀ jẹ́ pé ọ̀mìnà wọ́kọ́ gbá mẹ́rin sí mẹ́rin wọ́n tó wá gbá kojú tí mi kí n gbá sí ọ̀ ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ibẹ̀ gangan nìyẹn. Ṣùgbọ́n ọ̀ tó jẹ́ bí olùkọ́ni ìyẹn fún àwọn ti orílẹ̀-èdè Nàìjà ó ti fọ̀rọ̀ léde ń gbòòrò ayé. Ó ní ẹ má wò eléyìí àwọn fi ń ṣe ìgbáradì ni o. Ìyẹn pàápàá jùlọ ìyẹn fún ìdíje kò mẹsẹ̀ yọ ló jẹ́ pé àwọn máa gbá. Ìyẹn ìdíje kò mẹsẹ̀ yọ fún ìdíje ìyẹn fún ti orílẹ̀-èdè aláwọ̀ dúdú èyí tó máa gbá pẹ̀lú orílẹ̀-èdè Ghana nínú oṣù tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá mi. Èyí tó jẹ́ pé tó bá di ọjọ́ kẹwàá ni àwọn orílẹ̀-èdè Ghana máa gbéra pa wọ́n ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní ìpínlẹ̀ Kaduna. Lẹ́yìn èyí tó bá di ọjọ́ kẹtàdínlógún nínú oṣù tá a wà yìí Nàìjà máa gbéra orílẹ̀-èdè Ghana ń bẹ̀ gan ló dà lọ́jọ́ máa kojú ara wọn. Orílẹ̀-èdè Senegal àwọn ló máa ń ṣe agbátẹrù ìyẹn ìdíje ọ̀hún fún tọdún tá a wà yìí. Àwọn náà láwọn ń lo ìfọsẹ̀wọnsẹ̀ èyí táwọn gbá ìyẹn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn láìpẹ́ yìí láti máa fi ṣe ìgbáradì náà ìyẹn bó ṣe wà lápá. Ó yá pápápá. Orílẹ̀-èdè Nàìjà àti àwọn orílẹ̀-èdè bíi mẹ́fà míì láti gbọ́ o pé àwọn olójó ń jìjàdùn wọ́n ń jìjàdùn kí ni wọ́n ń jìjàdùn wípé ta ló máa gbà Hugo Win ìyẹn wá fún bí gangan nìyẹn. Ó jẹ́ pé orílẹ̀-èdè tó bá jáwé olúborí á lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje ìyẹn under 17 AFCON Cup wọ́n wá fún bí àwọn orílẹ̀-èdè tó pọ̀ jọ wà níbi.

ẹgbẹ́ bí mo ṣe ń sọ lọ àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan nítorí bí wọ́n ṣe fi òfin di àwọn agbábọ́ọ̀lù àwọn wọ́n pé ẹ lè lọ sí orílẹ̀-èdè russia o nítorí ìdí èyí ìyẹ́kùdìẹ̀kùdìẹ̀ ò ní bá ikọ̀ super eagles wọ́n máa pàdé orílẹ̀-èdè russia lẹ́nu torí pé kí ni orílẹ̀-èdè russia wọ́n ti fẹ́ gba ìfọsọ̀wọnsọ̀

ni àwọn agbọ́wọ́ àárín gọ́gọ́ ni wọ̀nyí. Àwọn tó máa gún ọwọ́ ẹ̀yìn ló máa dibẹ̀ mú. Ó jẹ́ kẹ́bẹ̀ náà ti máa ṣe àwọn àyàn fọ́ọ̀sì lẹ́kùn. Ó máa di ọwọ́ ẹ̀yìn mú kẹ́nẹ́ tún gbòógbò rẹ̀ àti Enugu Ranger. Isaac James òun àti Portugal ni. Benjamin Frederick àti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì England. Emmanuel Fernandez àti Scotland. Abdullahi Benwene ìyẹn láti Jẹ́ẹ̀kì ni gọ́gọ́ nìyẹn. Ohun tó máa ṣẹlẹ̀ ìyẹn lápá bẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Russia máa gbéná wojú ara wọn ìyẹn lónìí. International break ó máa kásẹ̀lẹ̀ lénìí ó jẹ́ pé láti bí ọjọ́ mélòó ọjọ́ mọ́kàndínlógún international break kan ó jẹ́ pé ṣe bẹ́ẹ̀ tó ti wà ńlẹ̀ ìyẹn lára àwọn àlàkalẹ̀ jẹ́ pé àwọn àjọ fífà lè tán fi lílẹ̀ gan ni láti fún àwọn agbábọ́ọ̀lù láti lọ gbá ìyẹn fún orílẹ̀-èdè fún àwọn ọkọ̀ mẹ́sẹ̀ àti fún àwọn líìgì tó ń lọ lóríṣiríṣi wọ́n lápá bẹ̀. Tó bá dé ọjọ́ kẹwàá nínú oṣù tá a wà yìí òun ni líìgì pàápàá jùlọ English Premier League máa gbéra sọ ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Lára òun tó ń kún àwọn Manchester City ìyẹn lóminú wọn ni nípa ti ìfọsọwọnsẹ̀ ìtọ́mọ gbá ìyẹn pẹ̀lú Liverpool wíkẹ̀ndì tó ń bọ̀ yìí gọ́gọ́ nìyẹn. Agbọ́wọ́ iwájú ni tó jẹ́ orílẹ̀-èdè Norway Eli Haaland à ń gbọ́ pé ó dàbí ẹni pé ó ní ìpalára nínú ìfọsọwọnsẹ̀ tó wáyé láàrin orílẹ̀-èdè Norway àti Portugal tó sì jẹ́ pé wọ́n gbé Haaland jáde wọ́n sì fi ẹlòmíì rọ́pò. Nítorí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wò ó pé ǹjẹ́ Haaland máa láǹfààní ìyẹn láti padà sórí pápá. Nínú ìfọsọwọnsẹ̀ tó máa wáyé ìyẹn láàrin Manchester City àti Liverpool. Lẹ́yìn èyí kílẹ̀ rò kó máa ṣẹlẹ̀. Ǹjẹ́ Man City máa rí mú mi àbí Haaland wà lórí pápá wọ̀ sí lórí pápá Man City máa jẹ́ lọ wọ́n máa fẹ́yìn mẹ́mú ìyẹn lápá bẹ́ẹ̀.

0: ẹ kú ojúmọ́ mọ́ ṣe dáadáa látúbà yín ẹ ṣeun tẹ tún gbọ́ wa láàárọ̀ tòní níbi ẹ̀ tí ń ṣe lójoojúmọ́ nìkànnì glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ ètò yín tá a ti ń lara wa lọ́ọ̀yẹ ètò tó dúró gẹ́gẹ́ bí kàǹkàn tó ń ṣe àfọ̀mọ́ àwọn kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó láwùjọ wa ibẹ̀ gangan lákalẹ̀ sí láàárọ̀ tòní níbi tí a ti tún ṣera wa létí inú dáadáa a tún fi ọ̀rọ̀ tuṣu dísàlẹ̀ kòkò wádìí àwọn nǹkan tó kùdìẹ̀ káàtó a pẹ̀ kẹlu àwọn ọ̀rọ̀ tí ń lọ láwùjọ bẹ́ẹ̀ sì ni a tún dára wa lárayá lóní ráńpẹ́ bí a ti ń tẹ̀wájú iṣẹ́ wa bí a ti ń sinra wa nígbẹ́rẹ́ papọ̀ tá a sì ń sọ fún wa pé àwọn bíi báyìí ló ń taari o tá a kẹ́fíhun tẹ̀yìn aráàlú ń sọ pé kùdìẹ̀ káàtó bẹ́ẹ̀ gẹ́gẹ́ látún mẹ́nuba àwọn ìwà tó jẹ́ gẹ́gẹ́ bí ìwà ọmọlúàbí ti ń lọ láwùjọ wa ta fẹ́ kí ó tẹ̀wájú kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ètò yìí wọ̀nyí náà là ń ṣe fún bíi wákàtí bíi méjì tó ń ti àwọn abala oríṣiríṣi tó sì bẹ́ẹ̀ tó sodo sórí ètò láwùjọ ní dédé àkókò yìí tí ń wá sí ti ìgbọ́n ní ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀ ìyàn ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ thursday ẹ ṣeun tẹ̀yìn tẹ́tí gbọ́ aláàárọ̀ tó ní àtútù kalẹ̀ náà ni a ti kó dé ní kẹ̀tínkẹ̀tí láti fi tó wa létí àwọn nǹkan ti ń lọ ní àyíká wa ṣé dáadáa bá yín àsìkò àṣekù sọdún òmìnira ní ká nítorí ìgbà òmìnira lára wa kẹ́yìn ìyẹn ọjọ́ kìíní nínú oṣù kẹwàá lónìí ti ṣe ọjọ́ kẹfà ọlọ́run bá ó ṣe tó tún jẹ́ ká tẹ̀síwájú dáadáa oṣù náà ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nìyẹn nítorí àsìkò òdòdó ẹnikẹ́ni adébọ̀wálé ọ̀la ṣe ni lórúkọ tí mò ń jẹ́ ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ ti gbọ̀ wá bó ni ẹnì kejì mi ṣe dáadáa ni.
1: Dáadáa ni mo wà.
0: Ọsìnkú àṣekú ọdún ayẹyẹ ọjọ́ òbí.
1: Òṣèjàre.
0: Ah gbogbo nǹkan sí o pati àná yẹn dùn dáadáa àwọn tí yóò wá sí glo fm ló.
1: Wọ́n máa ń ti ń ṣẹlẹ̀. It's okay.
0: That's right.
1: Agáyé olólùfẹ́ àti ẹ̀yin olólùgbọ́ wa pé ẹ kú ojúmọ́ ikú dédé àsìkò yìí. Ẹ ṣeun tí ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò láwùjọ. Ẹ̀yin náà ti mọ́ bí omi ti ń dún báyìí. Bóun ẹni tó ṣẹ̀ wọ ọdún tuntun bó ṣe máa ń dún lélẹ̀
0: yìí.
1: Ní ọ̀sẹ̀ tó kọjá mo wà lọ́dún èṣí. Ẹ̀yin ìsìn ọdún tuntun báyìí náà ni mo wà. Ẹ ṣeun tí ẹ̀ ń bá wa tẹ́tí gbọ́ ètò yìí ẹ bá wa ṣe kó ba lè dáa fún tòní ẹ dákun ẹ wá nǹkan kẹ fìdílé tàbí kẹ fìdílé nǹkan kí a jọ gbéra wa débẹ̀ lábalábala lórí ètò yìí náà ni a tún mọ ja yín sí lórí ètò tòní olúwa rẹmìlẹkùn ìdòwò lorúkọ tèmi o ọrẹbìnrin ọmọkan báyìí bí ẹgbàá àgbèjọ ọmọ ni kì í kábọ sórí àkọtun ètò láwùjọ.
0: Ó dá àná ni àyájọ́ àwọn olùkọ́ lágbàáyé tí nàìjíríà sì darapọ̀ mọ́ àwọn àwùjọ àgbáyé kódà ìpínlẹ̀ Ondo gan kò gbẹ́yìn. Tí a bá ní ká wo ipa àwọn olùkọ́ a lè sọ pé lórí wọn gan ni ètò ẹ̀kọ́ wa dá lé lórí. Kò sí èèyàn kan tó wà ń pò lénìí kò sí dídá àtẹnìkan dá kò sí ara àtẹnìkan dá kò sí nǹkan téèyàn ń ṣe láyé òde òní tí ò bá sì tọwọ́ ẹ̀kọ́ ńbẹ̀ ò tún bá ń tẹ́ni o. Àfin kí àwọn olùkọ́ wa yálà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n gira máa délé ilé ẹ̀kọ́ gíga pátápátá gbogbo ńlá kí o nítorí pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ribiribi ni o láàárọ̀ òní ni mò ń bá ẹnìkan sọ̀rọ̀ pé mo rántí orúkọ àwọn olùkọ́ mi lọ́kan òjọ kan tí wọ́n ní pàápàá nílé ẹ̀kọ́ girama wọ́n ṣe kí sàǹṣẹ́ mo sì dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn bíi Mr. Olabi Afẹnifọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ Mr. Olúgbèmí Mati Teacher wa ni mí nígbàgbé lọ́dún náà lọ́hùn-ún tó fi mọ́ Ọ̀gbẹ́ni Arodu Economics Teacher nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ lọ jàǹtí rẹ̀ ayé tán Yorùbá Teacher wa ni.
1: Ṣé o mọ̀ pé àwọn tó ń dákọ̀ báyìí bí wọ́n bá ń gbọ́ ẹ̀ẹ̀kan máa lọ rò pé bóyá èmi náà pàjọ pẹ̀lú wà ní kíláàsì ni o.
0: Kíláàsì kan náà. Mo kàn rántí àwọn olùkọ́ tí o kọ́
1: àwọn olùkọ́ wa
0: ilé aṣu ilé amọ́ dórí principal wa ń gbà náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àìmí mọrírì akitiyan àti iṣẹ́ àwọn olùkọ́ tí mo lóore ọ̀fẹ́ àti gba àlà kíláàsì kan tàbí ìmíì kọjá lábẹ́ wọn tí wọ́n kọ́ wa dáadáa tí wọn ò sì rojú bó tilẹ̀ jẹ́ wípé àwọn àsìkò náà jẹ́ àwọn àsìkò tó jẹ́ pé ojoojúmọ́ ló yẹ kí àwọn ìjọba máa kọ bí ara tó dáa ṣíṣe àwọn olùkọ́ a wo àwọn ìpèníjà lónìí lábala àkókò ọ̀rọ̀ a máa wo àwọn ìpèníjà tí àwọn olùkọ́ ń kojú a máa wo kí ni ipò tí ètò ẹ̀kọ́ wa wà iyawo lo ye ki ijoba ko si awon oluko se looto ni pe orun lere oluko wa gege bi awon kan tin dalasa se be lori iyawo ni ijoba ko si se oluko kini awon ipenija gan tin koju ise won a se kilo de gan ti opolopo awon akeko laye ode oni ti won ba ni ton ba ngbadua fa awon mo ni ile ijosin bi pe wa di onimo segun ebo wa di amofin agbejoro wa di onimo ero ati be lo iba perete eyan lo ma ngbadua ko mo n jise oluko se ti o ba wa si oluko bawo ni awon ise ta menu bayi bawo ni won se ma ko lako yege ti awon na ma so pe awon di akose mose ni eka kan tabi omi fun idi eyi ise oluko se pataki koda tabari awon ilu to ti laju to ti dide le daada a ri pe ipo pataki ipo yi ipo eye lawon oluko wa lawon orile de on ti won si kin dagun lati won bo ti wu mo ati wipe awon igba igbadun won gan won ko bi ara si daada eyi la fi lo asiko yi nitori pe lana ti se ojo karun ninu osu kewa ni ayajo awon oluko lagbaye to si je pe ani Nigeria ti anbi na adarapo mo won awon ijoba na le kan je ka won fi oro ibani oro aikini ku orire ati ibani yayo ayajo ojo na won fi lede won si se atunwe ifaraji si igba igbadun awon oluko sugbon tayo oro ori ahan tayo wipe a nse ileri tayo wipe anfi emi more han sawon oluko layajo awon oluko ki gan igbese wo gan lari to moyan lori tawon ijoba wa ngbe lati mu inu awon oluko dun bo ni ipo ise won kilasi keko ti won tin ko awon omo won yi bawo lo se ri nje se bi o se ye ki igba igbadun awon oluko bo se kori se won san wo osu won gan lore kore igbega nko awon nkan ti nderin pe ki awon oluko se ijoba ti eko bi ara si nitori pe loni a ni anfani lati ba okan pataki lara awon asoju oluko a ba won soro ni abala koko oro fun toni eyan ara ile na e lanfani lati pe wole fi iroyin lede lori awon nkan ti a ma gbe yewo yen je fun abala koko oro emi na ni abala oro agba to fi mo ninu itan ti abala bo se nlo awon abala yi la maya lokan ojokan lejeje lori eto lawujo nikan ni glo 99.1 fm e se on ten darapo mo wa e je ki a lo gbo oro agba fun toni lati enu kunle adebayo eto lawujo nte se waju
2: to mo ki ojumo re lo ma wa akoko to ko ni ilamoye ikore lo ko loni ajebi mama ni kogun wolu eni sawo be ni awon ba meji kan ni ejo nta kan gban omo ikan ninu won on lo mu wahala wa bo lo se fifa wahala eyi oba aluka ohun lo mo berin oba alukeji ohun ni omo kunrin mo le so pe kin ti e fi ti saki si oba ilu saki okere saki ati oba tapa le n pe aleku oya omo kunrin ni ti tapa omo benrin ni ti saki ere ni awada a sere ife a sere ife mi o fe o a no ohun yin o fe o o to ni baba wa mejeji jojo re sugbon mi o fe o bi omo oba tapa bere bi awada bo se ki omo oba okere mole ni to lo gbogbo ogbon alumokoro gbogbo te eyan lo se yoruba mi ye yin ta fi mu omo benrin lowo ni sekun lowo bayi ti oni jan pata yoruba mi ti ye yin ofe yin e bale wahala bade odi anto wahala yin ni won wa tari wo tagi ko gboro sele eleyi ti sele kia oba okere ona sesi oba tapa pe wa kilode kilo fa sababi ti omo re fi le wa ti omo mi mole to baje bi eleyi nje la ti soro kankan debe nje la ti wuwa kankan debe nje la ti e ti dana abi ati so pe to mo fo mo ifun yin te fi wa si omo mi bi eleyi to oro mbaro maro fo e fo mbaro re ki n fi je ko ki lo ba tapa ma dan lo ba ni ki lo ti e ma se wo oba okere igan ki lo ma n se o se pe awon omo mejeji ti e ko lura won se won wa je bi omode iyen o faja iyen o de la nkankan lo won ti se rawon bi o ti sa won na niyen soro ni soro nu ohun ti fa sababi wahala ka to wi ka to fo bi oba okere se ran aroko si oba tapa niyen ka ma fa orogun bi e se sigun lo ba won lo niyen ki le lo fa sababi omokunrin tapa n lo ti omobinrin ti okere mole yo ba mi ye yin tori gbogbo enu ko la fi bi agbada abe o ye yin ba o tente kute wala de sele logun ba be lo ba tapa wa n pari o pe ah se bi wi kilo pe na ni kilo wa ti fogun de eleyi e wo lo fa awon to gbe mimi lori eleyi won e se kekere nitori pe ai fe te mete ai fe remero to pe le pe saju eyi to ba tapa ofi so pe jo e ma binu e sanu e ma se binu ka wa ona eh baba ku fe won fura won won ku fe ra won bo se pe a tu ba na ni poro ti dele bo se de yi ko se be o oni ki oba okere lo si to ba wu ni ah Anthony okere ti nte tele fun re eh aruguyo un la won je in la won agba fi mo po we pe a je bi mama oni kogun wolu ti oba tapa ba mo po un je bi to si mo pe bi gba lele to sele yi se bi yo tu ba ni pe dakun mo binu ore mi e ja se need to be nubi ki afi egun otolo ka fi to won o se be o bugun se wolu si lu tapa ni won si se senkia fun won nje no na je bi bayi en ti o ba mo bi nkan se rin awon alakata kiti eyan alagidi eda un la mo powe fun to ro pe boya a se gbe wa un le se to ba wu lati se koran ti pe a se gbe kan o si a se pamo loku gbogbo ese to ba se to ni won ta lo fe bi un lere ta lo fe se gba won ni atafas oke yi do bori bo ba yi o ba ri o se ti a oke orun se ko ma wo iru won ni won ki gba e bi won labi ti won jora won loju ti won ma nro loju ara won pe awon koja asise eh into se oba tapa ni idi ni ti owo yen fi jade wi pe a je bi mama oni kogun jalu ogun ni jalu wa ogun ni ja mi ogun ni ja iwo na a je bi mama Nigeria ogun ni ja wa

0: òun láti gbọ́ ọ̀rọ̀ àgbà tòní látẹnu kunle adébáyọ tí ó gbà wá níyànjú wípé kí a mọ̀ láti máa sọ ìyún tí a bá jẹ̀bi nínú ọ̀rọ̀ tí a bá sì jẹ̀bi náà kí a kọ́ láti ní ẹ̀mí ìdáríjì nítorí pé wọ́n ní ajẹ̀bi má mọ̀ báyìí ní kógun jàlú kò sì sí ẹni tó burú tí ó mọ̀kan wẹ̀ ni tí ó sọ fún ni kó ní kálukú wa ká ṣe ohun tó yẹ ká ṣe láti gba àlàáfíà láàyè láwùjọ wa ó dá ń tẹ̀wájú lórí ètò láwùjọ fún tòní nítorí ní báyìí a máa lọ tẹ́tí sí abala nínú ìtàn kí ni ìtàn tòní wí ẹ̀yin yẹn wa ẹ ṣá máa palẹ̀mọ́ ẹ máa dúró de abala bó ṣe ń lọ nítorí pé a tún mẹ́nuba bó ṣe ń lọ láwùjọ wa lákòókò yìí a mẹ́nuba ṣùgbọ́n ẹ já lọ tẹ́tí sí abala nínú ìtàn báyìí pẹ̀lú Aminat Adékunlé
1: Eku dede asiko yi esika abo si abala ninu itan loni a o ma ranti itan mami market itan mami market bere ni odun 1959 nigbati odomobirin kan to nje mami ode omo ilu jericho ugboju ni agbegbe otupo ni ipinle benue fe anthony aboki ochefu omo ogun kan ti o je ogagun kekere nigba na leyin igbeyawo won fi anthony ochefu sipo ise ni ilu enugun lẹ́yìn tí ó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní Abéòkúta àwọn méjèèjì sì ń gbé nínú ibùdó ọmọ ogun ní Àbápà Enugun nítorí ìfẹ́ láti ní ohun tó máa ń ṣe àti láti rí owó díẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún ìdílé rẹ̀ mami ọ̀chẹ́fù bẹ̀rẹ̀ iṣẹ́ títa àwọn ohun mímu ọ̀kan lára ohun tó máa ń ṣe ni kùnú kò pẹ́ tí kùnú mami ọ̀chẹ́fù fi gbajúmọ̀ láàrin àwọn ọmọ ogun ọ̀pọ̀ nínú wọn máa ń lọ sí ilé rẹ̀ láti ra ohun mímu náà tí àwọn ọ̀gá ọmọ ogun kan sì máa ń rán àwọn èèyàn lọ rà fún wọn síbẹ̀ ọ̀kan lára àwọn ọ̀gá ọmọ ogun kò ní inú dídùn sí bí iṣẹ́ mami ọ̀chẹ́fù ṣe ń gbajúmọ̀ ó sọ pé iṣẹ́ náà ń fa ìṣinṣin wọ ibùdó ọmọ ogun ó sì pàṣẹ fún pé kó dá iṣẹ́ ṣíṣe àti títa kùnú náà dúró mami ọ̀chẹ́fù bó tilẹ̀ jẹ́ pé ìpinnu náà bà á nínú jẹ́ ó ní láti tẹ̀lé àṣẹ náà ọkọ rẹ̀ náà kò lè tako àṣẹ ọ̀gá náà nígbà yẹn nítorí ipò rẹ̀ nínú iṣẹ́ ológun fún ọ̀sẹ̀ díẹ̀ mami ọ̀chẹ́fù àti ọ̀pọ̀ àwọn ọmọ ogun tó máa ń gbádùn kùnú rẹ̀ ń ṣèjíròrò nípa bí iṣẹ́ náà ṣe dá dúró nígbà tó yá ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí rọ ọ̀gá ogun náà pé kó tún ìpinnu rẹ̀ wò ní ìkẹyìn wọ́n yí ìpinnu náà padà wọ́n sì ya apá kan nínú ibùdó ọmọ ogun sílẹ̀ fún mami ọ̀chẹ́fù láti máa ṣe iṣẹ́ títa kùnú rẹ̀ mami ọ̀chẹ́fù kọ́ ilé ìtajà kékeré síbẹ̀ iṣẹ́ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí lọ dáadáa kò pẹ́ tí àwọn obìnrin mìíràn nínú ibùdó ọmọ ogun fi bẹ̀rẹ̀ sí ta àwọn ohun èlò àti oúnjẹ mìíràn ní agbègbè náà nígbà tó yá apá ibùdó ọmọ ogun náà bẹ̀rẹ̀ sí jẹ́ ohun tí wọ́n mọ̀ sí mami market ní orúkọ mami ọ̀chẹ́fù nígbà tó yá ó di ohun tí wọ́n ń ṣe láti dá ọjà sílẹ̀ nínú tàbí lẹ́gbẹ̀ẹ́ àwọn ibùdó ọmọ ogun ní nàìjíríà láti jẹ́ ibi tí àwọn ọmọ ogun àti àwọn ènìyàn míì ti lè ra oúnjẹ

0: Abacha Barracks ni Abuja nibi ti ope niyan ti ma nlo lati gbadun orisirisi onje leyin iyipada ijoba ologun to sele ni orilede oko mami ochefu Anthony Aboki ochefu ti o ti di colonel nigba yen ni won yan sipo gomina ologun fun East Central State nigba to fi ise ologun sile Anthony Aboki ochefu ati iyawo re tun da ile ise kan sile ti won pe ni Mami Market Itan Mami Market fi hàn pé iṣẹ́ kékeré tí ènìyàn bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìfaradà lè dàgbà tí ó sì lè di ìtàn pàtàkì láwùjọ. Abala nínú ìtàn kò ní jù báyìí lọ. Aminat Adekunle lorúkọ mi. Ètò láwùjọ ń tẹ̀síwájú.
1: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́. Ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀.
2: Káwùjọ wa ó má ba bàjẹ́.

Wọ́n ní bọ́mọdé kò bá bá ìtàn yóò bá àrọ́bá èyí tí Amina Adékunlé tí ó sọ fún wa láàárọ̀ yìí báyìí ó ti kọjá ìtàn láti 1950 something ohun ìtí ìbí wọn gbà yẹn èmi àti Bọ̀wálé bọ́ bá pọ̀ ọjọ́ orí wa pọ̀ kò tí ì tó nkankan láti ọdún náà lọ́hùn. It's okay. Ni bayi na ka ma lo si abala bo se nlo. Okan jo ko awon isele ati oro na ni amu wa fun yin lori lori abala bo se nlo lori eto lawujo fun toni e mo lo an bo wa.

0: uti deba pelu ida aadota lati odun 2023 ti are Bola Tinubu ti de ori alefa gebi are le yi nigbati awa si se agbeyewo ni ni yara igbonsa efe wa ni ayin a ri pe iye owo onje lati odun bi meta seyin ti are Bola Tinubu ti de ori alefa kaka ki o mo lole ni se na ni gbenu soke o fun bi apere won ni iye ti won ta kilogram gari kan ni ni odun 23 ni on sumo naira adorin le ni 500 naira ti o din die bayi ni 570 o din bele nja bayi ni 570 naira to si je pe lowo lowo ta wa yi awon tin ta kilogram gari kan bayi won tin ta ni ele 1000 naira 800 naira plus lodun ta wa yi tomato si pe ta ba fe ra iki oda kan nigba na won ni nikan bi 5000 sisale abi ko le die ni won ta sugbon baba ni pe ka wo oju oja ni isin a wa ri pe tomato si ti won ta loju oja lodun ta wa yi o tin sumo 15000 naira 15000 naira baba so ni pe ka wo alubosa ti ata apo ni igba ti won ta lodun 2023 won ni won ta laarin 10000 si 20000 sugbon ni isin o tin sumo 180 naira si 190 naira eyun fun awon ti won fe tun ta 80000 si 90000 naira ni won ni won ta apo alubosa ati apo ata ati awon kan miran leyi ti o se pataki fun igbe aye omo niyan baba ni pe ka wo iresi baba ni pe ka wo ewa ayi daju pe iye ti won ta lodun meta seyin o ti le si dada ati pelu pe iye owo gas na ni odun 2023 won ta about boya ko sha wo 1000 naira nigba ti won ta ni 2023 na sugbon ni isin o tin sumo 1004 1005 lawon bo mi gbogbo eleyi bayi ti Abubakar Kyari ti se minister fun eto ogbin to ni lati igba ti ijoba tin be lode yi o ti gori alefa pe iye owo onje ni o tin diku pelu ida 50 se Abubakar Kyari ti se minister yi bayi so si mo in tin sele ni gboro abi ka wo ko gbo lati odo awon
1: ara ya bere lowa wa ara le boya lo to ni adinku ida 50 ti de ba iye ti won ra abi be ko loja well 0706 677 1822 that be 0805 551 1110.
2: Hello.
0: Eko Jumo.
2: Jumo.
0: Eshimo.
2: Angboy.
0: Angboy.
3: Ruko mi ni ejina omo lati joka ele ka ma ba won so o le gbo to ba gbo fa afani won ni bo de gbo lo fa afani ti won ni ma fe nu ba meji meta to se koko sumeju ni pati eto abo o le di awon de ba fa ro eto abo wa ko si eto abo awe wa awon mo wa to lo safu to ko won lo da awon agbesun to da ona to ro ko won ni kini if you mean I'm my wa. So I'm my basha basha ni jo wa ba fly if. If you dey pay e wa won ologun wa to lo me an no ti sabi. In the first years ti be last month. And wa just me no let call you no because I won no ni o. O je meji. Won si je ko jo gogon to ma siru kan be yen ni kan be ma sele. Koda I don't want to bend you. Maybe I get to shift you. I bend you. You can't be in the party or the window. Yeah, me, Baba, me. Papa, the guru, I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm with you. I'm going to go to the house. Baba ise pa de tun kan se e ka mo na ti lu o
1: ki le se e ja fe lomi
2: lu se ma fu eto
1: e ka ro
2: lo ma ni balaka e je o e se fun de lo pe lati ta mo to so pe ko wale ma so pe ko lohun dari ju won ni ore mi o ni so nkan mi so ko lo ko dari ju ore e to ba de guru sa o jo fe na je mo so fe na lo iwo mo mo pe esa bo je ni se moto go je to lo la gbo go lo ati je to mo olawo nu wa la ti awa ka wa me kunu wa a ku ayo nu joba ta wa mo mo pe joba ta wa ona lo le ko wa yo ni se awa abi ta ba me ku ta ba so ku so lo lo 27 ona ba gba di mo papata ko lori joba e ku eto so le last beta
0: e se mo fun idase ti yin ki a wo boya le fa won yo meji meta lanfani lati ba wa dase okan tabi meji ninu awon eto awon iroyin ta mu ade ni abala bo se lo tuni e ko jumo o
3: e ko jumo
0: e se me karo
3: e ti ko eto
0: e se ma
3: olu aro yin lowo jima ade dare lo ko lati sagari lati le
0: gbo yin
3: e ko ti kiari so yi bi o mo ru eyan ti won awon loselu wa yi se ki n jade ni bebo pe bele lo so lejo si to won ta 3000 UK e ko fi we ti wa se won mo nkan to sele lori lede ni petla mo no re 10000 naira ti mo te lejo so de mo bo lati church ti ko deje le yi o ti tana o da ki ma so fun mi se won mo nkan to sele ni won a dari ji won o ko jo ati pe awa fura wa le gara wa kale ko de ati ke ko olorun olorun o le so kale o ami pastor olorun o ni so kale ṣugbọn awa fura wa la ma di kani awa mo nigeria la ma mo bi ta lo ti se ki ibetude se ko tun la fun wa 5000 10000 naira ka tun wa ma gba kini wa ma do awa fura wa la ni da ti di kani pe a ti awon won mo oluwa ro wa lowo e se god bless e
0: seun fun idase ti 0805-551-1110 tabi 0706-677-1822 Eko Jumo
3: Ekaro
0: Eshin Ekaro
3: Eko Eto
0: Luwa ni
3: Ejo Ebe awon eyan wa wa ta ke ebe ka ma pari de wa tabi ka ma re sile ke ba tin soro a kin a le ma soro sori radio ka tun ma gbora wa nu le ejo mu be ni o nípa ti àwọn gbọ̀gbà wa tó sọ pé oúnjẹ kiri balẹ̀ èmi ti máa ń sọ káwọn olórí wa yìí tóun bá ti ẹ̀rí ọ̀rọ̀ sọ ó yẹ kán lè dákẹ́ ṣé kí wọ́n bá dákẹ́ tóun bá sọ nǹkan wọn máa mú wọn ni tó gbé ògbé ṣe rí kò kìí ṣe nǹkan kò rẹ́rìn sí ẹnìkankan àfàwọn nìkan sẹ́rí táwọn ọmọ wa tí wọ́n kó nípa pámọ́ra kì í ṣe pé ìjọba ò ṣe kankan nípa rárá bi a se nsoro yi odidi DIG deputy inspector general of police one assistant inspector general of police three commissioners ati awon ologa ati awon olopa ati awon ologun gbogbo won na wa ni dubai ti won wa bi a se ma dole awon omo yen ele to se ni to je okun le ni pe awon woni won fi adu oloro won fi yira won ka so that town ba ni channelize adu oloro yi ko ni oro fun awon adu firo lati do da awon mo woni otherwise wa ka won lara then when ko to won de se won o le mas kin se is security kin se ko to won ta loja bi the politics so nkan tó ń bá ṣe wọn ò ní sọ fún aráyé bọ́n ṣe ṣe ní oríire tó jẹ́ pé wọ́n délé àwọn wọ̀nyẹn ìgbà tó wọ́n ṣe wọn ò jẹ́ ká mọ̀ pé nǹkan báyìí náà ṣe nǹkan bẹ bí ìtọ́rìn ní wọn torí tí wọ́n bá ti sọ sórí afẹ́fẹ́ àwọn wọ̀nyẹn náà wọ́n ń gbòròyìn òun náà wọ́n tún máa máa fi plan bọ́n á ṣe tún máa gbé ìgbésẹ̀ sí i láti rí pé wọ́n ò tọ́ so ẹgbẹ́ ká ní sùúrù fún ìjọba ọlọ́run á ràn wá lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyẹn lọ́gbọ́ ọlọ́run wọ́n á padà láyọ̀ mo rẹ́ sọ fún abóṣe ẹyọ nìkan ṣoṣo ni wọ́n gbé ìjọba ń gbé ìgbésẹ̀ torí dpo ọ̀gá dss ọ̀gá civil defence tó bá wà ní agbègbè yẹn wọn ò ní sin ọtí tó bá rí pé wọ́n ṣe nǹkan nípa so ẹgbẹ́ ká máa ní sùúrù fún àwọn ìjọba náà jẹ́ ká máa sọ pé kò sí ìjọba gbégbèsè wọn gbégbèsè wọn gbégbèsè o ṣùgbọ́n wọn ò lè máa sọ fún wa torí pé káwọn lọ́ta wọn kọ́ àmọ́ nǹkan tá ń ṣe ọdún á rọ̀ wá lọ́wọ́.
4: ẹ máa kó ètò
0: ìdí
4: ni a ti wọn lọ́dún sọ ṣe ẹ rí àlọ́ wà tá a máa ń pa pé àti sùúrù ìjọba ń gbégbèsè ìjọba ń gbégbèsè ẹ yé ìtanra yín mọ́ ìjọba ń gbégbèsè ẹ yé ìtanra yín mọ́ ẹ lè máa ṣe the same thing kẹ́mà expect different result nígbà tí international community sọ fún ìjọba àpapọ̀ látàyè jonathan pé ẹ àárẹ̀ sí àwọn tó ń sponsor àwọn pípù yìí ẹ ṣe yẹn tí igi ń wù ẹ ń gé ewé igi ẹ ń yọ èso igi ṣé igi ò ní tambo míì ìgbà tí wọ́n kó wọn lọ́yọ̀ọ́ báyìí ṣé wọ́n padà kẹ́tí wọ́n padà mú wọn ṣé wọ́n pa pọ́n padà káwọn míì mọ́ we are just in politics ẹ ṣe gbéra gbogbo ìtẹ̀tẹ̀ tí ń gé ewé igi tẹ́ ń gé ẹ̀ka tá máa sọ́mbò míì ẹ ṣe wú gbòǹgbò igi àwọn tí wọ́n sponsor pípù wọ̀nyí ẹ fọwọ́ kàn wọ́n ẹ dákẹ́ oríṣiríṣi information là ń gbọ́ pa àwọn government nípa àwọn tó àwọn ìlágbájá lọ́wọ́ sí tàmẹ̀dú lọ́wọ́ sí ẹ pa àwọn gbòǹgbò yẹn ẹ ń kẹ́ ẹ̀ka igi tí wọ́n bá dà wọ́n pípù yẹn padà ṣẹ́ ní gbogbo àmì wọn nu gbé wọ́n ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n tún nígbà wọn míì mọ́ military wa wọ́n kàn wait police wa wọ́n wait ara military wa wọ́n wait ìjọba kan ṣáà wait everybody help padà ẹ sọ pé ẹ ń gbé gbèsè why can't you kill arrest the people sponsoring these people táwọn ní òbá ka ẹgbẹ́ international community ẹni kì í sọ̀rọ̀ òṣèlú kì í sọ̀rọ̀ òṣèlú yẹn kọ́ là ń sọ we are talking about human life here we keep we should keep on pretending as if we don't know the way out ìjọba ò ṣe pawọ́pọ̀ ìjọba ìta america fẹ́ wá ìjọba iná ló gbéra fáwọn state serving country ní nàìjíríà fáwọn tó kó ara wọn gbà ọjọ́ òla fẹ́ ṣe yẹn jà tá a máa máa máa fi billions fún insecurity àwọn tó ń gbádùn insecurity tí wọ́n ń gbowó ń bẹ̀ ẹ̀ ṣe ààrẹ ti wọn ẹgbẹ́ ètò ìjàre.
0: ẹ ṣeun fún ìdásí tiyín àti àmọ̀ràn tí ẹ fún ìjọba tí ń bẹ lóde yìí bóyá lè gba ìpè kan sí kó lóde pé àmọ́ lọ sí abala kókó ọ̀rọ̀ tó ní 0805551110 tàbí 0706677182.

0: pa ẹ̀kọ́ Nàìjíríà lára náà kò jẹ́ kí eku kó ké bí eku ṣe ń ké láyé àtijọ́ kò dẹ̀ yẹ kí ẹyẹ ó ké bí ẹyẹ ṣe ń gbogbo nǹkan yìí náà ni kò rọ wá lọ́rùn gẹ́gẹ́ bí olùkọ́. Torí owó wa kò bá ìgbà mu torí ìkan wọn lójoojúmọ́ sí ni owó àwọn olùkọ́ ò dẹ̀ gbé pẹ́ẹ́lí lójoojúmọ́ sí inú àwọn olùkọ́ ò dùn ìyá ń jẹ olùkọ́ tínú wọn wà dẹ̀ dùn wọn ò lè ríṣẹ́ wọn ò lè ṣiṣẹ́ yẹn kí ni wọn dùn wọn a máa dọ́gbọ́n sí tẹ́lẹ̀ a máa rí lẹ́sìn a máa rí ṣe tẹ́lẹ̀ inú wọn gbádùn ní káwọn ọmọ máa bọ̀ ní sátọ̀dẹ̀ wá tún lọ kọ́ wọn wọn ní káwọn máa bọ̀ wọn á kọ́ wọn àyè ilé ẹ̀ ṣùgbọ́n àyè yẹn ò sílẹ̀ mọ́ ẹlòmíì gan tún lọ́ máa ṣiṣẹ́ míì ní ìgboro ẹlòmíì a máa gbààyè tí ó yẹ kó gbààyè ìyá dẹ̀ ń jẹ ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo wàhálà yìí là ń kojú gẹ́gẹ́ bí olùkọ́.
1: Ẹ ṣeun ọmọwé Akintayo, ẹyin gẹ́gẹ́ bí ẹni olùkọ́ tí o ti ní ìrírí àti ẹ̀sìn gun àkàbọ̀ iṣẹ́ wọ ìpele tí ẹ fi ń jẹ́ ààrẹ àwọn tí ń da ilé ẹ̀kọ́ aládàáni sílẹ̀, gẹ́gẹ́ bí olùkọ́ ẹ ti mẹ́nuba ìpèníjà àìsí ànító owó oṣù, ẹ ti mẹ́nuba wípé ipò tí wọ́n fi ń ṣiṣẹ́ pé kò bá gbà mu, ṣùgbọ́n pẹ̀lú ìrírí yín sà ṣé ẹ lè bá wa ẹjọ́ ṣe lè sún kúrò níbi tí àwọn èèyàn ti ń pariwo yẹn sà ẹjọ́
0: láti lè.
1: Ẹ ṣeun.
0: Ẹ máa sọ̀rọ̀ yín lọ.
1: Kódà ṣé a wá lè sọ pé ipò tí ètò ẹ̀kọ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni ipò ni ìhà tí ìjọba kọ sí ìgbà ìgbádùn àwọn olùkọ́?
0: Bẹ́ẹ̀ ni ìjọba ò bìkítà. Ó dẹ̀ ṣe mí láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní tán wà lórí ìjọba báyìí lọ́n gbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́ tán kọ́ wọn dáadáa. Tá gbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́ sí gbogbo nǹkan wá dorí kodò ó dá orí gẹ́gẹ́ àmọ́ bá ṣe máa sọ inú mi dùn pé gbogbo àwọn tó ń dẹ̀ ń darí ètò ẹ̀kọ́ wa ní àwọn ọ̀mọ̀wé àwọn pòfẹ́sọ̀ àwọn dókítà ló wà ń bẹ̀ ọmọ wọn lè gbádùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé awolowo àwọn olórí wa kan jọ nínú àánú ọlọ́run kan bojú olè kan ṣàánú fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí àwọn akẹ́kọ̀ọ́ míì wà tó yẹ pé wọn ò lè ṣe ìwọ wọn ò lè express ara wọn wọn ò lè kórúkọ wọn sílẹ̀
1: yóò
0: sì gbogbo nǹkan wá.
1: Sà ẹ jẹ́ ká wo ìrírí yín gẹ́gẹ́ bí olùkọ́, kí ni àwọn ìpèníjà tí ẹ máa ń rí lójúmọ́ nílé ẹ̀kọ́ tí àwọn èèyàn kì í sábà ná ni pé olùkọ́ ń ṣe báyìí olùkọ́ ń ṣe kí làwọn ìpèníjà tí ẹ máa ń rí yálà nínú ilé ẹ̀kọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ yín kí làwọn ìpèníjà ojúmọ́ sójúmọ́ tí ẹ sábà máa ń rí gẹ́gẹ́ bí olùkọ́?
0: Àwọn òbí gan wọn ò help wa àwọn ọmọ máa ń kó nǹkan tó yẹ ojoojúmọ́ là ń sì sí kí lọ́wọ́ àwọn ọmọ léèwé ibi àgbẹ̀ handset tó tóbi àgbẹ̀dání ìmí àgbẹ̀ máa ṣe máa bọ̀ wọ́n máa bọ̀ nílé wọn máa bọ̀ láti ilé late ìmí àlọ́ ò tí ì jẹun kúrò nílé òbí ò tí ì bóyá òbí ò lówó dání ìmí adéṣù àṣẹ máa bì àmọ́ ìmí oríṣiríṣi ìpèníjà ni gbogbo nǹkan àtòkè ni gbogbo ẹ ti ń sàn wá gbogbo nǹkan kò lórí kò nídìí láyé ta wáyé o gbogbo agbára tíṣà mí gan owó ti tẹ́lọ̀ ní tẹ́ẹ̀nì tíṣà mí aṣà máa wọ́gbọ́n dá oríṣiríṣi ìwà oríṣiríṣi nǹkan tó yẹ pé àléébù tá a rírí tẹ́lẹ̀ rí àwọn ìjọba náà la tún máa bẹ̀ tíṣà mi ò jẹun kúrò nílé ko bi le to sun si gan pele.

0: kanjọ a kanjọ báwo ni ọbọ ṣe ṣe orítọ ìnàkí yóò ṣe láti ìrántí wọn ọṣun gbogbo ẹgbẹ wọn gbogbo very valuable things a lè béèrè gbogbo lè gbé jáde ọrọ èkìtì state ní àìgbọnà ló gbé ẹgbẹ ìbọ ọsùn wọn fún wọn and our sister state kanjọ kanra tiwa náà àwa ní the school àwa ní the bus 18 seater all our bus.
1: Ọ̀dà
2: ṣé ọkọ̀ nìkan lẹ́fẹ́ látọ̀dọ̀ ìjọba báyìí.
0: Iyẹn nìkan kọ́ táàkì náà ní kẹ́bọ̀ abẹ ọ̀gá tó wà ń bẹ̀ oníkàtò ẹ̀ máa lọ kọ́ọ̀tù kámọ́ ẹlòkò ní àmà ní ẹ̀ṣẹ̀
1: ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ ká gbàgbé mo ti sọ lẹ́ẹ̀kan pé kí ẹ gbàgbé ìjákulẹ̀ àtẹ̀yìnwá kí ẹ tẹ̀wájú láti gbé ìgbésẹ̀
0: ọ̀dà
1: a máa sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹja fún àwọn èèyàn aláǹfààní àti ìdásétò a máa sọ̀rọ̀ lábẹ́ aṣọ lẹ́yìn tí a bá ti kúrò lórí ètò ẹ ṣeun ọ̀mọ̀wé Akintayo Richard tí wọ́n jẹ́ tí ẹ jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn tí ń da ilé ẹ̀kọ́ aládàáni sílẹ̀ ní ìpínlẹ̀ Ondo NAPS ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa.
0: Thank you so much, sir.
2: Ẹ ṣeun gan-an ni.
0: God bless you, sir.
1: Àtẹ̀yìn náà. Ẹyin èèyàn wa àsìkò ti tó láti gbọ́ látọ̀dọ̀ yín lórí àwọn nǹkan tí a ti mẹ́nuba lónìí lórí ètò láwùjọ àyẹn ní abala kókó ọ̀rọ̀ kí ni èrò yín lórí ọ̀nà àtọ̀ láti mú kí iṣẹ́ olùkọ́ kó túbọ̀ gbé pẹ̀lú sí ẹjọ́ agbóni tó wà ń bẹ̀.
3: Hello.
2: Ẹ ṣe òun ẹ̀kọ́ níta.
3: Ẹ ṣe àtọ̀hún kò ní ìrọ̀yìn ojú òní tì yín o. Orúkọ tèmi ni ẹ̀mí lójú bí àlejò rẹ nígbàtọ́ tẹnu mọ́ ó jọ èmi náà wá túbọ̀ wọn ń bẹ gómìnà ìpínlẹ̀ Ondo àti kọmíṣánná ọ̀pọ̀ education ó jọ kó bá wọn kó tọ́jú olùkọ́ àwọn nígbà tí mo gbọ́ ìròyìn èkìtì ìlànà sọ́nù mi lórí gan gidi torí pé gómìnà ìpínlẹ̀ èkìtì ó mọ ìyàwó olùkọ́ pé wọ́n ń bẹ gómìnà wà fún ìpínlẹ̀ Ondo tó ń jọ kó mọ wa tọ́jú àwọn olùkọ́ tó wà ní ìpínlẹ̀ Ondo àdẹ́gbogbo táàsì náà tó lọ́ pé ó gbéra wọn lórí bó ṣe máa rí túfìlà fún wọn fún mo bó ṣe máa bá wọn ṣe ẹ lọ náà lọ́jọ́ lè rí olùkọ́ tó gbélé gidi kì í ṣọ̀rọ̀ ẹnu atọ́kùn ètò ajẹ́gbẹ́ ọkọ̀ olùkọ́ yẹn ní pé ó ṣiṣẹ́ gidigidi tó mọ wá ni fẹ́ẹ̀sì àfẹ́ẹ̀sì tó ń gbé gan agídínlóbi sọ wẹ́ ẹ má jẹ́ kí èrè olùkọ́ kó jẹ́ òru o ẹ jẹ́ kó bẹ̀ látàyé ẹ pé
1: ètò. Ẹ ṣeun àwúlò ṣàfihàn ẹlò ẹ ti wọlé.
4: Ọ̀gá mi máa kó ètò látàárọ̀ kúṣẹ́ látàárọ̀.
1: Ẹ ṣeun.
4: Mọ́ndé ló pin láti jẹ.
1: À ń gbọ́ yín.
4: Inú mi dùn sí ọ̀rọ̀ tí màá yẹn sọ, ó ṣe à ń bẹ̀ tóní kan jọ. Ó ní kó rántí, ó ní wọ́n tó àwọn olórí wa tó wà lè fẹ́ sọ̀rọ̀ wá ní ọ̀dọ́ lọ́jọ́ ọ̀la wá ní ọ̀dọ́ àwọn lọ́jọ́ ọ̀la wọn ẹjọ́ tí ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ bá iṣẹ́ àwọn gbọ̀ngàn sí ọmọlọ́gun kódò ẹ jẹ́ kó ọmọlọ́gun kódò afọlọ́ǹbẹ wọn ẹ jẹ́ kó tọ́jú tíṣà tó bá tọ́jú tíṣà àwùrọ̀ àwọn ọmọ wọn jẹ́ kó owó òwe lọlẹ̀ owó sókòjú lọlẹ̀ fún ọ̀fẹ́ ní gbogbo wọn lọ abẹ wọn ni àti sanwó sukúù nira ẹ jẹ́ kó owó sukúù lọlẹ̀ abẹ wọn sukúù ọ̀fẹ́ ni wọn lọ wọn jóúnjẹ ọ̀fẹ́ wọn rántí o àtọ̀bọ̀tán o toro ojo ofe to je nigba ya wo lowo so ofe to je nigba ya wo lowo to ti se oro ti se da o to ko ba ko no ba so gun ni e
1: oda e seun hello e ti wole o
5: e ma pe
2: e se lu ani to
5: opolo yin oni joba
2: amen
5: o ki ale gan yen o sa n te ara e mole o n fo gbon mu ra e mole e gina de won ra o sa n package ara e to se dun to se ri oni ka luku lo ma gbe se se owo e olóyìnbó ní vice versa nígbà tí àwọn gómìnà bá ń bọ̀ nípò má máa bẹ aráàlú ẹjọ́ máa ṣe náà máa ṣọ̀nà máa ṣomi fún education wọ́n tún wá máa bú pátì kejì pé kò ní proposal kò ní manifesto gbogbo manifesto la rí o nígbà tá a bá wá débẹ̀ tán ẹ̀yin tán fi wá ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ tún wá kojú ìjà padà ẹjọ́ ẹ bá wa bẹ kọmíṣọ́nà ẹ bá wa bẹ ẹgbẹ́ ẹ̀ àfọ̀ yìí now these are the people tó tún sọ fún ẹ wípé nàìjíríà mo rí táwọn sọ fún ẹ pé kò sí free thing ní free town a wá sọ fún yín pé if we have people tí wọ́n wà sincere láti wá sípò tá a bá ti decide nigerians àwọn alálẹ̀ decide o gbogbo ẹ̀bẹ̀ yóò lè wá ìwọ̀nba ló lè mọ́ ọjọ́ tẹ bá ti decide pé ẹgbẹ́ nàìjíríà dá ọjọ́ ló máa dá these people including me la da free education with the same stage at the way ati loka atasho onjo so the same people on buy won wa di egun eja ejo ejo because won make sure pe gbogbo public school ho di o ga irira e lo wo ye mo mo to wa no class ni public schools teacher se se se se omo ni mo no lo mo ni ma se miracle se takiri ke ba won se lo miracle se takiri e lo mo do ni school eyin ga amenities to mo feel dey ni school se je ba provide ke mo se se yin ni da se wa school
1: le oda e seun ejine
5: e se everything lo bi ko fobi o na e je ni so je oga ten so wi pe won fe fix owo ta so lo wa won obi awon fun ara won gan ni government gan e wi kile ti won fa won obi
1: o ekpe tijo eshin fun idasi ti yin e ma bi no wa ni lori ofe ati te waju ati ma te se se iwoye eyin se ngbo mo mo ye pe won ni ti na ba tan laso eje ki tan le kan na ti abai ti debi tan lo ati ni sinmi ti onje abai ti tan la bota ba si dawoduro mo mo ye pe ayo lojo kan a ma tu lo ogun ilosi waju ati ayipada to lorin leka eto eko a mo dupe lowo eyin ti e ba da si tu loni mo si dupe lowo alejo wa omowe Akintayo Richard eshim ti e ba da si a ma lo fun toni apade ayo to ba di ni ojobo Thursday lori eto lawujo ni koni glue 99.1 fm mo dupe pupo lowo awon ti ajo wa yin ara egbun safe tajo mi to tin wa oro de lo olorun da to fi mo glory to wa ni di ati fifi ohun ati aworan wa si ojo opo ti Facebook kata won to wa ni di era latagba ati olutu eto wa Mike Halim Obafemi Adebowale Olase ni loni iti oni ka tubo eku kale
2: digba mi tajo mo lafani lati mo pade oluwa re mi lekun idowo loruko temi o kudabo

wà nínú àwọn eré tó wáyé tí wọ́n sì ní àmì ayò mẹ́jọ ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ náà ni yóò wáyé ní pápá ìṣeré Nizhegorod ní ìrọ̀lẹ́ òní jẹ́ kí ìròyìn àgbáyé fún tòní tó tẹnubepo ẹgbẹ́ àwọn kókó tí a mẹ́nubà lẹ́ẹ̀kan sí I ṣáájú mo jẹ́ kí ó dì mọ̀ fún pé ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron òun ni ó ti gbàlejò ààrẹ Benin tí ó sì ń ṣe àpèjúwe àbẹ̀wò rẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àbẹ̀wò pàtàkì láti ìgbà tí ó ti gorí ipò lóṣù karùn-ún. Bákan náà mo wá sí ti gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè South Korea òun ni ó ti jó dìímọ̀ pé ó ṣeé ṣe kí àkọlù tó wáyé sí ẹ̀ka ìṣúná orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́ ọgbọ́n àtinúdá AI nínú nígbà náà ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá sì kéde pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà. Ìròyìn àgbáyé fún tòní kò ní ju báyìí lọ comfort ọmọláfẹ́ ló kó ìròyìn jọ èmi Blessing Aroke ló mo wá sí ti gbọ́ yín ẹ̀kásán lẹ́ẹ̀kan sí I.

0: àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.
1: Fàbá wọlé tọ ni fàfà là ń jìfà. Ìkànnì Glo 99.1 FM tún kórè dálẹ̀. Ẹ̀yin oníléeṣẹ́, olókoòwò, oníṣẹ́ ọwọ́, ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àtọlọ́dọ ni pátá. Kílẹ̀ ń tà, níbo lẹ wà tẹ́ tí ń tà? Ilé ọdún tún ti wọlé. Ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò. Ojú ọjà níkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Estate Àkúrẹ́ tó jalè jákorí lẹ̀ dòdò. Wá sọ nípa ọjà tó ń tà. Ibi tẹ́ wà tẹ́ tí ń tà. Lórí ètò ojú ọjà ló wò dákọ̀ mu. Gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM. Ní gbogbo ọjọ́ ajé Monday sọjọ́ Eti Friday àti láago méje alẹ́ sí aago méje àbọ̀ de ẹ ń lo àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ nífàwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tì tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jàǹfààní ni eto

0: 78 tàbí 0702-592-5619.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀ lẹ́ àwa oníjàpò ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ fún ẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogbó ń tẹ́ ń ta lè ṣe yín ṣe ń ta oríṣiríṣi
2: àwọn kẹrin oko yín
1: àwọn oúnjẹ ọjà tẹ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣèpò lówó ọjà ṣe oúnjẹ ló ń tà ni wọ́n ṣèpò lówó ọjà yé káwọn èèyàn mọ ibi tó wà bẹ́ẹ̀ ni jẹ́ kó mọ ibi tó wà jẹ́ kó mọ àdúgbò ibi tó wà jẹ́ kó mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ yìí ń tẹ̀síwájú jẹ́ kó mọ̀ pé oyin wà.
2: Kò ga ju ara lọ.
1: Bíntín ni.
2: Owó tí ò ga ju ara lọ.
1: Bẹ́ẹ̀ni
2: owó bíntín. Èló ni.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Kìnnìkìnnì
1: ọ̀hún. Owó ìdákọ̀mọ ni.
2: Àwọn kan máa ń wò.
1: Nọ́mbà tẹ́lẹ̀ kò wá sí ní tẹ́bá bẹ́ẹ̀ ká yà sọ́dọ̀ yín. Ẹ pe nọ́mbà wa, a lè wá rìkọ́ọ̀dù yín. Ẹ lè send àtẹ̀jíṣẹ́ yín sí wa lórí ẹ̀rọ ìléwọ́ wa fúnra ra wa. A máa dá yín lóhùn. Gbogbo ọgbà la wà available fún yín.
2: Pe nọ́mbà, pe nọ́mbà.
1: 30 22 32 81 ìyá alájẹ ló máa gbé o ajé pupa ni mo tún láyà tọ́ lògùn o ló máa gbé bàbá lọ́jà ó yà fi orúkọ nọ́mbà rẹ léde.
2: 0060 96 64 38 nọmba tó wọlé sọdọ tèmi
1: kẹkẹ tó lágbé ó máa gbé yín rìn ó máa gbé yín wọnú ọjà ó máa gbé yín tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yín kí ká sáré dé iléeṣẹ́ yọpin aba. Bẹ́ẹ̀ni àwọn náà gborí wọlé sórí ètò yìí.
2: Ojú
1: ọjà.
3: Yopi Aba Steam Cell Technology Extra. Àlàáfíà dé kàtàgbà.
4: Àlàáfíà ta ayọ̀.
3: Bẹ́ẹ̀ni, Everage Global Limited ló ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa gbígbé oògùn Yopi Aba Steam Cell Technology Extra jáde. Oògùn tá a pèsè pẹ̀lú ewé àti egbò èyí tá a fi ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ àti ẹ̀rọ tẹkinọ́lọ́jì fọ̀mọ́ kanga. Yopi Aba Steam Cell Technology Extra ti yára ṣiṣẹ́ bí ìmọ̀ náà wà fún ìsọdọ̀tun horo ẹ̀jẹ̀ cell ìgbélárugẹ ọ̀mọ̀nú ara immune system booster fífọ àwọn ẹ̀yà inú ara bíi kíndìnrín ẹ̀dọ̀ ọkàn èyí tí ó mú mímí sókè sódò lílọ bíbọ̀ ó rọrùn bákan náà ó ń fọ ìdọ̀tí ara obìnrin tí mú kí nǹkan oṣù máa ṣe ségesège èyí tó lè dènà àti róyún ní kọ́pọ̀lọ́ jí pépé kójú orí náà kedere arúmọléegun ara ríro ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ rúru kí gbogbo rẹ̀ ó gbá bí gbà káwá dàbí ọmọdé padà àkàrà wọ̀npà ló kájú ẹ̀ kọ gìrì Yopi Aba Steam Cell ló kájú èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó lè máa dojúkọ àgọ́ ara àyẹ̀wò fún ẹnikẹ́ni láti di alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kọ́.
1: Ẹ pè wá sórí nọ́mbà wọ̀nyí 0702-592-5619 0702-592-5619 ẹ tún lè pè wá sórí nọ́mbà kejì 09030437828 09030437828 ọ́fíìsì wa wà ní ìlú Àkúrẹ́ ní Ọ̀tẹ́gbẹ̀yẹ junction opposite government church along Ìdọ̀rẹ́ road Òkè-Àrò Àkúrẹ́ ẹ tún lè rí Yopi Abara ní Matador pharmacy ní Old Garage Àkúrẹ́ ẹ tún lè rí rà ní olówó gbadé complex Baba Love Ọ̀fẹ́rẹ́ńjẹ̀ ní ìlú Ìdọ̀rẹ́.
3: Yopi Aba Steam Cell Technology Extra àlàáfíà dé kàtàgbà.
2: Bá a ti ń lọ bá a ti ń bọ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ náà ni à ń pèjì wípé ẹ mọ̀ dáwada.
1: Ẹ mọ̀ dáwada o. Ẹyin náà ni àwọn ẹ
2: ti gbọ́ gbogbo àwọn tọ́jọ́ pé tí wọ́n.
1: Ẹyin lẹ̀ tẹ́kọ́jú tì wá. Ẹyin lẹ̀ mú iléeṣẹ́ wa tẹ̀síwájú. Tó máa dọ̀dọ̀ yín pé wọ́n fẹ́ rìkọ́ọ̀dù yín ẹjẹ́ kó ń rìkọ́ọ̀dù yín. Owó tó ga ju ara ẹni lára lọ ni owó bíntín. Òun ni ètò yìí wà fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ìyá alájẹ́ bàbá lọ́jà tẹ wá sórí ètò yìí ojú ọjà ni tẹ lè pè wá sí ní 070 30 22 32 81
2: tàbí 0060 96 64 38 kẹ̀kẹ́ lájẹ́.
1: Bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ lájẹ́ ni.
2: Kẹ̀kẹ́ lájẹ́ ni lọ́wọ́
1: yìí. Bẹ́ẹ̀ni a jọ wà ní ọjà ní ojú ọjà.
5: Èrò ọjà olówó.
6: Tún fà
5: ba wole to ni fa fa la njifa ikani glow 99.1 fm tu kore dale eyun ni le ise olokowo onise owo elegbejegbe atolodo ni pata kile nta nibo le wa te tin ta ile odun tu ti wole eje ka ba yin fo rere oja yin lori eto oju oja nikani glow 99.1 fm ijapo estate akure to jale jakori le dodo wa so nipa oja to nta ibi te wa te tin ta lori eto oju oja lowo dako mu gbogbo ago meji la bo san si ago kan 12:30 pm to 1 pm ni gbogbo ojo aje monday sojo eti friday ati laago meje ale si aago meje abo de e lu anfani yi lati so nipa oja te nta atawon te ni fawon ni bara yin ile odun ka je wo gba ni ketiketi te ba fe ka wa ba yin ibi te wa lati gbo yin sile e pe sori awon number won yi 0703 022-3281 tabi 0703-212-0921 etu le pe sori 0704-375-4793 wo janfani eto ju oja kajo bugba re je
2: a n lo loni a tu pada wa ni ojo mejo lori eto
1: a pada lojo mejo lagbara olorun yin ni a wa o gbe yin onise owo onisowo e wa se polowo oja yin ni ile ise glow fm owo idako mu ni je e meji lojumo le ma gbo ise yin e gbo ni dede ago meji laabo e tu gbo ni ago meji asale eto yi wa fun gbogbo onise owo onisowo gbogbo onise aladani onijejo e wa se polowo oja yin
2: awon ile ijo se kan
1: beni
2: won te nwo ni wo wi pe se a le wa sori eto yin
1: ni won le wa sori eto yin ki gbogbo won se polowo oja wa mo po ja lo nta nibi to ba wa pe number yi 070-30-22-32-81 motunayo atan logun ti o gbe yan mo si aje pupa o dojo mejo
2: alare tin je are niyi lo ko ti mo nje papa oni keke worldwide keke laje lowo yi the only overgraduate in the universe o dabo
6: ikoni glow fm akure orisirisi ninu eyo kan
7: What's the time? 99.1 And the name? Glow, shine your light.

0: Bẹ́ẹ̀ni, ojú anúlúwa kò lè dá láéláé, ilẹ̀ anúlúwa náà kì í ṣú. Iye náà la fi ń kígbe káàbọ̀ sórí ètò ẹ̀tọ́ yín. Àṣeyọrí ni tèmi lórí ìkànnì alálùbáríkà Glow 99.1 FM. Tó takùn mọ́lẹ̀ sádùgbéjọpọ̀ nílùú Àkùrá tó gáfárà wípé wà lákòókò tẹ̀ gbogbo yín náà lẹ́mọ tẹ́ ẹ̀ bá tí mo tó ń ṣẹlẹ̀ nígboro lákòókò yìí. Ó kàn ara wa díẹ̀. Àmọ́ a dúpẹ́ pé aṣojú bàbá wa ti wà níkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa, ìyẹn bàbá wa Prophet J.A. Falaye. Wọ́n ti rán aṣojú wa wá sí yàrá gbàrà, Lady Evangelist Asiya ti ìjọ Christ Apostolic Church ilẹ̀ Àṣeyọrí. Ìjọ wa wà ní Second Gate ní Ìjọ Mímọ́. Tí ẹ bá ti dé Second Gate ní Ìjọ Mímọ́, ẹnikẹ́ni tí a bá ti rí ń bẹ̀ sọ fún pé ẹ lọ sí CAC ilẹ̀ Àṣeyọrí, kò láṣìmọ̀ rárá. Tí bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lórí òkè, orí òkè wà ní pópónà ṣáṣá, ìyẹn ní Edu Village ní Kwari ní Stowok, ń bẹ̀ gangan ní orí òkè wa wà. Lady Evangelist Asiya ti wà ń kalẹ̀. Màmá, ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ṣe olótú, ẹdẹ ni ìbùkún lórúkọ Jésù.
0: Amen.
1: Àwọn bàbá wọn busy.
0: Our Father in the Lord is busy.
1: So, wọ́n rán ẹ̀mí mímọ́ tó ń bẹ nínú mi wá.
0: He has sent the Holy Spirit through her.
1: Pe ka wa sise ranse ni ti osun.
0: So come to the work of God this afternoon.
1: Je ki a gbadura.
0: Let's pray.
1: Oruko Jesu.
0: Amen.
1: Olorun agbe oga so wi pe se Olorun gbo pe wa.
0: Amen.
1: Fun rofe to fun wa ton fin gbo wa ni jo mejejo ogo ni foruko.
0: Hallelujah.
1: Olorun gbogbo awon to ti pese wi pe ki okan won ki o le bale ninu iwo Olorun ni oruko Jesu. Olorun je kan gbo wa.
0: Amen.
1: A fi gbogbo le lowo emi mimo gba isakoso.
0: Amen.
1: Nowa

Àjọ tí ń ṣe àbójútó ohun tí ẹnu ń jẹ nípínlẹ̀ Èkó ti yọ̀ǹda ojú òpó tí yóò rọrùn fáwọn ará ìlú láti máa lọ gun àwọn nǹkan tẹnu jẹ léyìí tó jẹ ayédèrú lọ́dọ̀ ẹnikẹ́ni tàbí ní ilé ìtajà kan tí wọ́n bá ti kẹ́fin rẹ̀ tí ó sì ń rọ̀ wọ́n láti má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ náà. Alákòóso àgbà àjọ ọ̀hún Àfọlábí Ṣólebọ̀ ló sọ di mímọ̀ lónìí nínú àtẹ̀jáde nílùú Èkó. Ó ṣe àfikún rẹ̀ pé àwọn èèyàn ti ń ra nǹkan bákan náà wọ́n lẹ́tọ̀ọ́ láti fi ẹjọ́ sùn bí wọ́n bá kẹ́fin títa nǹkan tí ó ti lọ lórí igbá. Bákan náà ló rọ àwọn ará ìlú láti máa wo àwọn nǹkan tí wọ́n ń rà dáradára kí wọ́n tó kówó lé. Ọkan lára àwọn ọmọ ẹgbẹ́ tí ń rí sí ìgbòkègbodò ojú pópó lẹ́yìn tí wọ́n porúkọ rẹ̀ ní Ọmọkoyè Kàmọ́rù ni ìròyìn jòdì mọ̀ pé wọ́n ti yìnbọn pa látọ̀dọ̀ àwọn afurasí ẹlẹgbẹ́ òkùnkùn nítòsí Abíjọ lágbègbè Ìbẹ̀jùlẹ̀ kí nílùú Èkó. Ọmọkoyè ni wọ́n ṣe àkọlù sí tí wọ́n sì yìnbọn fún ní orí. Ìròyìn jòdì mọ̀ pé afurasí náà ló dé ibùdókọ̀ pẹ̀lú ọkọ̀ Lexus kan tí kò ní nọ́mbà lára ní kété tí ṣọṣẹ́ náà tán ló ṣíná sí ọkọ̀ rẹ̀ tí ó sì fi ẹsẹ̀ fẹ́ ẹ̀wẹ̀. Àjọ tí ń gbógun ti ẹgbẹ́ òkùnkùn nínú ọ̀rọ̀ tó fi léde ó tọ́ka rẹ̀ pé olóògbé náà ló jókòó sí ibì kan tó ti ń mu ọtí inú ọ̀rá níbi tí wọ́n ti ń tà á kí ó tó ṣàgbákò àkọlù ọ̀hún. Bákan náà ni wọ́n jòdì mọ̀ pé ó kéré tán èèyàn mẹ́ta mìíràn ni wọ́n farapa látara ìbọn ti afurasí náà yìn. Ọmọye ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ti ṣe ní àlàyé pé ìjọba ìpínlẹ̀ Anambra ni òfin òun ní ohunkóhun láti gbà tí òun ti kúrò ní ọ́fíìsì rẹ̀ láti bí ọdún mẹ́tàlá. Obi sọ pé ńṣe ni ìjọba ìpínlẹ̀ náà sọ onírúurú ọ̀rọ̀ kò bákùngbé sí òun. Láìpẹ́ yìí ni ìṣèjọba gómìnà Ṣukwuma Soludo fẹ̀sùn kan pé ó fi òbítíbitì gbèsè sílẹ̀ kí ó tó kúrò lórí ipò ṣùgbọ́n tí Peter Obi ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti ti sọ pé ìpínlẹ̀ náà ti pèsè bí àlàáfíà àti àwùjọ tó dùn wò lójú fún ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú tó sì ń ṣe kìlọ̀ pé òun kò ní fi ààyè gba ìwà ipá nínú ìpolongo ètò ìdìbò tó máa wáyé níbẹ̀. Gómìnà ló fi ìkìlọ̀ náà léde lónìí ní Umaya nígbà tí ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ètò ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ṣáájú ọdún 2027. Ó ṣe ní àlàyé pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti fún síta láti máa bójútó bí gbogbo ètò ìpolongo ìdìbò ọ̀hún yóò ti ṣe lọ. Ó rọ̀ wọ́n láti mú iṣẹ́ wọn lókùúkúdùn bákan náà kí àwọn ìgbìmọ̀ ìpolongo sọ̀rọ̀ nípa ohun tó bá fẹ́ ṣe fáwọn aráàlú. Àwọn olùgbé agbègbè Nindotoso níjọba ìbílẹ̀ Kumi ti ń ké gbàjarè lórí afárá léyìí tí ó dàwó ní bí wọ́n ti ń ké sí ìjọba ìpínlẹ̀ náà láti bá wọn ṣe àtúnṣe sí àwọn ará ìlú náà. Ìhùn ní ìpínlẹ̀ Taraba náà ni wọ́n jòdì mọ̀ pé afárá ọ̀hún ló so agbègbè tí ó pọ̀ papọ̀ tí ó sì ti nira láti lò láti ìgbà tó ti bàjẹ́. Nínú àlàyé wọn jòdì mọ̀ pé bíbàjẹ́ afárá náà láì látúnṣe ló lè fa àkùdé fún ìrìnkèrindò àwọn ènìyàn tí ń lọ oko tí ó sì ṣàkóbá fún ètò ọ̀gbìn àti àwọn nǹkan mìíràn. Pẹ̀lú bí ó ti ṣe jẹ́ pé púpọ̀ nínú wọn ni wọ́n sinmi lé oko dídá fún ìgbé ayé wọn. Lákòótán, ìgbìmọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Taraba ti fi ẹ̀hónú wọn hàn lórí ohun tí wọ́n pè ní ìdúkokò ìbàlórúkọ jẹ́ léyìí tí ń kan àwọn obìnrin tí wọ́n jẹ́ adarí níbikíbi nípínlẹ̀ ọ̀hún. Ìgbìmọ̀ ni wọ́n ṣe kìlọ̀ náà lónìí pé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ iná ni tó bá ṣe ń tẹ̀wájú ó lè máa ta ẹrẹ̀ bá orúkọ rere wọn láwùjọ tí ó sì lè mú kí àwọn obìnrin tó kun ojú òṣùwọ̀n fún ipò kan ó má ṣe nífẹ̀ẹ́ sí wíwá ipò kankan mọ́. Ààrẹ wọn ti ń ṣe arábìnrin Mercy Daniel ló sọ di mímọ̀ lónìí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní Jalingo léyìí tí ó kàkún àìdọ́gba nínú ẹ̀yà méjèèjì. Bákan náà ni ó ké sí àjọ tí ń bójútó ìwà ipá láti ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún dáradára. Ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní ju báyìí lọ. Joyce Onwura ló kúròyìn ọjọ́ èmi Blessing Aruke ló mú wá sí ti ìgbọ̀ yín ẹ̀ṣẹ̀ ohun tẹ́ ń gbọ́ wa.

0: Live from the heart of Akure, this is Glow 99.1 FM.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa ni jọ̀ọ́.

tó bá tọjọ́ mẹ́ta kan tí èèyàn méjì ti ríra wọn ẹ̀ka àtijọ́ ni wọ́n ń kíra wọn ní ẹ̀ka àtijọ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bù ni ó ti tọjọ́ méjì mẹ́ta kan báyìí tí èmi àti ẹ̀yin olùgbọ́ mi ti àtijọ́ gbora wa kẹ́yìn lórí ètò ojú abẹ́ndédé àkókò yìí lábẹ́ aṣọ́gà àwọn kan tilẹ̀ ti ń pè mí pé kí ló ṣẹlẹ̀ àárín yín àgbúrò yín mo ní ẹ ṣáà dàpọ̀ mọ́ bínú iṣẹ́ ìlú la bá lọ iṣẹ́ ìlú tá a bá lọ lónà jẹ́ kẹ́ ẹ gbọ́ wa láti bíi ọ̀sẹ̀ méjì lórí ètò yìí wọ́n kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátápátá wípé ẹ káàsán níbikíbi tẹ bá ti ní àǹfààní àti máa gbọ́ mi báyìí mo ń kí yín káàbọ̀ sórí àkọ̀tun ètò ojú abẹ́ ẹ ṣeun ṣeun gan ni gbogbo ẹyin tó jẹ pé ẹ pè mí tẹ fi àtẹjíṣẹ náà tẹ fi ránṣẹ ní gbogbo ìgbà tí mi ò fi sí lórí atẹkùn àti gbogbo ẹyin gan tí ẹ ò tilẹ̀ pè mí ṣùgbọ́n tó jẹ pé ẹ ń rán lára àwa tájọ wà níbiṣẹ ẹwà lágbájá ń kọ kí ló ṣẹlẹ̀ a ò gbogbo yín pátápátá ni mo mọ rírì yín tí mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣeun gan ni o kí yín lákọ̀tún káàbọ̀ sórí àkọ̀tún ètò ojú abẹ́ ètò ojú abẹ́ àkọ́kọ́ tí àkọ́kọ́ máa gbọ́ lélẹ́yìí nínú oṣù tí a wà yìí ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2026 náà ni a wà yìí kì í ṣe agbára wa tàbí ipá wa ni a sì fi mọ àkókò yìí àwọn tó sàn jù wá lọ tí wọ́n máa dúra ń gbà jù wá lọ wọ́n ti papòdà àwọn kan tilẹ̀ ń bẹ ní ilé ìwòsàn àwọn kan ń bẹ níbi tí wọ́n so wọ́n rọ̀ sí a ò fi yọ̀ wọ́n ṣùgbọ́n a fi ń gborúkọ ọlọ́run ga ni o ẹ kábọ̀ lẹ́ẹ̀kan sí sórí àkọ́tun ètò ojú abẹ tó bá dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín ní tẹ́ máa kọ́ lọ agbami ètò yìí ìkànnì glow 99.2 FM ìjàpọ̀ estate nílùú àkúrẹ́ níbẹ̀ gangan ni a ti ń gbóhùn sáfẹ́fẹ́ lọ́sàn-án tòní oníbẹ̀ gangan la fi kalẹ̀ sí ẹ mọ́ gbàgbé wípé a ti ń wọ àkókò ọdún báyìí gbogbo rẹ̀ ti ń rọ̀ ṣọ̀mù ẹ kó ìpolówó ọjà yín wá sórí ètò yìí sórí ìkànnì yìí pàápàá jùlọ lórí ètò wa ojú ọjà ẹ láǹfààní àti polówó tó bá wù yín gbogbo nǹkan tí ń tà pátápátá lẹ máa láǹfààní àti polówó ẹ ẹgẹ a fi tiwa ká fi gbé tiyín lárugẹ o nítorí pé ọjà tá a bá gbé kalẹ̀ tá ìpolówó tí a ò jẹ́ kí wọ́n mọ tá à ń ṣe ojú kan náà ló máa wà ibi tá a bá rìn dé la máa rí mọ ẹgẹ atari ń tà ń tà sígboro ayé kí máa kí yín káàbọ̀ lórúkọ olóòtú ètò yìí comfort ọmọláfẹ́ comfort gbẹ̀mùgbẹ̀mù fúnra ẹ̀ lórúkọ gíwá ìkànnì tá a wà yìí mo jísọlá ọládélé lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi tó bá mi ń gbé sókè gbé wọ́lẹ̀ ọ̀rẹ́dọ́lá ọlọ́run dá àti lórúkọ èmi ọmọ yẹn olólùfẹ́ yín ayò yín ọ̀rẹ́ yín àbúrò yín blessing arókè ló kì yín lákọ̀tún pé káàbọ̀ sórí àkọ̀tún ètò ojú abẹ fún ti tọ̀sán tòní láìní gbara wa lákòókò rárá láìní fi ohunkóhun ṣòfò láìní dènà pẹ́nu wọ́n máa kọ́lu agbami ètò ń lọ báyìí nísàn-án nítorí mo fẹ́ kí ẹ rí àyè pè wọlé dáadáa lórí ètò tìtòní nítorí ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lánàá yìí gangan ni àyájọ́ ọjọ́ àwọn olùkọ́

tẹ bá jáde sí gboro lánà gan tẹ wo ṣankan àwọn kan tí ń lọ ẹ mọ pé àná ó dá yàtọ ọjọ tó jẹ pé ó yàtọ ni tí wọn dìde yàgede ń gbé fún àwọn olùkọ ó pọn dandan nítorí àwọn olùkọ wọn ń kó ipa pàtàkì nínú ayé àwọn ẹdá kódà bá ti ní agbẹjọrò àti èmi gan tí mò ń sọrọ yìí olùkọ àwọn náà ni wọn ṣagbátẹrù kan tí mò ń ṣe lónìí. Èmi ni dókítà ni o èmi ni nọ́ọ̀sì ni o èmi ni agbẹjọ́rò ni ogbó èmi ni bankman ohunkóhun iṣẹ́ ìyówù kódà bó ṣe ajigbarinmu gan ni ọgàn bó ṣe kápẹ́ńtà ni ohun nǹkan kan ibìkan ló gbà kó tó dé ibìkan.

0: ìyún kan lọ́rùn ọba púpọ̀ bákan náà ni ẹgbẹ́ àwọn àwọn olùkọ́ pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti ń ké sí ìjọba àpapọ̀ báyìí ìyún ìjọba bàbá wa ti ń bẹ lórí àlééfà báyìí Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kí ààrẹ wa ó dákun ó dábọ̀ wọ́n ní ṣe rí àdéhùn léyìí tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà ta wà yìí ìyún Muhammadu Buhari tó ṣe fún wọn tí ó múṣẹ kí sáà rẹ tó tẹnubodò wọn ni wọn fẹ kí ààrẹ kó bá wọn múṣẹ kí wá ni àwọn ọrọ àjọsọ tí wọn ló ti wà láàrin àwọn àti ààrẹ tẹlẹ rí yìí wọn ní owó oṣù wọn ààrẹ yìí náà mọ bá wọn ṣe àtúnṣe sí kó lè gbé pẹ́rí sí i bákan náà wọn ò ní àǹfààní sí àwọn amáyédẹrùn àti ààrẹ wọn yún comrade Audu Amba máa sọ̀rọ̀ ìpè yìí ó ní ẹ wo ọ̀rọ̀ tí òun sọ yìí òun ò kọ̀ sọ lórí àwọn lásán ó ní àwọn olùkọ́ náà ni wọ́n nílò àti máa gbé ìgbé ayé ìrọ̀rùn kí ohun gbogbo kí rọrùn fún wọn kí iṣẹ́ wọn kí ó ba lè dùn ṣe ibi àwa wí gan là ń dé yìí gómìnà wa ti ṣe gba àmì ẹ̀yẹ ìdámọ̀ wípé nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tí mínísítà ti ń rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ ondo ta wà yìí tó ń ti iléeṣẹ́ ti rí sí ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ bí wọ́n ti sọ pé ètò ẹ̀kọ́ nípínlẹ̀ ondo òun náà ni ó dúró re tí ó yanrantí kílẹ̀ ti rí sí ojú wo gan lẹ fi wò bó ló ti rí lára tiyín gbogbo àwọn àkàsílẹ̀ ìṣeré tí gómìnà wa ti ṣe yìí kílẹ̀ ti rí sí kílẹ̀ fẹ́ sọ nípa rẹ̀ ṣẹ́yìn náà fẹ́ gbóríyìn fún gómìnà wa ni tàbí ẹ tún fẹ́ rán wọn létí àwọn ibi tó yẹ kí wọ́n mẹ́nuba lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nọ́mbà tẹ fi máa pè wọlé dásí tó ń re 0055511110 tàbí 0706677182 lẹ́ẹ̀kan sí 0055511110 tàbí 0706677182 ẹ̀lú ẹ̀ tí wọ́n bá ń ẹ̀lú ẹ̀ káàsán ẹ̀ ṣeun gan ni à ń gbọ́ yín o
1: ọ̀rọ̀ ẹ̀kọ́ owó ìṣàwọn òṣìṣẹ́ ni mo fẹ́ dá síṣẹ́ lákọ̀ọ́kọ́ ẹgbẹ́ bá owó ìṣàwọn òṣìṣẹ́ ó bá ẹgbẹ́ mi ṣùgbọ́n àkọ́kọ́ ní èyí òṣìṣẹ́ ìdí tó fẹ́ ṣe owó ìjà òkú kọ́ wọlé nàìjíríà ìjàpá owó ìjọ
0: bẹ̀bá láǹfààní gbìyànjú ẹ̀kẹ́ pé padà ìlú ẹ ti wọlé
2: ọ̀rọ̀
0: olúwa ló ń tó
2: lọ́mọ ní bàlákà ẹ̀ pàtó
0: àmì ìṣun gan
2: ẹ ṣe fún àwọn ọmọ kí gómìnà fún àmì ẹ ṣùgbọ́n àwa ìpínlẹ̀ ondo àwa ló yẹ ká gbà mẹ́yẹ fún gómìnà wa fún àwa gan ló yẹ ká gbé fún kì í ṣàwọn ló nọba wọn àná tá a bá ní ká sọ̀rọ̀ ẹja sùn sọ̀rọ̀ fúnra wa gómìnà wọn kù díẹ̀ káàtó tolóhùn tó wà skul ọ̀fẹ́ ló lọ skul ọ̀fẹ́ ló yẹ káwọn ọmọ ìpínlẹ̀ ondo máa jàǹfààní ẹ̀ tó kò skul ọ̀fẹ́ lẹ láti ìgbà tí ní kò wá bá mọ iye owó tó ń san ní skul àmọ́ iṣẹ́ ń san báyìí tó mi ò tí ì àmì ẹ̀ tán fún lóòótọ́ wọ́n lè wọ́n mọ ọgbà fún ìgbọ́n ó ìkùdẹ̀ kó kó já tóbi ẹ̀ àwọn ọmọ skul ọ̀fẹ́ ló yẹ kán máa lọ ó ṣe kán máa lọ sí skul ọ̀fẹ́ lóòótọ́ sí ìyẹn mo lè fi gbóríyìn fún o kò sí skul ọ̀fẹ́ lóòótọ́ sí ti o ẹ kú ètò.
0: ó dára ẹ ṣeun gan ni fún ìdásí tọ̀dọ̀ tiyín ní gẹ́gẹ́ bí èròǹgbà tọ̀dọ̀ tiwọn 0055511110 tàbí 0706677182 lẹ́ẹ̀kan sí 0055511110 tàbí 0706677182 ẹ mọ́ gbàgbé bí mo sọ fún yín ṣáájú lẹ́ẹ̀kan pé ìpolówó ọjà báyìí òun náà ni àgúnmọ́wọ́ ọdún ló ń wọlé bọ̀ wẹ́rẹ́dìwẹ́rẹ́ yìí ẹ kó ìpolówó ọjà yìí wá pàápàá jùlọ lórí ètò wa ojú ọjà. Hello. Ẹ̀ṣin olúwa ló ń tó. À ń gbọ́ yín.
3: Kí ni kàtẹ́ríà tí wọ́n fi ní wọn fún gómìnà wa ní Abọ́t? Àwọn ará ìlú fẹ́ rí àwọn olórí wa wọ̀nyí dé pé politics too much on us. Politics ẹ̀ dé lórí wa ti pọ̀ jù. Kí á tó lè wá àwa wá ìpínlẹ̀ Ondo ló máa sọ wípé ó kárí sí gómìnà. Nígbà bàbá wa jáṣe, aṣọ àmọ́ bó ṣe ṣe, ilé-iṣẹ́ lọ, education free. Ìwé wọn fáwọn olóyè ọmọ iléèwé torí àwọn aláìní kí ni kàtẹ́rì àbáyé tí àwọn ará àbújá fi ń sọ pé wọn fún gómìnà láwọ táwọn aláìní lọ sí ìlọsọ tó bẹ ó dá wọn tọ sí. Àgbọ́dọ̀ jẹ́ pé àwọn aláìní tí wọ́n ń gbọ́gùn kí wọ́n sọ wípé ẹ̀ka rí gómìnà wa
0: 0055511110 7066711822. Ojú òpin kan lura àwọn balanfani egbiyanju e ki e pe pada 0055511110 7066711822.

kúrọ̀lẹ̀ ní gbogbo bí tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ wa ìyẹn náà nìkan ni alálùbáríkà ìkan ni glo 99.1 fm ìyẹn náà ti mọ̀ náà tí aago márùn-ún bá ti ń lò ìyẹn náà nìkan nìyí ètò yín ètò wa ètò ó sọ kútú wọ̀wọ̀ òun náà ni yóò máa ṣe kéde yóò máa gòrí afẹ́fẹ́ Eto tene, ara oto ni. Nitori awon nkan ta mu wa, o se be po. Gbadu gbaja, oni tiata ni. Afo. Kunle afodu. Ah ni o se je ni role.

0: Mr. Latin, o ṣẹ̀mí lọ́pọ̀, o ṣẹ̀mí gan, o ṣẹ̀mí gan. Ṣùgbọ́n mo ti dáríjì wọn, mo ti ṣàforíjì fún wọn. Nítorí kíni, tabá ní ká máa sọ, opportunity ni wọ́n ní. Ṣùgbọ́n opportunity yẹn, tó ń lò dáadáa, tálá ní kan tó fọ̀rọ̀ ilédè yẹn náà lọ́sẹ̀ yìí. Ọ̀gán náà ni, gbajúgbajà òṣèré tíátà ni tó dẹ̀ tún jẹ́ adẹ́rìíposùnú. Ìyẹn náà ni bàbá Ìgèṣà, ìyẹn náà ni. Òun ló fọ̀rọ̀ ilédè yẹn náà lọ́sẹ̀ yìí. Ó lóun pé bàbá Latin. Òun pé wọ́n. Nígbà tó ń dé láti ibi tó ń lọ, ẹ ti mọ ibi tó lọ náà. Ó ní ṣùgbọ́n bàbá Latin, ó ní kò gbé kọ̀. Ó ní tó bá máa gbé kọ̀ gan. Ó ní a sọ pé òun bízì, pé òun á pè òun padà. Bí bá ṣe sọ yìí, ó ní kò pè òun padà. Ó ní ṣùgbọ́n gbogbo àwọn yẹn, ó lóun ti dáríjì wọn. Ó ní lákọ̀ọ́kọ́, ó ní ẹ̀gbọ́n òun ni wọ́n jẹ́. Ó ní ìkejì, ó ní wọ́n tún wà nípò tó lágbára. Ó ní ṣó, ó ní kò sí wàhálà. Ó ní òun ti foríjì wọn o. Ó ní ṣùgbọ́n nǹkan tán ṣe fún, ó ló dùn gan.
1: Asale ketu, o toyo, toyo, aleketu.
0: O ti foríjì wọn.

lọ́sẹ̀ yìí gan ni wọ́n ṣe kíni ni wọ́n sì òkú gbajúgbajà oní tíátà nìyẹn náà ni bàbá olújẹkọ ìyẹn náà ní ọ̀sẹ̀ yẹn ṣáájú kó tó di pé wọ́n sí ni wọ́n ti ṣe kíni wọ́n ṣe àṣálẹ̀ òṣèré ìyẹn náà fún bàbá yìí ǹjẹ́ ti ẹ̀mẹ́ ni tó ń pè ní bàbá olújẹkọ bàbá ti wà tipẹ́tipẹ́ ó jẹ́ ọ̀gá ìyẹn náà lórí àwọn kan ní ìdíṣẹ́ tíátà yẹn ọ̀pọ̀lọpọ̀ ni àwọn òṣèré tíátà tí ó jẹ́ pé wọ́n pi tí mù ìyẹn náà sí àṣálẹ́ òṣèré eléyìí tó jẹ́ pé wọ́n ṣe fún bàbá olújẹkọb ìyẹn náà ní ìlú èkó lọ́sẹ̀ ta lò kọjá yẹ lẹ́yìn eléyìí náà ni wọ́n gbé ara bàbá ìyẹn náà tó wọnú káàlẹ̀ sùn ìyẹn náà ní ọ̀sẹ̀ ta lò kọjá yẹ

0: ìlú ìlàrò ìyẹn náà logun state wọn tó gbàlejò gbogbo àwọn òṣèré tíátà ìyẹn náà ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà tí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe wà ń bẹ̀ ìyẹn náà lọ́sẹ̀ ta lò tán yìí ẹ̀ẹ́n níbi tí wọ́n ti ń ṣe ogójì ọjọ́ eléyìí tí gbajúgbajà òṣèré tíátà ni ìyẹn náà ni Taiwo Azan ti gbogbo àwọn èèyàn mọ̀ sí ògògó ẹ tí ó ti papòdà wọ́n ṣe àdúrà ogójì ọjọ́ ìyẹn náà níbẹ̀ lọ́jọ́ tá à ń wé yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn jàǹkànjàǹkàn tí ó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ ìyẹn náà lọ́jọ́ tá à ń wé
1: yìí
0: sẹ́nétọ̀ yáyì tó jẹ́ pé ó ń dupò fún gómìnà ìyẹn náà nípínlẹ̀ ògò gbọ́ngàn wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀ tó sọ ó ní ògògò jẹ́ èèyàn tó dáa sí òun ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn jagunjagun tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ àwọn òṣèré tíátà wọ́n pọ̀ ń bẹ̀ lọ́jọ́ tá à ń wẹ̀yẹ lára wọn náà ni Babájídé kò sọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ Taiwo Azan gangan ìyẹn náà ni Yinka Quadri àti àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé a lè darúpọ̀ ni wọ́n wà ń bẹ̀ lọ́jọ́ tá à ń wẹ̀yẹ. Kí ló dé ẹ wo ojú ayélé gan tí mo fẹ́ ka yìí ohun gan ló fọ́ ni sí mi téèyàn ò bá lè jẹ̀ṣẹ̀ á dẹ̀ fi lẹ̀ náà.

ni olóògbé tẹwàzán tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ogogo nítorí pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìyẹn náà nínú ayé mi tálánigan tó fọ̀rọ̀ ilédè yẹn náà lọ́sẹ̀ yìí òun gan náà ni àìná gold pẹ́júpẹ́jọ òṣèré tíátà ni tó jẹ́ pé òun náà ti dàgbà ní ìdíṣẹ́ tíátà nítorí pé ó ti pẹ́ tó ti ṣe kíni tó ti wà ìyẹn náà ní ìdíṣẹ́ tíátà òun gan náà ló fọ̀rọ̀ ilédè yẹn náà lọ́sẹ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àdúrà ogójì ọjọ́ eléyìí tó jẹ́ pé wọ́n lọ ṣe ní ìlàrò ní interview kan ìyẹn náà tí àìná gold tó jẹ pé ó ṣe ìyẹn náà lọsẹ tá a lò kọjá yìí níbẹ gan náà ló ti fọrọ ilédè ó ní tẹwàzán ogogo ó ní èèyàn gidi ni nítorí kíni ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó jẹ́ pé ó ṣe nínú ayé mi ní ìdíṣẹ́ tíátà yìí ó gan ni mo lè sọ pé ó jẹ́ kí n débi tí mo dé ní ìdíṣẹ́ tíátà lẹ́nu yìí òun àti ọ̀rẹ́ rẹ̀ ìyẹn náà ni yínká kọdì ó ní ọ̀rọ̀ mélòó lòun fẹ́ sọ ju pé kóun máa sọ pé kí ọlọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rere àìná gold òun gan náà ló

0: Kunle Afford. Awon kan ti Kunle Afford so ye o je nkan to je pe o se pataki
1: oni kini
0: o si biti o se ṣugbọn to ba ti waye eyan na lo initiative ene o da ni papapa baye o le lawon to fe da se eto eyan na ni ti roleye number to jade sodo wa 08055511110 08055511110 number to jade sodo wa ni papapa kini kan gan te ri so si nkan ti gbajugbaja o sere theater ni iyen na ni kunle afodu e ti o je pe won so ye won salaye lopo repete lopo yanturu nkan to je pe awon na ti foju we iyen na ni industry akoko nbe ilara pe awon na ngbe cinema jade ki lo de ti awon nikan ni industry to je pe won release movie won ni ti won re mo ru ogbon ti won da si won de tun salaye pe nigba ti eyan ba wa eh to nsanwo sinu egbe kini kan gan to ma je benefit iyen na fun egbe e ri pe oro ti won so ye o je nkan to je po lagbara e won de tun clear ara won iyen na nipase pe boya awon lo move awon kan lati nu egbe ANTP lo sinu egbe Tampan won je ki gbogbo awon omo Nigeria mo pe ki ma nse awon o ṣùgbọ́n nígbà tán fẹ́ mú àwọn wà lára àwọn tó jẹ́ pé wọ́n múfù náà kúrò ń bẹ̀ nítorí pé wọ́n rò pé tí ẹgbẹ́ yìí ò bá gbè wá ẹ jẹ́ ká lọ ẹgbẹ́ mi ó tọ́ ni nà án.
2: Èmi lálá ni ó alá ní mọ́lẹ̀ tán sọ tẹ bá ti rí mi lágbo.
0: Okun yẹn ti lọ gba. Ó dára jẹ́ kí n máa ṣe bí eléyìí nítorí àkókò wa. Ojú òpó yẹn ò jágara yẹn náà nírọ̀lẹ́ yẹ.
2: Àjànà kú ó ṣe fọ pádò.
0: Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pẹ́ darapọ̀ mọ́ wa yẹn náà lórí ètò yẹ yẹn náà fún ti ìrọ̀lẹ́ yẹ. Mr. Tayo Gibbard, aláṣọ àti olùdarí Gibbard Motors, ẹ ṣe gan ni o. Akwọ́mọ Jonathan, Fáfú Honorable.

0: dúpẹ́ mo mọ rírì wọn dẹ̀ nífẹ̀ iléeṣẹ́ yìí látàárọ̀ kòtò tẹ́ bá rí wọn kí ló ní o gbogbo ètò tó wà níbi ìtàn bá nìkan dárúkọ ètò tó ń ṣe ń bì lójoojúmọ́ wọn mọ gbogbo ẹ̀ pátápátá akú ọmọ jùnásà ìwọ̀n wọn nífẹ̀ẹ́ aráàlú wọn dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo nǹkan tá à ń ṣe ń bẹ́yẹ. Thank you so much. Bí báṣe international olú ọmọ káfàṣà yọsíkè bàbá maikale ẹ ṣe gan ni o ó dá níbo lórúkọ gbogbo àwọn tó jẹ pé àjọ kọwọrin ṣètò yẹn náà fún tìrọlẹ yẹ lórúkọ ìyáàfin ọládélé mojísọlá moj àti lórúkọ bá mi ezekiel akande àti lórúkọ amojú ẹrọ mi ìyẹn náà fún ti sáàyẹ ọrẹ dọlá ọrẹ zì ni mo ṣe ń sọ pé káfíre pàdé o ẹ wá fẹ pè mí lẹyìn ètò nọmba tó jáde sọdọ mi 07064277018 07064277018 òun ni nọmba tó jáde sọdọ mi ẹ má gbàgbé ẹgbẹ ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò yìí a tún ti bẹrẹ báyìí lọdún yìí o december ti ń súnmọlé gbogbo nǹkan tá ẹ bá ń tà ẹgbẹ wa orúkọ tẹmí oyípadà kìkì wọ lálẹ tí gbogbo yín mọ sí kéhàn top lóní káfíre pàdé ó di ní ọjọ sunday ẹpàdé mi ní orí òwúrò logo bye for now.
1: Láti rí ni àlùjọ lẹ́rí o, sọ fún wọn.
2: Igba ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́.

0: mo kí yin e kúrò lẹ e sì ku iṣẹ látàárọ akójọpọ ìròyìn ló ń dé sétí ìgbọyín láti ìkànnì glow 99.1 fm ìjàpò estate àkúrẹ blessing aroke lorúkọ mi ṣáájú ìròyìn ọhún ẹ gbọ kókó inú rẹ ìjọba àpapọ̀ parí iṣẹ́ lórí ibi ìṣàyẹ̀wò àti ìtọ́jú àrùn jẹjẹrẹ ilé aṣòfin sún ìpàdé àpérò rẹ síwájú oníròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ germany fi ṣèkún òfin gbé ẹni tí ń ṣe alámi ilẹ̀ náà fáwọn ilé àjèjì ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún láìpẹ́ ẹ tẹ́tílé kò ẹ kábọ̀ padà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ti san gbogbogbò èsì léyìí tó jẹ́ ti òṣìṣẹ́ fẹ̀yìntì ti àtẹ̀yìnwá tọdún 2007 pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà ẹni tó jẹ́ alákòóso àgbà ti ń bójútó owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ló kéde ọ̀rọ̀ náà lónìí níbi ìpàdé tó wáyé fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì léyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìrètí ọ̀tun nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọmọlọlá olówó ràrán sọ pé sísan gbèsè náà ló ṣàfihàn fífòpin sí àwọn ìṣòro ọlọ́jọ́ pípẹ́ tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ń kojú bákan náà ló kéde àwọn ètò tuntun mìíràn léyìí tí yóò ṣe àǹfààní fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà pẹ̀lú bí wọn yóò ti gbé ètò ìwòsàn kalẹ̀ fún wọn. Ìjọba àpapọ̀ ti parí iṣẹ́ ibi ìṣàyẹ̀wò ara mẹ́wàá àti ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú àrùn gẹ́gẹ́rẹ́ mẹ́ta kákàkiri orílẹ̀-èdè yìí lójú náà ti lè mú àdínkù ìdíbá ìrìn àjò lọ sílẹ̀ òkèrè fún ṣíṣe ìtọ́jú àwọn tó bá ní àrùn ọ̀hún. Bákan náà ni ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu múra sílẹ̀ láti da ilé ìwòsàn mẹ́fà sílẹ̀ lójú náà àti túbọ̀ lè pagidi bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe lọ ń gba ìtọ́jú nílẹ̀ òkèrè pẹ̀lú owó tùlùtùlù. Ẹni tó jẹ́ olùbádámọ̀ràn nípa ètò ìlera sí ààrẹ lórí ẹ̀ka ayélujára dada Olúṣẹ́gun ló sọ di mímọ̀ lónìí lójú òpó X handle rẹ̀. Ó ṣe ní àlàyé pé ìjọba àpapọ̀ ti ṣetán láti mú kí àwọn ará ìlú ó ní ìtọ́jú tó péye nínú ìrọ̀rùn àti nínú ìfọ̀kànbalẹ̀. Ilé aṣòfin ló ti sún ìpàdé àpérò gbogbogbò tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ọlọ́jọ́ méjì tó yẹ kí ó wáyé lọ́jọ́ ajé ọjọ́ kejìlá àti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá oṣù yìí síwájú sí títí di àkókò tí wọ́n ti fìlédè lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ òfurufú tó wáyé sáwọn òṣìṣẹ́ ológun nígbọ́kọ̀dá níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ nípínlẹ̀ Ondo táwa yìí. Ìròyìn jẹ́ kí ó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló gbẹ̀mí ikọ̀ ọmọ ogun àti àwọn ọmọ ẹgbẹ́ mìíràn nínú àtẹ̀jáde lónìí gbàtọ̀dọ̀ olórí wọn Ọ̀pẹyẹmí Bámidélé. Ó ṣe ní àlàyé pé ó pọn dandan kí wọ́n sún ìpàdé náà síwájú nítorí ìṣẹ̀lẹ̀ tó lágbára jọjọ ni. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí tó tún jẹ́ ọmọ oyè ààrẹ lẹ́gbẹ́ṣẹ́lú ADC Atiku Abubakar ti ṣe ìdárò àwọn ikọ̀ ọmọogun òfurufú tó gbẹ̀mímì sínú ìjàm̀bá nípínlẹ̀ Ondo. Atiku nójúwe ìṣẹ̀lẹ̀ ohun gẹ́gẹ́ bí àdánù ńlá tó sì ń dárò pẹ̀lú mọ̀lẹ́bí àwọn ikọ̀ ọmọogun náà nínú ohun tí ó fi léde lójú òpó ayélujára rẹ̀ lónìí. Ó sọ wípé ìpapòdà àwọn ọmọ ogun náà ni yóò dun àwọn mọ̀lẹ́bí wọn jọjọ tí ó sì ń gbà ládùúrà pé kí Ọlọ́run ó dùn wọ́n nínú. Bákan náà ló kí gbogbo ikọ̀ ọmọlógun òfurufú pátápátá lórílẹ̀-èdè yìí kó ara fẹ́ra kù tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn olùgbé inú rẹ̀. Àwọn ọlọ́kadà nílùú Àkúrẹ́ tí a wà yìí ni wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn lórí àlékún owó tó dé bá iye tí wọ́n fi ń gba emblem níbi wọ́n ti ń ṣe àlàyé pé ó ti ń mú ìnira dé bá wọn. Ọ̀kan lára aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa ní Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ́wọ́ ẹja gbọ́.
1: Emblem ti ń fa àríwísí láàrin àwọn ọlọ́kadà ní Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Àwọn ọlọ́kadà kan tí a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà fi èròǹgbà wọn hàn. Wọ́n sì sọ pé ìgbésókè owó náà ń fi kún iye owó tí wọ́n ná tẹ́lẹ̀.
2: Ẹ̀rọ mélòó la ń kó débi pé a ti ń já Emblem mẹ́ta? Wọ́n tún wá sọ pé ₦3,000 ni Emblem ọ̀nà fẹ́ já fún ìyàgbé kan. At least téèyàn bá máa sanwó tíkẹ́ẹ̀tì ₦500, kó lọ ẹ lọ gba ìṣọ náà ẹjọ kí ló tún kù ègbè ṣé wọn fẹ wá dá padà sí oko ẹrú ní àbí kọkan kò yé mi o
3: láti ẹgbẹ 500 wọn sọdá 2000 ọdún yàrá wọn sọdá 3000 kí náà ṣe wọ́n fẹ́ ta kú sínú pé aṣọ́kadà kò sí títà lè lọ́mọ́ tọ́lá ní títì àwọn ojú náà mú wa pé àwọn ẹ̀fílẹ̀ mẹ́ta tí táwọn náà ti gbọ̀dùn náà àárẹ̀kọ́ ajẹun olóòdà ń fa láti ká máa jẹ́ ẹ̀fílẹ̀ mú sí táwọn náà.
4: Nígbà tí bàbá yẹn débẹ̀, à ń gba tíkẹ́ẹ̀tì ní 150, ó sọ da 500. Ògbójú kan, ó sọ ẹ̀fílẹ̀ da 25. Láyé 25 ń sìn ara ogun pé kíní kan ogun kíní kan nìkan. Báyà kẹ́ ti ara wọn lọ́bẹ̀ o, kò jọ bẹ́ẹ̀ ara. Ọmọ sísè alákìtì lò ààrùn ẹni ti ààrùn ẹni ti tíkẹ́ẹ̀tì 150. Láyé kọ̀ọ̀sì bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹni wọn lára. Ókè náà ń sìn ó ní ká máa ra ẹ̀fílẹ̀ mi sí 3,000 naira. Títí pẹ̀sì ẹni kọ̀ọ̀kan ẹ̀fílẹ̀ mi ti títà àwọn olófin wàhálà ní nípa o. Ẹ̀wọ̀n tó bá àwọn ọ̀gbìn ó ti pọ̀ jù. That's why. Tọ́sí wa ti tààrà fún protection bẹ́ẹ̀.
1: Wọ́n kí sí àwọn aláṣẹ láti tún ọ̀rọ̀ náà.
0: Ní báyìí, ọmọ oyè ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ti ṣe ní àlàyé pé ìjọba ìpínlẹ̀ Anambra ni ò fún òun ohunkóhun láti ìgbà tí òun ti kúrò ní ọ́fíìsì rẹ̀. Òbí sọ pé ńṣe ni ìjọba ìpínlẹ̀ náà sọ onírúurú ọ̀rọ̀ kò bá kùngbé sí òun. Láìpẹ́ yìí ni ìṣèjọba gómìnà Chukwuma Soludo fẹ̀sùn kàn án pé ó fi òbítíbitì gbèsè sílẹ̀ kí ó tó kúrò lórí ipò, ṣùgbọ́n Peter Obi ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti sọ pé ìpínlẹ̀ náà ti pèsè ibi àlàáfíà àti àwùjọ tó dùn wò lójú fún ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú tí ó sì ń ṣe kìlọ̀ pé òun kò ní fàyè gba ìwà ipá nínú ìpolongo ètò ìdìbò tó máa wáyé níbẹ̀. Gómìnà òun ló fi ìkìlọ̀ náà léde lónìí ní Humaya nígbà tí ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ètò ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ṣáájú ìdìbò ọdún 2027. Ó jẹ́ kí ó di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni òun ti fọ́n síta láti máa bójútó bí gbogbo ètò ìpolongo ìdìbò òun ti ṣe ń lọ. Ó rọ̀ wọ́n láti mú iṣẹ́ wọn lókùúkúdùn bákan náà kí àwọn ìgbìmọ̀ ìpolongo ọ̀hún ó sọ̀rọ̀ nípa ohun tí wọ́n bá fẹ́ ṣe fún àwọn ará ìlú. Àkójọpọ̀ ìròyìn lẹ́sẹ̀ ń tẹ́tí sí láti ìkànnì Glow FM tá a bá padà dé lọ́mọ gbọ́ àwọn ìròyìn tó kù ẹ̀ má yìí kúrò mú padà bọ̀.
5: Àkójọpọ̀ ìròyìn ní tìbútò orílẹ̀-èdè wa la mú tọ̀ yí wá.
0: Ẹ̀kábọ̀ padà láti tẹ́tí sí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Níbikíbi tí ẹ bá wà káàkiri àgbáyé, ẹ kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.glowfmradio.com, lórí ìtàkùn X Glow991FM, Facebook Glow99.1FM Àkúrẹ́, Instagram Glow991FM, YouTube GlowFM Nigeria àti ilé-iṣẹ́ wa wà lórí Google Play Store tún lè máa gbọ́ wa kétékété lórí Radio Garden. Ní báyìí, ìròyìn ń tẹ̀síwájú. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti fi ṣìkún òfin gbé afurasí kan tí wọ́n ní lọ́wọ́ nínú ìwà ọ̀daràn lóríṣiríṣi àti ìpànìyàn kan tí ó wáyé lágbègbè Kanrofin Manduki lẹ́yìn oṣù mẹ́ta tó ti fi ara rẹ̀ pamọ́. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà SP Nafiu Habib ló sọ di mímọ̀ nínú àtẹ̀jáde lónìí ojoojúmọ́ pé ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ti agbègbè náà ló mú afurasí ọ̀hún ẹni tí ń ṣe Abdulrazak Saleh ẹni ọdún 24 ní àná ọjọ́ ajé lẹ́yìn ìwádìí lóríṣiríṣi tí wọ́n ti gbé ṣe. Ó ṣe ní àlàyé pé lọ́jọ́ 5 oṣù keje ọdún yìí ndéédé aago 9 ààbọ̀ òwúrọ̀ òun náà ni arákùnrin kan Rilwan Daudu ẹni ọdún 54 wọ́n ṣe àkọlù sí lágbègbè Karofin ọ̀hún látọ̀dọ̀ àwọn afurasí kan. Níbẹ̀ náà ni wọ́n ti fi ọ̀bẹ dù ní ọrùn. Bákan náà ló ṣe àlàyé síwájú sí pé àwọn afurasí náà ni wọ́n ti ń wu ìwà ọ̀daràn mìíràn lágbègbè ọ̀hún kó tó di pé ọwọ́ ba ọ̀kan nínú wọn báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti wájú dìímọ̀ pé ìwádìí wọn ṣe ń tẹ̀wájú láti lè mú àwọn tí ó kù. Àwọn olùgbé agbègbè Yido tó ṣòwò níjọba ìbílẹ̀ Kumi ti ń ké gbàjarè lórí àfara àwọn léyìí tí ó dàwó níbi wọ́n ti ń ké sí ìjọba ìpínlẹ̀ náà láti bá wọn ṣe àtúnṣe sí i. Àwọn aráàlú náà sọ pé afárá ọ̀hún ló so agbègbè tó pọ̀ papọ̀ tí ó sì ti nira láti lò láti ìgbà tó ti bàjẹ́. Nínú àlàyé wọn, wọ́n jòdì mọ̀ pé bíbàjẹ́ afárá náà láì látúnṣe ló lè ṣe àkóbá fún ìrìnkèrindò àwọn ènìyàn tí ń lọ oko tí yóò sì ṣàkóbá fún ètò ọ̀gbìn àti àwọn nǹkan mìíràn pẹ̀lú bí ó ti ṣe jẹ́ pé púpọ̀ nínú wọn ni wọ́n sinmi lé oko dídá fún ìgbé ayé wọn. Kọjá lọ sínú ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Germany ti fi ṣìkún òfin mú ẹnìkan léyìí tí ń ṣe alami orílẹ̀-èdè ọ̀hún fún àwọn orílẹ̀-èdè mìíràn lẹ́yìn tí wọ́n kẹ́fin rẹ̀. Ṣíṣe alami rẹ̀ ọ̀hún ló ti mú onírúurú ìdàrúdàpọ̀ bá ilẹ̀ náà pẹ̀lú bí wọ́n ti ń gbìyànjú láti mú orílẹ̀-èdè ọ̀hún dúró ṣinṣin bí ó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ ilẹ̀ náà ni wọn kò ṣàfihàn orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe alami fún ṣùgbọ́n àwọn aláṣẹ ọ̀hún ṣèlérí láti tọpinpin ọ̀rọ̀ náà. Jẹ́ kí àkójọpọ̀ ìròyìn fún tòní tó wá sí òpin ẹgbẹ́ àwọn kókó ti àmẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ṣáájú mo jẹ́ kí ó di mímọ̀ fún yín pé ìjọba àpapọ̀ ti parí iṣẹ́ lórí ibi ìṣàyẹ̀wò ara mẹ́wàá àti ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú àrùn jẹjẹrẹ mẹ́ta káàkiri orílẹ̀-èdè yìí lójúnà àti lè mú kí àdínkù dé bá ìrìn àjò lọ sí ilẹ̀ òkèrè fún ìṣètọ́jú àwọn tó bá ní àìsàn ọ̀hún pẹ̀lú owó tùlùtùlù. Bákan náà mo wá sí ti ìgbóyin pé ilé aṣòfin ló ti sún ìpàdé àpérò gbogbogbò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ọlọ́jọ́ méjì tó yẹ kó wáyé lọ́jọ́ ajé ọjọ́ kejìlá àti ọjọ́ ṣẹ́gun ọjọ́ kẹtàlá oṣù yìí síwájú títí di àkókò tí wọ́n fi léde látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú tó wáyé sáwọn òṣìṣẹ́ ológun níjọba ìbílẹ̀ Lajẹ nípínlẹ̀ Ondo tí a wà yìí. Lákòótán nínú ìròyìn ilẹ̀ òkèrè mo jẹ́ kí ó di mímọ̀ fún yín pé orílẹ̀-èdè Germany ti fi ṣìkún òfin mú arákùnrin kan lè ti ṣe alami ilẹ̀ náà fáwọn orílẹ̀-èdè mìíràn lẹ́yìn tí wọ́n kẹ́fin rẹ̀. Kò ní jù báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn fún Tòní Comfort Ọmọláfẹ́ lolóòtú ìròyìn náà Blessing Aruke lorúkọ tèmi jẹ́ o. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kúrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí i.
5: Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.

0: ọjà.
1: Ojú ọjà.
0: Bẹ́ẹ̀ni ojú ọjà ni ó tutù sọ̀kalẹ̀ ní ti ọdún yìí.
1: Àkọ̀túnlé
0: lẹ́yìn. Bẹ́ẹ̀ni àkọ̀tún ni.
1: Ó tún yàtọ̀.
0: Ó ti wọlé dé.
1: Ó dẹ̀ wọlé.
0: Ó wọlé kanlẹ̀.
1: Ó dẹ̀ skin.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbákun.
0: Jùǹpà. Bẹ́ẹ̀ni. Ojú ọjà náà la wà ètò lójú ọjà nìkan ni Glow 99.1 FM tí ó kalẹ̀ sí àdúgbò Ìjàpọ̀ nílùú Àkúrẹ́. Ẹyin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí o. Ẹ má jẹ́ kí n gbàgbé orúkọ mi. Orúkọ mi kò yí padà.
1: Irọ́ Ọlọ́run Ọlọ́run Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni mi ò lè gbàgbé.
1: Ọlọ́run mo ti wo
0: mo
1: wo níwò wípé o ti kó kọ rẹ sínú báàgì.
0: Ojú ọjà yẹn ó mọ ọjà yẹn ká mi lára ni. Olùbẹ́jẹ́ kì í sáré gbàgbọ́ orúkọ. Orúkọ mi kò yí padà. Mo túráyọ̀ Atọ́lọ́gùn tí ògbéyàn mọ̀ sí Ajé Pupa. Bẹ́ẹ̀ni ìyálájẹ́ yín ni tó bá ti dọ́dọ̀ yẹn máa rìkọ́dì yín. Ẹnì kejì mi dárúkọ rẹ̀ fáwọn ará ilé
1: náà.
0: Dárúkọ olórúkọ.
1: Bàbá kẹ̀kẹ́ Ajé.
0: Bàbá kẹ̀kẹ́ Ajé.
1: Kẹ̀kẹ́ Lájé.
0: Bẹ́ẹ̀
1: Àlàdé Adéníyì.
0: Bẹ́ẹ̀ni.
1: Òun náà ni.
0: Òun ni kò yí padà.
1: Kò kú òǹbẹ.
0: Bẹ́ẹ̀ni. Ẹyin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí. Tá a bá ti dé ọ̀dọ̀ yín, ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní nínú ìbùsọ̀ yín. Ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní fún àwọn ará ìlú. Ẹ máa dárúkọ fóònù nọ́mbà yín. Ẹ máa dárúkọ àdúgbò ibi tí ẹ wà. Ẹ máa sọ gbogbo ohun tí ẹ nílò nínú iléeṣẹ́ yín, gbogbo ohun tó wà níléeṣẹ́ yín. Ẹyin ìyálọ́jà Babalájé. Torí tí yín la ṣe gbé ètò yìí kalẹ̀.
1: Ó mà kíni kan ń ṣẹlẹ̀.
0: Kí ló ń ṣẹlẹ̀.
1: Àwọn kan máa ń límìtì ara wọn sí ojú kan. Límìtì ara kan sí ojú kan náà ni wípé wọ́n wo ni wípé tìbí wọ́n ṣáà mọ̀ mí.
0: Bébó mọ̀ mí ṣèbí mo ti lórúkọ. Bọ́ọ̀dà tí a bá polówó làwọn èèyàn mọ̀ bí tí wọ́n wà.
1: Ìpolówó ọjà làgúnmí owó. Tí wọ́n bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ìkànnì tá a wà yìí.
0: Bẹ́ẹ̀ni Glow FM.
1: Glow ni.
0: Bẹ́ẹ̀ni Glow ni.
1: 89.1 FM.
0: Bẹ́ẹ̀ni kò yí padà.
1: Ìkànnì tó jẹ́ pé tí ọlọ́kọ̀ bá mi tó ń gbà á fún lọ́wọ́lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni àwa náà ni.
1: Ìkànnì tó jẹ́ pé ibi tó bá ti lè polówó ọjà rẹ tí.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó ti rí orí ọ̀fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Lójú Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
1: Glow.
0: 99.1 FM.
2: Orúkọ tèmi ni alàgbà Sunday Adéwọlé tí mo jẹ́ aláṣẹ àti olùdá iléeṣẹ́ Sale of Global Ventures tí à ń ta leather bus tí ní direct opposite níwájú Olúkayọ̀dé ní ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́s ní Àkúrẹ́ ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́s direct opposite tó fèsì lé lélẹ́ gàgàrà ilé Olúkayọ̀dé tó ti ń ta fóònù yẹn ẹ̀tí máa rí sábọ̀dù wa ńlá bẹ̀ Sale of Global Ventures tá à ń ta báàgì lóríṣiríṣi látòrí àwọn ọmọ kéékèèké fún karata bag lunch bag. School bag lóríṣiríṣi kò sí nǹkan tó yẹ pé ó jẹ bag táwọn ọmọdé lò látòrí kéèjì tí bí ọmọ yunifásitì gbogbo ẹ ló wà akásáre lẹ ń fẹ ni leather bag lẹ ń fẹ ni efi pro lẹ ń fẹ ni kò sírú báàgì ń ẹbá lọdọ sí lọ pàápàá fún àwọn èèyàn wa tó jẹ pé sí pé tó fẹ ṣègbéyàwó tó yẹ pé sí pé ẹ ń wá leather bus original one ẹ má bá lọdọ sí lọ fún àwọn haúsá fún àwọn ibo fún ìgbéra fún ẹdó fún ibo fún tápà tó yẹ pé sí pé àwọn máa ń lo by 4 by 5 by 6 by 7 fún ìgbéyàwó gbogbo ẹ ló wà pàápàá fún àwọn kọpà wa a ní waste bus a ní àwọn leather bus tẹ lè gbé lọ sá gbogbo ẹ ló wà lọdọ wa pàápàá fún àwọn tó fẹ́ ṣàrà tuta ẹ má bá lọdọ sí lọ iye tó ń tà lẹ́kọ̀ọ́ tó ń tà ní ìbàdàn òun là fún yín pàápàá fún àwọn èèyàn wa tó yẹ pé ìṣe ayọ̀ wọn ti tẹ̀ wọ́n lọ́wọ́ tó yẹ pé mo ti gba fisa tẹ́fẹ́ lọ sókè òkun àwọn báàgì tí ò ní dojú tì ní ó wà lọ́dọ̀ wa 23 kg ni 27 kg ni 30 kg ni 6.7 kg ni alọ́gẹ̀jì ni gbogbo ẹ̀ pátá la máa ṣètò fún yín tí ó yẹ pẹ̀sì pé ẹ̀rẹ̀mọ̀ ní pẹ̀sì pé rere lọ́lọ́run pàápàá fún àwọn obìnrin wa tẹ́gbọ́n fẹ́ lo òde ọjọ́ kan àbọ̀dọ́ ọjọ́ méjì àwọn kit bag ó wà lórí ṣiṣẹ́ aláṣọ ni plastic ni ó wà fún àwọn madam bag gbogbo ẹ̀ la ní fún àwọn èèyàn wa tó yẹ pé ẹ fẹ́ ṣe ara tuta ẹ máa bọ̀dọ̀ sí lọ kò ní di pé ẹ ń lọ èkó ẹ ń lọ ìbàdàn ohun tẹ máa rí ní kíkótó tẹ máa rí ní gbogbo ẹ ló wà lọ́dọ̀ sí lọ gbogbo quality bag tẹ ń fẹ́ ní sí lọ fà fún yín mo nọ́pà tèmi ní 08038044658 lẹ́ẹ̀kan sí 08038044658 ẹ ṣe.
3: Ẹni lála àdágbádá ńlá fún ẹ̀wẹ̀ ìṣẹ́gbé ajá òjò ìṣẹ́gbé ọ̀dá ìtàkùn tó bá fẹ́ ṣe bí ànàmọ́ máa ta ni kò ní dùn láéláé. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ta báàgì tó gré tó kwọ́lítì ńlẹ̀ yìí dáadáa. Báàgì tó dúró re bíi traveling bag, school bag, báàgì ìgbéyàwó, báàgì fáwọn tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun, laptop bag, bag bi Whispers, Gross Bar, Sauce Polo, Boxing, La La La, Plastic Box, Fawon Mama Mama, Atawon Mage, Star Express, Ati Bagi Lori Shurishi, Tioni Doyu Tiyan, Gugwe Gugwe, Lo Boku, Eniba Mona, Loya Katele, Ero Witi Witi, Nise Love Global Venture, Number 75, Oba Deshida Ro, Doju Kojo Lukayo De Plaza, Ijong Junction, Niwa Kale Si, Fojulo Bagi, Ala Lupe, Ironyayo, Fawon Tofera Bagi, Lara Tota, Yete Ma Ba Lekum Badon, Lema Ba Lodo Selo, Ojo Katakata Wanti Nipa Lori Le, O Nuwa Ti Nipa Lari, Oka Tati Wa, Tenu Ko, Fawon Bagi Ala Lupe, To Quality Dada, Ekwe La Shea, Ati Oludari Le Shea, Selo Global Venture, Suri Number 080-3804-4658, 080-3804-4658, Selo Global Venture, Awana Kajue.
0: Eti gbogbo awon iya loja awon iya laje wa bo je salaye fura ra won se love ti gbori wole be no darapo mo wa lori eto yi
1: ase awon wo
0: se love darapo mo wa yomesi darapo mo wa lori eto yi e ma gbo won lori sirisi o
1: moka
0: fertilizer darapo mo wa
1: moka
0: won e se jodo wa iya laje baba loja e ma bo lodo wa o tori ti yin la wa se wa e ma ba se polowo oja wa
1: ki loruko eto yi
0: yobi abagan tu darapo mo wa oju oja loruko eto yi
1: o pada pe oju oja
0: beni e meji le ma gbo ise yin lojumo e ma gbo dede ago meji la abo e de tun ma gbo ni ago meji asale le ma gbo ise yin e meji lati ojo Monday titi dijo Friday le ma gbo
1: aje pupa je ku mo aye won
0: mo gbo
1: kasi mama awon kan wo ni wo wi pe e kan
0: nara o e kankan ni no ma gbo ise won e
1: meji ṣugbọn lọwọ yi
0: e meji ni lojumo no ma gbo ise won lati ojo Monday si Friday won ni ojo Monday won gbo ni ago meji la abo
1: Agomejila abo san osan
0: beni ni asale agomeje ni asale no ma gba ise won number te dede pe wa si ni 070-30-22-81 emu number yin sile emu sile o e tete ma ko sile
1: ati awon number mi
0: bala je fi number re sita
1: 080-60-96-64-38 number to wole baba
0: dodo baba la je ni e je sare wonu jade nu oja jade nu oja
1: jade be
0: jade be da gbo yo mesi kia
1: oju oja
4: oruko mi ni Adesewa Bisola ti mo je manager ni ile ise Yomes Paints and Chemical Depot ti a wa ni Old Garage Afunbi Owo Street off Farakale and Adeshida Road before Matador opposite neighborhood market Akure afi asko iki eyin onibara wa wi pe akupale mo odun o a ba wa layo ati alaafia a si dupe lowo yin fun ibasepo yin pelu wa Olorun atubo ma wa pelu yin. A tun fi asko yi so fun yin wipe awon oja wa nile lorisirisi lopolopo yanturo. Awon chemical bi emulsion acrylic, satin acrylic, titanium dioxide, calcium carbonate, brown oxide, blue oxide, awon hydrotint paste lorisirisi. Leyin na a tun ni eleyi ti a fi se ile bi silane and sealant ni ti ile yi ati oke okun gege bi e ti mo wa a kin ba won ta gban tu e yo chemical ti won fi ko oda original kombele loja ti wa eyin alara tuta ati ti lodidi oja n wa le ni repete fun yin en diwo loja wa ba je ko won rara e wa gbo o ebu pataki wa fun gogo awon tun ba wa raja leyin o bi e ba se raja sile bo se ma po tun olorun yo ma bukun fun alaye lekun rere Eko wa si ori number yi 080-67-29-20-08 Lekan si 080-67-29-20-08 081-39-31 Sabi 081-39-31-9097 081-39-31-9097 Eshun a o ma retin yi o
5: ile ise kan be nile yi ti kin ta gba ntue yo chemical ti an fin po da paint chemical to je pe ojulowo ponbele ni won da nde mo Yomes Chemical International ni o gonge ni won bi kata won chemical ti an fin pese oda iba je ti emojan tabi ti gloss gbogbo re lo piti mu sodo won imported si ni kin se ti le yi won wa ni afun bi owo street old garage ni to si matador opposite neighborhood market off arakale road akure ondo state eyin alara tuta ateyin lo dindi lo dindi e ma bo ni Yomes Chemical Paint owo oja wa kin kan ile egun eyin oda na oda ti ba fi chemical wa po kin pin yin ke be ni kin sin di olomi soroso tenu cottage ball iko ninu awon tin ta chemical paint nile yi Yomes Paint Chemical International ni olorun gba fun nigba gbogbo e wa ke wa ba wa dogo ke mo pe rere ni oluwa we will satisfy you in all ways eyin te fera old says ati retail says di wo loja wa bade oda be ba se nkan si wa to be na ni reward yin yo gagara to number wa re 08067292008 tabi 08139319097 Yomes Paint Chemical ni arare lemi ateyin yo fi lole aye wa gbo o
0: e ka bo pada lori eto yo oju oja
1: oju oja
0: deni Yomes salaye gbogbo n to ni fun yin nile e lo pe won number o fere re lo ma gbe ko o ki se pe elomi lo ma gbe ko lori eto oju oja beni o ti darapo mo wa
1: sebi nu oja lele
0: ire ni nu oja mo wa
1: kekelesi
0: waju
1: kekelaje
0: oja ikami lara ni kon ni glow 99.1 fm la tutu wa la kalesi e wa se polowo oja yin e meji lojumo le ma gbo ise yin ni ago meji labo le tu ma gbo ni ago meje ni asale lajo Monday to Friday pe te le pe mi si ni 07 30 22 32 81 baba laje fi number elede won ti pe
1: fi mi le bode
0: kan number elede
1: 00 60 96 64 38 nkan ti mo so na ni wi pe
0: ki lo fe so
1: in ti mo so ni wi pe awon kan wa won ti darapo mo wa
0: beni won le fi wa sile beni
1: won le fi wa le
0: won le fi wa le
1: gbogbo won lantoro oro won bo
0: won bo gbogbo won bo adeyinka
1: oju oja
6: Driving school, accident free.
7: Oruko temi ni engineer Adeyinka Adeniyi. Alakoso ati oludari Adeyinka Driving School ni ilu Akure. Ile iwe wa wa ni number 170A Oyemekun Road, Akure. Number tele fi pe mi si ni 08034407154. Anko yan bo se wa ko ni ona to to ati ona to yo. Awon driver mi wa ni igboro to je pe won mo ko wa to je pe won mo awon mi oju ona e wa si Adeyinka Driving School ke wa gba idanileko mo se wa oko ni ona to to ati ona to ye de awon iyawo le to je pe oko won ni moto meji meta sile tan le gbe kankan be kan lo haya driver ni gboro e wa si Adeyinka Driving School e wa fun idanileko to to ati ona to ye e ma le fagidi gbe moto ninu ile moto kin se kan tan fagbi agidi gbe kin se pe tori pe mo ti ni agbara pe le fi gbe oko wiwa ko ri be rara so e wa se Adeyinka Driving School ke wa wa fun idanileko ke le ma gbe oko ni ona to to ati ona to ye an sumo odun sumo wa alafia la ma fi se odun yin o a ma ri ti wa se lagbara Olorun Olorun wa pelu wa o e se gan lekan si phone number mi ni 08034407154 emi gangan nu ma gbe ero ibanisoro yen lekan si 08034407154 Ashodun Ayo.
6: Driving school, accident free.
0: Dilaj, ono nbo. Gbogbo won lo nbo wa o.
1: Iya Abuja lo nbo. Oju
0: oja.
8: Iya Abuja npe yin o, se ngo. Gbogbo alaboju se ngo ma. Iya Abuja be palace lo npe yen ma bo. Eyin ya biye be se ngbe sumo daddy wa na lo nduro ah ogo ni folon loke orun oba to je ki nkan ayo ko duro sin lara oba to je ki governor duro sin lara president minister awon doctor ma ti duro sin lara ejo to ba ti duro bole ka lo iya Abuja Baby's Palace e ma bo ni ti iya Abuja Baby's Palace aruye le ma ru eni ridamu o oju ode ni ti yin eyi la fi so fun pe iya Abuja se promo ni number 30 Odoko East Street behind Democracy Park te ba ti de ilu Akure, Central Mosque, Lalegbe Titi,
9: Central Mosque legbe titi eyin eni Democracy Park wa egba road to wa legbe lo isale ele lo si Salvation and Primary School e ti recent board nla gbangba ni waju le dance tier ni be won gbe ya Abuja Bay Palace be mechanic workshop wa na opposite odo wa ko si ko mo te fe ka be lati bi awon wooden wardrobe plastic wardrobe imported baby bat local baby bat folded baby bat be awon baby cot lorisirisi gbogbo e la ni awanga ti oni dawo lojiji alawanga different what they cheap e ba je gbe yin mora oja ti cheap baba tinubu ti boju o ti ba ise oja ti cheap die no to oja won tele bo to tutu wale die e wa ti ti ya Abuja awon baby walker baby tricycle awon baby sitter e ma bo ni ti ya Abuja awon different type of baby flats awon flats ti o ni se ni wahala bi je flats e ba fi gbomi ka na ta ma tutu ani e wa ti ti ya Abuja e wa ti shopo lorire to mo lorire le fe bi e ma bo ni ti ya Abuja awon set of friends baby diaper bag we have it in different size te ba ko mo ni dabi ojibo o wa o ni ti ya Abuja awon cream ni o lai bora o wa to me ma turn to the white awon British cream ilu London na ti se ta tin ko wole e wa ra awon ta fi fo so mo ni edinwo e ma gbogbo sweetus nice nta ta ma gba lo sweetu patapata lo wa ni edinwo gbogbo e ti diwo lo to awon ko dira ni 2 years 3 years awon oja awon oja ti wale e ma mo ti ya Abuja yin baba wa ejo a wa lori ikunle egbe so awon ya wa daada ejo gbo mo te ba ti bi na lo ma sore loju emi yin o omo olomo ni wole de yin o agba olohun phone number ya Abuja ko ma yi pada 30 money 07039 07 02 61 elekeji 08 064 05 58 59 una ni WhatsApp o meji e na ni WhatsApp WhatsApp e le se ni WhatsApp ko te ba de fe wa si oja e pe e se WhatsApp awa deliver oja fun inile wherever where you are give the nice price abi ye o asodun ayo
0: ni gbogun won ti ni won bo won gboro ka ma ya odo won ni kokan organic fertilizer tutu gbori wole
1: oju
0: oja.
10: Good day, farmers. I'm here to present to you this fantastic fertilizer. We call it organic fertilizer. Oh, it's a fantastic product. Any farmer that is not using this fertilizer, you are really missing. How does it work? Like I said, it is organic fertilizer and it is a foliar method of application. That means you are applying to the leaf alone. When your leaf is okay, definitely what you plant is okay. And that is why all farmers should use this fertilizer, because it boosts your production, increase it by 40%, and it gives you good results. And this fertilizer, do you know that you can use it for any plant? Just name it, be it cassava, maize, anything. And they are using it for tomatoes, vegetables, fruit, and it will give you good results. How do you use it? This is our 1 liter, which you can mix with 1,000 liters of water. 1,000 liters. It is 1 mil to 1 liter. That means you are going to mix it with 1,000 liters of water. And this is our small one, which is 100 mil, which you can mix with 100 liters of water, because it is 1 mil to 1 liter. And this is 100 mil. So that means 100 liters of water. It has so many things, because it's adding 17 amino acids on what your crop need to grow. Anybody that is using this fertilizer, you will see that you are going to get a good result from this fertilizer. Try it. Do it. Love it.
11: Organic fertilizer ajile ti ko ni chemical ninu ti ki sakoba fun ilera eniyan won ti ko wole sorile de Nigeria latorile de China ajile to duro ore to nsise fun gbogbo ere oko iba se koko agbado isu ewebe ati so adun be ni pe ona lati tun rita je se bo kuro ninu ise woshi ti wa fun gbogbo eniyan bayi o ba fe gbe alagbata organic fertilizer latorile de China be tin taja e o ma towo ifabonu pelu awon anfani olokan ojo kan iroyin o ta fojuba eyin na e kan si won ke se ri oro fun gbogbo eyin te ba fe ra organic fertilizer te fe ko ni ticket tabi e fe je alara tun ta e ma lo tara si otegbeye junction opposite government church oki aro akure o tu wa

0: 7828 tàbí 0702 592 5619.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀ lẹ́ àwa oníjàpọ̀ ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́ fẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogun tẹ́ ń ta lè ṣe yín ṣe ń ta oríṣiríṣi
2: àwọn nǹkan ẹ̀rí oko yín
1: ṣe ń ta àwọn ọjà tẹ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣe polówó ọjà ṣe oúnjẹ ló ń ta ni wọ́n ṣe polówó ọjà yẹ káwọn èèyàn mọ ibi tó wà. Bẹ́ẹ̀ni jẹ́ kó mọ ibi tó wà jẹ́ kó mọ àdúgbò ibi tó wà jẹ́ kó mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ yìí ń tẹ̀síwájú jẹ́ kó mọ̀ pé oyin wà.
2: Kò ga ju ara lọ.
1: Bíntín ni.
2: Owó tí ò ga ju ara lọ.
1: Bẹ́ẹ̀ni
2: owó bíntín. Èló ni.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Kíni kíni
1: ọ̀hún. Owó ìdákọ̀mọ ni.
2: Àwọn kan máa ń wò.
1: Wá sí ni tẹ́bẹ́bẹ́ ká yà sọ́dọ̀ yín ẹ pé nọ́mbà wa a lè wá rìkọ́ọ̀dù yín ẹ lè sẹ́ndà àtẹ̀jíṣẹ́ yín sí wa lórí ẹ̀rọ ìléwọ́ wa fúnra wa a máa dá yín lóhùn. Gbogbo ọgbà làwọn available fún yín.
2: Pe nọmba
1: 070-30-22-32-81 ìyá alájẹ ló máa gbé o ajé pupa ni mo tún láyà tán lògùn o ló máa gbé bàbá lọ́jà ó yà fi orúkọ nọmba rẹ léde.
2: 0806096-64-38 nọmba tó wọlé sọdọ tèmi
1: kẹtẹ tó lágé ó máa gbé yín rìn ó máa gbé yín wọnú ọjà ó máa gbé yín tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yín jẹ́ ká sáré dé iléeṣẹ́ yọpin aba bẹ́ẹ̀ ni àwọn náà gbórí wọlé sórí ètò yìí.
2: Ojú
1: ọjà.
3: Yọpin aba steam cell technology extra àlàáfíà dé kàsàgbà.
4: Àlàáfíà ta ayọ̀.
3: Global Limited ló ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa gbígbé oògùn UP Herbal Steam Cell Technology Extract jáde. Oògùn tá a pèsè pẹ̀lú ewé àti egbò èyí tá a fi ọgbẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti ẹ̀rọ tẹkinọ́lọ́jì fọ̀mọ́ kanga. UP Herbal Steam Cell Technology Extract yára ṣiṣẹ́ bí ìmọ̀nẹ́wà fún ìsọdọ̀tun horo ẹ̀jẹ̀ cell ìgbélárugẹ ọ̀mọ̀nú ara immune system booster fífọ àwọn ẹ̀yà inú ara bíi kíndìnrín ẹ̀dọ̀ ọkàn èyí tí ó mú mímí sókè sódò lílọ bíbọ̀ ó rọrùn. Bákan náà ó ń fọ ìdọ̀tí ara obìnrin tí mú kí nǹkan oṣù máa ṣe ségesège èyí tó lè dènà àti róyún ní kọ́kọ́ ló jí pépé kójú orí náà kedere arùnmọ́léegun ara ríro ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ rúru kí gbogbo rẹ̀ ó wá bí gbà káwá dàbí ọmọdé padà àkàrà òǹpa ló kájú ẹ̀ kọ gìrí. Yọpin Herbal Steam Cell ló kájú èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó lè máa dojúkọ àgọ́ ara àyẹ̀wò fún ẹnikẹ́ni láti di alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kún.
1: Ẹ pè wá sórí nọ́mbà wọ̀nyí 070-25-92-56-19 ẹ tún lè pè wá sórí nọmba kejì 090-30-43-78-28 ọfíìsì wa wà ní ìlú àkúrẹ ní ọtẹgbẹyẹ junction opposite government church along ìdọ̀rẹ́ road òkèàrọ àkúrẹ ẹ tún lè rí yọpin abara ní matador pharmacy ní old garage àkúrẹ ẹ tún lè rírà ní olówó gbadé complex baba love ọ̀fẹ́rẹ́ńjẹ ní ìlú ìdọ̀rẹ́.
3: Yọpin aba steam cell technology extract àlàáfíà dé kàsàgbà.
2: Bá a ti ń lọ bá a ti ń bọ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ náà ni à ń pè yín wípé ẹ má dáwada.
1: Ẹ má dáwada o.
2: Ẹyin náà ni
1: ẹyin lẹ́ẹ̀tì wà lẹ́yìn.
2: Ẹyin lẹ́ẹ̀tì
1: wà lẹ́yìn. Ẹyin lẹ́ẹ̀mú iléeṣẹ́ wa tẹ̀síwájú.

0: Glow 99.1 FM. Ija Fuakure.
1: Ọlọ́run bàbá prophet pastor Akọ́ṣílẹ̀ Ifẹ̀dayọ̀ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ìjọ CAC òkè olúwa kò gbàgbé mi nílùú Àkúrẹ́ òun la ṣe ń pe gbogbo ènìyàn sínú ìpàdé àdúrà alágbára tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tí àkòrí rẹ̀ jẹ́ wákàtí àánú àti ìtúsílẹ̀ Hour of Mercy and Deliverance aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ni 8 AM to 12 noon kí ni ìṣòro tí ń bá ọ fínra ìwọ náà máa bọ̀ kí àánú ó tú ọ sílẹ̀ o wákàtí àánú àti ìtúsílẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ sí méjìlá ọ̀sán nínú ìjọ Christ Apostolic Church CAC òkè olúwa kò gbàgbé mi tó wà lẹ́gbẹ̀ẹ́ Funky Mass Filling Station Ayéjẹmí Street ìsọlọ nílùú Àkúrẹ́ ní kété lẹ́yìn ìpàdé àdúrà ni bàbá ń láǹfààní láti rí gbogbo èèyàn fún ìgbaniníyànjú ẹ sì láǹfààní láti bá wa jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi nínú ìsìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday School laago méje sí mẹ́sàn-án àárọ̀ àti ìsìn ọjọ́ ìsinmi gangan laago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ìránṣẹ́ Ọlọ́run alájẹ prophet pastor Akọ́ṣílẹ̀ Ifẹ̀dayọ̀ JP ni Ọlọ́run ń lò fún ìtọ́ni àti àdúrà ẹ máa pe bàbá sórí nọ́mbà yìí 08060352729 máa bọ̀ ó Jésù ó bá ọ pàdé. Ọlọ́run da obìnrin dáradára wọ́n sì ní ojúṣe tó pọ̀ láti ṣe nínú ìdílé àti láwùjọ wa òun la ṣe ń pe gbogbo ènìyàn síbi àkànṣe tó pàtàkì fún àjọ̀dún obìnrin rere tìjọ CAC òkè olúwa kò gbàgbé mi àkórí rẹ̀ ni obìnrin oníwà rere the virtuous woman proverb chapter 31:10-31 ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ló máa kọ́kọ́ ṣáájú tó máa kún fọ́fọ́ fún ọ̀rọ̀ ọlọ́run àdúrà ìdánilẹ́kọ̀ọ́ àtórí yìn látọjọ́ Wednesday ọjọ́ keje sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí 7th to 9th October 2026 laago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́ tó bá wà di Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá 11th October 2026 ní ìsìn dúpẹ́ àjọ̀dún obìnrin rere máa wáyé aago mẹ́sàn-án àárọ̀ ló máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC òkè olúwa kò gbàgbé mi tó wà lẹ́yìn Funky Mass Filling Station ìsọlọ nílùú Àkúrẹ́ ni ó ti wáyé o Lady Evangelist Oluwatoyin ọmọ ọba Ògo pẹ̀lú Prophetess Fola Sade Kiki Owó lolórin ẹ̀mí Prophetess Aduke Oladiran JP lonísọjí tọ́lọ́run máa lò ìránṣẹ́ Ọlọ́run alaye prophet Akọ́ṣílẹ̀ Ifẹ̀dayọ̀ JP àwọn ni prophet in charge àwọn sì ló lo gbàlejò ó yá gbogbo obìnrin àti gbogbo ènìyàn pátá ẹ darapọ̀ mọ́ wa kájọba Jésù pàdé níbẹ̀.
2: Ẹ kalẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí mo kí onílé mo kí àlejò mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo lápapọ̀ mo dẹ̀ kí gbogbo ọmọ ìlú Àkúrẹ́ mo kí ọba mo kí ìjòyè mo kí gọ́ọ̀nà wa pé wọ́n kú iṣẹ́ takuntakun mo kí gbogbo ọmọ ìjọ Christ Apostolic Church òkè olúwa kò gbàgbé mi fún ìpalẹ̀mọ́ àjọ̀dún obìnrin rere èyí tó máa wáyé ní ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ tá a wà yìí lórúkọ Jésù gbogbo yín ẹ̀ní kàn dàmú gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ mi ò mọ́ bí tẹ́ wà lórúkọ Jésù ọmọ yín ẹ̀mí wọn ní fi palẹ̀ ọdún yín mọ́ lórúkọ Jésù ni mo gbàdúrà wọn ní fẹ̀mí ọkọ yín palẹ̀ ọdún mọ́ àti ẹ̀yin àtọmọ àti èmi àtẹ̀yìn lórúkọ Jésù Ayọ̀lá máa fi ṣọdún yín mo kí yín káàbọ̀ sórí ètò yìí àṣálẹ́ tó dáa ni Olúwa rán mi sí gbogbo ènìyàn ìpàdé àdúrà méjìlá ó ṣe lọ́la nínú ìjọ Christ Apostolic Church òkè olúwa kò gbàgbé mi tó wà ní Ayéyẹmí Street ìsọlọ Lákúrẹ́ òun ló wà lẹ́yìn iléepo Funky Mass Filling Station aago mẹ́sàn-án ni pàdé àdúrà máa ń wá ọlọ́run ṣetán láti gbọn ìyá ayé rẹ dànù ọ̀láyà máa ní ìsìn ní aago mẹ́jọ sí méjìlá ọ̀sán bákan náà a tún máa ní ìsìn ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́ ọ̀tún la máa ní ìsìn ní aago mẹ́rin sí mẹ́fà Friday a máa ní ìsìn ní aago mẹ́rin sí aago mẹ́fà ẹ jẹ́ ká pàdé láàárọ̀ ọ̀la nínú ìjọ Christ Apostolic Church òkè olúwa kò gbàgbé mi ò mọ tó ń là kọjá o ṣùgbọ́n ọ̀run sọ fún mi pé ohun gbogbo ni ṣíṣe lọ́dọ̀ òun báyà ẹkún ló ń sun lọ́wọ́lọ́wọ́ báyà àìsàn ló ń ṣe ọ́ o báyà apá ló lè gbé ẹsẹ̀ ló lè gbé o àbí ó máa ń lálàkàlà bẹ́yà ó máa ń jẹun lójú àlá ni o bẹ́yà ó máa ń rí ìbálòpọ̀ ni o báyà ó máa ń bára rẹ nílùú tó ti bí ọ lójú àlá ni o àbí ilé ìwé tó ti kà kọjá àbí ó máa ń ṣa ẹ̀gbí lójú àlá àbí oyún máa ń bàjẹ́ mọ́ ọ nínú àbí okàn máa ń rí pé nǹkan rìn láàárẹ̀ àbí nǹkan máa ń ta ọ ní gbogbo ara àbí okàn máa ń rí pé orí rẹ̀ máa ń pariwo máa bọ̀ nù jọ Christ Apostolic Church òkè olúwa kò gbàgbé mi láàárọ̀ ọ̀la aago mẹ́sàn-án la ma bere adu ayan lola de ma pa ila go meji la gerege ta ba pari tan a ma ni anfani lati ri woli olohun a ma ni anfani lati ri woli olohun ni ola yen lati ago meji la sesale loruko jesu be se n gbo mi lale emi ati sumo olohun o ma ba leyin bo ki gbogbo yin eh awon wo olohun reti lola o reti awon to ni igbagbo o reti awon to je pe won tin so iko ikoko tele sugbon to je pe oluwa so fun mi pe o ma fun won ni ayo eh o olohun so pe awon kan wa to tin fomi je furugbin oluwa so fun mi pe ton ba le wa lola won ma fayo ka to ina lola ja pade ninu ijo Christ Apostolic Church o ke oluwa ko gbagbe mi lago mejo aro te ba da tin bo e ma pe number yi o na ni 08060352729 08060352729 08060352729 WhatsApp line yen mo ma fi gba ipi lale tin ba se ton lori eto yi mo ma gba ipi awon eyan bi 100 titi da go mewa to ba nbi si ma pe mo fe ko pe wole kin sure fun o bi odun se nlo sopin emi emi ati eyin won ni fi pa lo odun mo gbogbo eyin agan gbogbo en tan woju oluwa fun irin ajo ilu oyibo gbogbo en tun je pe e ti lelele ko bo si gbogbo en tan sowo te ni akojo obirin kon gbo mi bayi esisi ma kun gbogbo oja re ma bo laaro la gbogbo en tan foju ko wa lantakun e ma bo laaro la ninu ijo Christ Apostolic Church oke oluwa ko gbagbe mi e ma bo ndede ago mejo aro si mejila osan a ma pade ninu adua lagbara e to Olorun gbe kale hour of mercy and deliverance ipade yen ni agbara won eniyan de won de ni eri loruko Jesus e ni lori aseti yo dara fun yin e ja doke lohun
1: Olorun da obirin dara dara won si ni ojuse to po lati se ninu idile ati lawujo wa ohun la se n pe gbogbo eniyan si bi akanse to pataki fun ajodun obirin rere ti jo CAC oke oluwa ko gbagbe mi akori re ni obirin oniwa rere the virtuous woman proverb chapter 31 verse 10 to 31 ipade olojo meta lo ma koko saju to ma kun fofo fun oro olorun adura idanileko atori yin latojo Wednesday ojo keje si Friday ojo kesan osu kewa odun ye 7th to 9th October 2026 lagu merin role si mefa role ojojumo to bo wa di Sunday ojo kokan la osu kewa 11th October 2026 ni sin dupe ajodun obirin rere ma waye agun mesan aro lo ma bere gugu e gugu e inu ile ijosin Christ Apostolic Church CAC oke oluwa ko gbagbe mi to wa leyin Funky Mass Filling Station isolo nilu akure ni o ti waye o lady evangelist oluwa to yin omo oba ogo pelu prophetess Fola Shade Kiki Owo lulurin emi prophetess Aduke Oladiran JP loni so jito lorun ma lo ifanse olorun alaye prophet akosile ife dayo jp awon ni prophet in charge awon si lo lo gbalejo o ja gbogbo obirin ati gbogbo ediyan pata e dara ko mo wa kajo ba jesu pade nbe Olorun baba prophet pastor akosile ife dayo nse bebe ninu ijo CAC oke oluwa ko gbagbe mi nilu akure ohun la se pe gbogbo eniyan sinu ipade adura lagbara to nwaye ni gbogbo ojo Wednesday losose ti akori re je wakati anu ati itusile hour of mercy and deliverance ago mejo aro si mejila osan ni 8 am to 12 noon kini soro tin ba ofira iwo na ma bo ki anu o tu osile o wakati anu ati itusile ni gbogbo ojo Wednesday ago mejo si mejila osan ninu ijo Christ Apostolic Church CAC oke oluwa ko gbagbe mi to wa legbe Funky Mass Filling Station Ajejemi Street isolo nilu akure ni keteleyin ipade adua ni baba nla nfani lati ri gbogbo eyan fun igbade niyanju esi nla nfani lati ba wa josin ni gbogbo ojo isimi ninu isin to nbere pelu Sunday school lago meje si mesan aro ati isin ojo isimi gangan lago mesan aro si mejila osan ifranse olorun alaye prophet pastor akosile ife dayo jp ni olorun lo fun itoni ati adua e ma pe baba sori number ji 08060352 729
2: mabo jesu ba opade gbogbo eniyan olohun reti ninu ipade adua ilola olohun ni ohun o ta ni canada nu iwo ni ko ma tara re danu ko sai to wa ti oni ni eri ipade tola yen tun ni agbara o je ojo majemu eyin na mo po bo si ojo majemu e je ka pade lago mejo laaro la ninu ijo Christ Apostolic Church oko oluwa ko gbagbe mi e to wa ni eyin le po Fukimas Philip Station Ayeyami Street Isolo Lakure Olorun o fi le re ja fara bi awon elomiran o nyagan ni o ro mo gbejo ni aboyun ma nbaje mo lara abo ti wase wase orise o ti le fisa o ti lelele ko bo si o sise sugbon owo obowo lowo re o kan sise na ni ma bo laaro la o ti gbadua gbadua o ri ame o gbudo ni ba pade pelu woli laaro la gbogbo eniyan lolohun pe sinu ijo Christ Apostolic Church oke oluwa ko gbagbe mi e to wa ni Ayeyemi Street te ba nbo e ma pe number yi o na ni 08060352729 08060352729 lala mo tun ma lo number lati gba ipe awon bi 100 eyan bi 100 to ba kokko pe to ba nbi si ma pe mo ma sure fun o ohun ti ma ri so ma fun ni ona abayo solution lolomiran need opolopo need awe agbaku olomiran need ko ku sori oke oro re o need jesus so fa foju yen o ni koriran o so fun pe ko lo we o si we ete si mo e kilo tun fe solution lo nilo o ti le ya church ko ma ri solution sugbon to ba wa lola yen oro re ma ja so pe ekun re ma di erin be lo de ma ri ko ni yi pada jesus oluwa wa
3: amen
2: e ja doke lohun

0: Ọlọ́run Bàbá Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayọ̀ ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ CAC Òkè Olúwa kò gbàgbé mi nílùú Àkúrẹ́. Òun la ṣe ń pe gbogbo ènìyàn sínú ìpàdé àdúrà alágbára tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tí àkòrí rẹ̀ jẹ́ wákàtí àánú àti ìtúsílẹ̀ Hour of Mercy and Deliverance. Aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ni 8 AM to 12 noon. Kí ni ìṣòro tí ń bá ọ fínra? Ìwọ náà máa bọ̀ kí àánú ó tú ọ sílẹ̀ o. Wákàtí àánú àti ìtúsílẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ sí méjìlá ọ̀sán nínú ìjọ Christ Apostolic Church CAC Òkè Olúwa kò gbàgbé mi tó wà lẹ́gbẹ̀ẹ́ Funky Mass Filling Station Ayéyẹmí Street ìsọlọ nílùú Àkúrẹ́ ní kété lẹ́yìn ìpàdé àdúrà ni bàbá ń láǹfààní láti rí gbogbo èèyàn fún ìgbaniníyànjú ẹ̀sìn láǹfààní láti bá wa jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi nínú ìsìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday School laago méje sí mẹ́sàn-án àárọ̀ àti ìsìn ọjọ́ ìsinmi gangan laago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ìránṣẹ́ Ọlọ́run alájẹ Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayọ̀ JP ni Ọlọ́run ń lò fún ìtọ́ni àti àdúrà ẹ máa pe bàbá sórí nọ́mbà yìí 08060352729 máa bọ̀ ó Jésù bá ọ pàdé.
1: Jésù máa bọ̀ pàdé. Ẹ já lọ nú ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ Jésù.
2: Amen.
1: A lọ nú ọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀.
2: Amen.
1: Ọ̀rọ̀ ta fẹ́ gbọ́ ní àṣálẹ̀, má jẹ́ ojú àgbọ́gbẹ́ yìí.
2: Amen.
1: Jésù Kristì, Olúwa wa.
2: Amen.
1: Kí la fẹ́ bára wa sọ ní àṣálẹ̀ yìí? Òun náà ni wípé àwọn tó ń sin Olúwa kò lè ṣe àìsin Olúwa ní ẹ̀mí àti òtítọ́. Mi ò àwọn tó bá sin Ọlọ́run wọn kì í wo pé pásítọ̀ ò bèrè mi. Àwọn tó bá wà nú ẹ̀mí wọn kì í sọ pé dádì ò bèrè mi torí bẹ́ẹ̀ mi ò ní lọ church. Àwọn tó bá sin Ọlọ́run nú ẹ̀mí àti òtítọ́ kò sóhun tán bá ń ṣe nínú ìjọ tó jọ mọ́ ti Ọlọ́run tí wọn kì í bá wọn darapọ̀ láti ṣe. Ẹnikẹ́ni tó bá ti wà nú ẹ̀mí a máa ṣe ohun ti ẹ̀mí. Ẹni bá ti wà nú ẹ̀mí a máa gbọ́ ti Ọlọ́run ju ti ayé lọ. Ẹ já sáré wonú ìwé mímọ́ ìwé Jòhánù orí kẹrin ẹsẹ̀ 20:4.
2: Ẹ̀mí ni Ọlọ́run.
1: Ẹ̀mí ni Ọlọ́run.
2: Àwọn ẹni tí ń sìn.
1: Àwọn tó ń sìn.
2: Kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́.
1: Láìlá hallelujah.
2: Hallelujah.
1: Ẹ máa gbọ́ gbogbo ènìyàn. Ẹni bá sin Ọlọ́run kò lè ṣàìsìn ní ẹ̀mí àti òtítọ́. That is why lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ mìíràn wọn ò mọrí Ọlọ́run torí pé wọn ò sínú ẹ̀mí. Tó bá wà nú ẹ̀mí wàá máa gbóhùn Ọlọ́run. Wàá mọ̀ pé Ọlọ́run ju ohun gbogbo lọ. Ó ju iṣẹ́ rẹ lọ. Olùmíràn wà kò ní mọ̀ pé ó yẹ kóun gbàdúrà. Nígbà tí ogun ò tíì dé ẹni bá sin Ọlọ́run gbogbo ọkàn ló máa fi sìn. A ti ṣọ́ọ̀bù ní àkókò àdúrà. A fi ṣálẹ̀ lákòókò àdúrà torí ohun gbogbo ni àkókò wà fún ẹ̀ka.
2: Obìnrin náà wí fún pé.
1: Obìnrin náà wí fún pé.
2: Mo mọ̀ pé Mẹ̀sáyà ń bọ̀ wá. Tí a ń pè ní Kristì.
1: Hallelujah.
2: Hallelujah.
1: Ẹni tí ò bá dá Ọlọ́run mọ̀ wá rí mọ̀ pé a yàtọ̀ sí àwọn tó dá Jésù mọ̀. Hallelujah.
2: Hallelujah.
1: Torí àkókò mi ẹja sáré wonú ìwé Matthew 6:33-34.
2: Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọ̀run náà.
1: Ẹ kọ́ máa wá ìjọba ẹni bá sin Ọlọ́run nínú ẹ̀mí ajogún ìjọba Ọlọ́run. Kì í ṣe ẹnìkan wá lẹ́ẹ̀kan. Ó ní bẹ́yà mi ò tiẹ̀ mọ́ bó ṣe pòwe yẹn pé pásítọ̀ kan kinní kan mọ́ ni mo lọ Ọlọ́run mà jẹ́ kéèyàn ríran ìjìnlẹ̀ o. Because tó bá gbóhùn Ọlọ́run pẹ̀lú ìran tó bá rí wàá dá Ọlọ́run wàá lè mọ̀ pé òkè Ọlọ́run ló ń bá ọ sọ̀rọ̀. Olòmíràn àlùjọ̀nù bá sọ̀rọ̀ Ọlọ́run bá òun sọ̀rọ̀. Ẹni tó ríran tí ò gbóhùn ẹ mọ̀ pé ó máa yàtọ̀ síra. Now tó bá sin Ọlọ́run tó máa ń lọ ṣọ́ọ̀ṣì déédéé ò ní máa wo àṣìṣe pásítọ̀ ò ní máa wo àṣìṣe akọrin ò ní máa wo àṣìṣe ọmọ ìjọ ò ní máa wo pé ẹnìkan ṣẹ̀ mi ò ní wá church. No ò sínú ẹ̀mí nìyẹn. Téèyàn bá mọ ibi tó ń lọ á focus síbi tó ń lọ yẹn á dẹ̀ make sure pé òun wà nù jọ yẹn fún ìgbédìde àti ìpolongo ìrere Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni àti bí ìjọ ṣubú náà máa ń wà fún ẹ gbọ́dọ̀ máa wá ìjọba ọ̀run. Ọ̀nà wo la lè fi wá náà ni pé ká kọ́ fàyè wa fún Jésù. Lẹ́yìn yẹn ká máa tán lẹ́yìn ká kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ká máa ṣèfẹ́ Ọlọ́run ká máa rìn déédéé. Ẹlòmíràn ní born again mi wọ́n á gbé sọ́jí kalẹ̀ kò ní síbẹ̀ bible study kò ní síbẹ̀ ìṣọ́ọ̀rù kò ní síbẹ̀ ó ṣàgbé born again lérí bí hárahárà ṣé ẹ̀mí mọ́ ń bọ̀ olùṣá ṣó wà nú ẹ̀mí ṣá ṣó mọ́ tó ń bọ̀ lẹ́yìn àti tiwájú. Torí náà ìyẹn ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká sin Ọlọ́run ní ẹ̀mí àti òtítọ́ ká lè rí lé ológo wọ̀ ẹ kà síwájú.
2: Àti òdodo rẹ̀.
1: Yes.
2: gbogbo kan wo yin ni a si fi
1: la fi kun fun yin
2: nitori na e ma shaniyan nitori ola
1: e ma shaniyan nitori ola
2: ola ni o shaniyan wa ara
1: lo lo ma ohun ta n wa ba oja odun ti bere ba olomiran ra yi church mo bayi olomiran ba oja odun lo fa ta bayi e wo ye awon to ja bonu plate to ku sinu omi yen e ja fi se e je ka fara wa ro to ba je olodi wa nko ki la fe gbo lohun fa e ma gbogbo awon omo kekeke to ku sinu eran plate yen se won le bo lohun fa awon no mo pe ku yen le de o de suddenly ni so e yo gbudo marura bi pon lo lola olohun lo ni ojo la akoko ta wa o ja akoko ti gbogbo eyan fe ma sare odun e ja samoni won e ma tori pe sare odun ke so monu e ma tori pe sare odun ke gbagbe olohun e ma tori pe sare odun ke gbagbe program ijo te wa tori pe akoko igon la ni dadua akoko yesu ade ma toyan je akoko to ja nta ju ni ṣugbọn o bere lọwọ awọn to taja odun yen opolopo won january won ma yun ori ni tori pe olorun o raaye ninu ise won won pinle ise won sinu christi jesu loruko jesu ijoba oro ko ni bolo wa e wa oluwa nigba te le ri e pe nigba to wa ni tosi galantia 5:1 o ni eduro ninu ominira
2: eyi ta pe
1: si yes
2: eduro sisi ninu ominira
1: eduro sisi ninu ominira
2: eyi ti christi si so wa di ominira
1: christi ti so wa di ominira
2: e ma si se tun fi orun ba
1: ajaga eru mo e ma fi orun ba ajaga eru mo hallelujah
2: hallelujah
1: you are a christian o ti n lo le alawo you are a christian o si n gbebo you are a christian o si n ja olomiran ara ile to n gbe ijamina ni nbe jesu o gba nko lowo re oruwa igba kan ma nja a ma fa wahala gan sugbon gba won kokoko kuro lo wa o gba many things ton ma se ogun ma wa nbe ton ma soro ma wa nbe club to club everywhere sugbon leni mi o le rin be mo tori jesu gba won kokoko kuro lo wa awon ore kore gbogbo a just asa fun won opolopo jesu ori kokoko gba lo won won ti igbagbo won o gba nko lowo won ija won lo ni ejo elojo won lo ni so o ya ki jesu jesu to gba yen ko ti gba won iwa kokoko lowo re to pe awon eyan ma wo pe ah o da po ti change anti ti da siu sugba siu ti re se lo fi janu le se lo fi rojo elejo kiri se lo fi ba ijo je se lo fi tu ijo se lo fi rojo pastor be lo rojo iyawo pastor be lo rojo akori be lo rojo dikiness be lo rojo alagba ojo wo lo fe bo loruko jesu ide aye oni de wa
2: amen
1: mo nbe gbogbo eyan kan ba wa se olugbowo fun eto yi tori eto yi o ye ka ma lo 1 hour sugbọn ni akoko pupo loruko jesu olorun ma bukun gbogbo yi
2: amen
1: e ja wonu we kolose ori kini ese kini ka to ma lo
2: Paul apostoli Jesu Christi nipa ife olorun
1: Jesu Christi nipa ife olorun
2: ati Timothy arakunrin wa
1: ati Timothy arakunrin wa
2: si awon eniyan mimo
1: aha
2: ati si awon ara wa oloto ninu Christi
1: yes
2: to wa ni Kolose
1: oto hallelujah
2: hallelujah
1: ani le ka be yen ton e je ka fara wa sumo lo bodu se de yi o akoko ton ni ka sa sala fun emi wa lele na lo wo la le fi sa sala ri omo re bodun e je Jesu ijima jagidi kan to sodun e lo kole fun awon to ba gbagbe olohun se e lo kole a mo so fun awon eyan mo tin so e wo ya to kunu eran play yen from me benin from me benin bi si ori omi e wo to sele leyin gba yen azen ti sele lori sisi loruko jesu e ni bodun lo o
2: amen
1: e ni bodun lo o
2: amen
1: e ni bodun lo o
2: amen
1: loruko jesu omo yin o ni bodun lo oko yin o ni bodun lo e faye le fun olohun ninu ise yin lopin odun yin e faye le fun olohun ninu irin ajo aye yin e faye le fun olohun ninu ile yin e faye le fun olohun ni gbogbo ona te ba rin laye loruko jesu ani sise
2: amen
1: jesu oluwa wa
2: amen amen loruko jesu
1: e ja doke lohun

oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni jọ ìkànnì glo fm àkúrẹ oríṣiríṣi nínú ẹyọ kan

0: ni olorun oba egba wa oba ni nla to tobi di so gbogbo pelu iyalo
1: iba
0: oba to se da orun ati ile aye oba to se da ile aye ati oba bowo gbogbo ti omo re lekoju ofe
1: kabiyesi olorun
0: ni ogbagba ti gbara adugbo adani mo gbagbe olodumore oba ni nla ti gba ni lojo gbogbo oba mbo oba to se da aye orun akoda aye iba oba se da orun iba iba oba to da wa to da wa sile aye oba ti nko nbe ki gbogbo aye o to ma be oba ti oyi to ma be be nikan oba si laye mo ke ku ke ti ke sa ke diba je be ni ke isa
1: iso
0: oba lana oba loni oba ni woyi ola adani mo gbagbe olorun oba awon oba titi aye raye ni gbegun oba to ti mo ti oba soro moye oba wi mo da se oba le wi le se oba ele ti gbaroye oba se yi do soro loju gbogbo wa oba to ti gbo ka to mo wi oba to ti mo ran ka to mo arinu lodo ma okan gbogbo eniyan oba ri irohun oba mo ni mo la oba mo tun la mare ni lo lodun mare oba to da gbogbo
1: kabiyesi o
0: ni sabide be ni o ni jo simi ke gbolude be ni ke gba fenti
1: oba na
0: oba ti esiwo ose to se toru atoru ato se oba oni bu ore yesu atoru ato kan jo oba to da gbogbo wa ko ni lifu eyan ni so pore ni olohun oba oni dawo ose du oba ti esiwo ose ni gbakan gbakan oba to lagbara lori gbogbo to si le sun gbogbo baba sojo wa so da bo sa fere aso tutu aso rere baba so ye tan to soru asi to so gene
1: nti olohun po
0: oba to tele ele bi eni teni o se da gbogbo ti nbe lori ile o se da omi ato gbogbo ti gbe nu omi oba to ta san mo soke bi eni ta so o se da orun ati oju ba soju se ma o to se rawo oba pere bi ewe bo oba kisi bi odi eyin bo le oba to ri wa ta o ri oba to mo gbogbo wa tere kan o mo oba ti lana fun ni nibi ta ran kan si dake olulana adigun adesina wa sina re fun gbogbo wa baba ko sina oro ko sina owo ko sina mo ko sina iku boro boro ti pari awon
1: wa ami ase
0: eni ta n pe ninu ile ti n dani lon leyin ode oba ta pe le ku ile to dani lon le de oba eleburu ke oba gbe ni mo yese oba oni bu ore oba ti o gboju ile keni ta le mu oba ti o gba ni eburu keni ta le na oba la ti re oju ile adidon ni eburu olodumare lo ni gbogbo re re lodo
1: beni o
0: adire toju ile adidon ni eburu dake olodumare ni o fi
2: ke mo ma se iba loni mo se ba loni olorun oba mi mo ma dupe eledumare a ma dupe o olokunrin lobirin tin gbo mi gbeto ya ma dupe ogboju ode on na lo bale bagẹ si 99.1 fm to wa ni japo lo akure nbi lene o di wo ijejo ta kase kuro lori mansini pe a lo sile wa a tun pada de layo ati alaafia a bakunbi a pe won wi pe enikan ku nile odo ti wa na olorun o se o a ni ku ka toku a ni faragbariwe a ni ba won dodo lai fara komi mo dupe pupo mo dupe pe okun lowo eledumare oba mi ta la kabiyesi re olodumare oba mi opapa to mi panu le oba mi kabiyesi amo kio amo yin o amo pariwo re lojo gbogbo babalawo yin o woli yin o alaafa yin o be ni awon ti won o da kan mo won pariwo re ni gbogbo igba kabiyesi mo de o olodumare mo tun de bi ba loni
1: olorun na mejeji
0: ni waju oba adake dajo oba adake mo fo da mo tele di se oba ti o dajo fun ni ta gbodo gbin oba ti o soro fun ni ta gbodo ko oba mi edumare oni da eniyan lejo koluare o tun lo anwile aye anwile o si fun eni ti olodum mọ̀rẹ̀ bá ti dálẹ́jọ́ mo dúpẹ́ ní ọ̀yà tó máa tẹnu olúwa rẹ̀ jáde
1: bí
0: wọ́n bá mi lérè pé ta wá lè rèyàn tí ń parí ìjà lákígbe olódùmọ̀rẹ̀.
2: Òun náà ló jẹ́ kí n sọ wípé ọpẹ́ náà ni ọ̀rọ̀ mi bá lónìí ọpẹ́ náà ni mo wá dú náà lórí atẹ́gùn lọ́jọ́ tòní ká a sì mú àwọn nǹkan tó bá kàn ká a sì máa mú ká máa mú sí lẹ́yọ kọ̀ọ̀kan mò ń bọ̀.
0: Adájọ́ àgbà tí yọrẹ fẹ́ ní lórí ìjọ àlékálẹ̀ àgbà tí yọ lè máa mú nínú mọ́ṣáláṣí ni ó ṣèdájú ẹni tí ọwọ́ náà ni ó ṣèdájú ẹni tí ọwọ́ ìjọba òun ọba mi èdùmọ̀rẹ̀ kọ́ mọ̀ ṣe gbogbo wa lẹ́ni tí ọwọ́ náà kó ṣe gbogbo wa lẹ́ni tí ọwọ́ ìjọba
1: òun.
2: Mo ń sọ fún wa ní ọjọ́ mẹ́jọ tá a bá ti wá sórí ètò yìí wípé ẹ má jẹ́ kẹ́tò yìí ó kú o ẹ má jẹ́ kó kú tó bá ṣe nínú ẹ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ dá mi lójú pé

0: ọlọ́run.
1: Àti mùsùlùmí àtonígbàgbọ́ àtọdẹ àtàdáǹsì àti babaláwo àtoníṣègùn àtẹni tí ò ti ẹ̀sìn kankan rárá. Ọlọ́run o, mo ti bà lọ́wọ́ rẹ lónìí, mo gbé ọga ju báwọn yòókù ṣe ń gbé ọga lọ. Torí kò sí nǹkan kan tó tún ṣáájú Ọlọ́run ọba mi Èdùmọ̀rè. Lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run ọba mi Èdùmọ̀rè ló tún kàn.
0: Ó ti ká gbẹ̀sán rere o, ẹ jẹ́ ká gbàdúrà. Mímọ́ Ọlọ́run Olódùmọ̀rè bàbá nípasẹ̀ Jésù Kristì. Má jẹ́ ká ṣàṣejù tó fi bí ń sọ, má jẹ́ á ṣàṣejù láàfin ní bójú rere rẹ pàdé. Má jẹ́ á ṣàṣejù Ọlọ́run ọ̀run.
1: Ntẹ́mi máa ń fẹ́ kó yé wa lórí ètò yìí ni wípé èmi gbọ́ mo sì ká wípé Ọlọ́run ọba mi ò kọ́ ilé ìjọsìn kankan. Ọlọ́run ọba mi ò kọ́ ilé ìjọsìn kankan. Ọlọ́run ò nílé ìjọsìn tí ń lọ, kì í ṣe Anglican, kì í ṣe Kérúbù, kì í ṣe mọ́ṣáláṣí, bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi ìṣe oníṣègùn, bẹ́ẹ̀ ni ìṣe babaláwo.
0: Olúwa wa.
1: N ló fi já sí wípé kò sí ẹ̀sìn tí Ọlọ́run ọba mi lòdì sí. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o, kò sẹ́sìn náà. Ọlọ́run ọba mi ò lòdì sí ẹ̀sìn kankan. Kódà kọ́ ọmọ lọ mọ́ṣáláṣí, kọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì, kọ́ ọmọ ṣe babaláwo. Ntọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ ni ntọ́ bá ṣe sí mi àti ntí ń bá ṣe sí ọ. Ìrànlọ́wọ́ tí mo gbé dìde pẹ̀lú rẹ, ọmọ rẹ tó fẹ́ já sí kòtò tí mo fà sókè padà, ọmọ rẹ tó fẹ́ lọ sílùú òyìnbó tí ilẹ̀ fún mọ́, tí mo sáré gbé kàbàkàbà tó sì délùú òyìnbó yìí. Ó san mí, ó san oore, kò san oore, kò kàn mí o. Ọlọ́run ọba mi Èdùmọ̀rè ni màá san oore fẹ́ dà á. Ìwà tó o bá wù sí mi àti eléyìí tí ń bá wù sí ọ, òun lọ́lọ́run ọba mi ó béèrè lọ́wọ́ rẹ. Kì í ṣe ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí àbí mò ń tẹfá. Òun kọ́ lọ́lọ́run ọba mi ó béèrè o. Ìwà rẹ tó o bá wù sí mi àti tó o bá ṣe sí ìkíà mi ní àkàtà mi, lọ́lọ́run ọba mi ó béèrè lọ́wọ́ rẹ. Ìwà tí ń bá wù sí ọ lọ́lọ́dúnmọ́rè ó bí mi léèrè tí ń bá dọ̀hún o. Kò sí ẹni tó dé tó lọ tó dé tó sọ pé Ọlọ́run dá òun lẹ́jọ́ bú tàbí kò dá òun lẹ́jọ́ bú. Ṣùgbọ́n nígbà tá a ti mọ̀ wípé ìkàlẹ̀dá ẹ̀dá níkà apinjú asanjú ara wa, òun ló jẹ́ ká máa sọ wípé báyìí ló wí, báyìí ló wí, báyìí ló wí, torí pé ká ba lè máa níbẹ̀rù ká mọ̀ mọ́ ṣera wa níkà. Ẹ já ronú jinlẹ̀ o, ìkà ò dáa.
2: Ẹni tí Olódùmọ̀rè ń kọ́ lálẹ́.
0: Ọpọlọwọ ò ní dàrú o.
2: Ẹni ojúmọ́ lẹ́rẹ̀ ewúrẹ́ wa lágbàdà bí gbogbo Ọlọ́run ọba ni òfin ṣe wò tí wọ́n wà paro bí.
1: Ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wá bá mi dúró tì mí nígbà mo sọdún fà mí níjọ́wọ́ ni. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ látorí bàbá mi kábíyèsí torí ẹni tí ó bá kẹ́gbẹ́jọ tó kó gbogbo òlú jọ kábíyèsí làápè bàbá mi Olú Fagọrọ́yọ̀ ti olórí àwo tìlú ọba ẹlẹ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ igbákejì wọn bàbá wa Babátúndé Ẹlẹ́mọ̀ṣọ́ Awotọ̀ba ilé. Ẹ bá mi kí gbogbo àwọn àwòrò ṣàṣà wo tí wọ́n dúró tì mí lọ́jọ́ náà. Ọlá náà ni yóò tún wá pé ọjọ́ méje. Mo dúpẹ́ o, ayọ̀ yín ò ní dìbànújẹ́. Ifá ó gbè yín o, ifá ó ṣelégbè lẹ́yìn yín, ifá ò ní kẹ̀yìn sí yín.
2: Ẹ bá yí ẹdí a máa báyé yí bẹ́yìn òsì báyé yí ọmọ aráyé olólùwà rẹ̀ mọ́gbàlẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
2: Ibákadé olùkọ́gàtẹ̀ bí mi ẹ̀ nífa kínní.
0: Nífa kínní.
2: Ìpínlẹ̀ ọ̀tẹ̀ lọ́rọ̀ orin ọdẹ àyàn ó bàbá aládùn kan bá.
1: Ẹ wo, ẹ jẹ́ kí n sáré ṣe pápápá bí a wo bàbá sọ̀nà torí ká sáré ta tá a bá sáré ta ká lọ mú un ní pápápá yóò dẹrùn onídè mọ́ wa lọ́wọ́.
2: Kálàwá àwọn ṣòwòṣòwò ọ̀jẹ́ dá ọmọ rẹ lọ́nà ọjà.
0: Lákòókò ìgbà náà
2: kí ni o. Ìdílé ọ̀bá dára rẹ lójú kò lè kọ ọjà lẹ́nu odi.
0: Lóòótọ́.
2: Ìṣẹ́jú àwọn oníṣòmọ̀ mi ọmọ àbárọ̀.
1: À ń wàásù fúnra wa, à ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ pé ká má jẹ́ kí àìsàn burúkú ó ká wa mọ́ ọ̀dẹ̀. Ọlọ́run ò ní jẹ́ káìsàn burúkú ó ká wa mọ́ dẹ̀dẹ̀ o. A sọ̀rọ̀ nípa ẹyẹ tà níjọ́wọ́ ni. Ẹran ẹta ẹnu mi àgò. A sọ̀rọ̀ nípa ẹran ẹta níjọ́wọ́ ni, n ta lè mú lára rẹ̀, ta lè kì lágbo, ta lè fi ṣe oògùn ìtọ̀ ṣúgà táwọn bàbá wa filẹ̀ kí wọn ó tó jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́wọ́ mi ṣùgbọ́n tí wọ́n rí ìtọ́sọ́nà tí wọ́n sì ń ṣàdúrà fún mi. Kò sí n tí ò lóògùn láyé, kò sí nǹkan tí ò lóògùn. Bó sorí fífọ́ orí túlù ni ó lóògùn. Bóbìnrin bá lágídí lánìí jù tẹ́ ẹ sì fẹ́ràn rẹ̀ tẹ́ ẹ fẹ́ ó lọ wàláyì ó lóògùn. gbogbo n ta n pe ta so pe ogun ogun ki se ka jo ogun lori ina tabi ka ko nkan sinu agbada ka ma jo ko ni won pe lo ogun nti an ba tin so pe nkan la tun se o lo ogun na ni to ba tin la tun se o lo ogun ni adupe gbogbo eyin te pe wa kakakiri awon ti won tori pe won fe bere won wa mi wa lati yan niyan ilu yi won pe ilu yi ni lafia ji awon kan na wa won ni lade la won ti wa won pe ibe ni lade nile tapa lohun mo ni se ngbe to yin be ni won ni kete la won gbo kabiyesi re olodumare baba mi akande olohun mo gbe olowo soke mo nbo
2: ni won wo lere kankan bo oluwa ni toju gogo
3: be ni o
2: ba di olori ile iwe be ma de ji pada gbo bo ti nwi gogo
3: mo lo ntin wi ga
2: mo bi na oba ton ni aso eje e to le itana be ba di be ko mo yan lo jile iwe eje lo owowo ya ke
1: a tun wa soro pelu eye gunugun na nije ni o da ya je ijo loni na gogo awon tan wa bere pe kin lo wulo fun kilo fun ta gbodo so lori ategun nije ijo gogo awon to wa bere lowo wa aye won ti ja sayo bayi e ma pa mara o enikeni taisan ba nse e soro jade e fi awon ti won dari yin e fi won sile won o ti idorun ri ki won o ma so wi pe Olorun mu yin nigba te ba do ntan tori boya Olorun o dajo boya ko dajo ko seni to mo sugbon yo ti e wa dajo e mo wora yin niran e mo fowo ara yin para yin te ba ti mo bi te ti le gba ewosan e mo fi owo ara yin e mo fi para yin ogboju ode to lale hu ni 99.1 FM ni japo o wulo fun tokunrin to berin wa e wo e ja jo mo gbo
2: eyin na do won mo lu adubo wa so mi gi ngberu leye je funke bi je ku ba je gberu eya dede je mo lo
3: be ni o
2: do ni be tan ni oro ko ni to bi ko ja dua lo gbogbo alabi amo tin ba ndori omo re dawo ori olohun oba oni
1: eran ko kan ti mo fe menu ba lasale yi ka mo do na penu won ni ka se papapa bi mo se wile kan bi awo baba asona a menu le oro eran ko kan eran keke ni sugbon ta ba menu le o sese ka pada fo tori yo pada ta ba eran ko mi na eleyi won ni se ku seye aja o orin nile orin lara gi o se tun fo bi eye anfani wo ni nbe lara eran aja o yi se eran la pe ni abeye sugbon ta ba fe pe daada se ku seye ni o se ku seye ni tori iye ti e ko ni fida that is in ti mo nso ni pe ko ni iye ti fi nfo sugbon o ni apa to dabi aso to hun mo fi nfo to ba ti balsaragi ko si bi ti o le sarede laragi nta mo fi nse o lagbara pupo awon baba wa jọun ooto wa pupo ooto wa laye sin na ooto wa o Olorun ba mi edumare ngbo o to wa daada e je ka tele o to ka ba

0: tile wa se yo te e ma binu beyan o fi tile wa se yo te nigba ta ba mu ogun wa ta so di radarada ta so ogun wa ta so di rederede ta mu ogun wa ta na wo so ogun wa danu sibi kan ta ni ko wulo fun amo ah ewo e ja ronu pe wada baba kan be baba yi nbe ni esa oke nigba na won pe baba yi ni taye ewe sorun baba yi olori awo esa oke ni baba yi ti re wale asa bayi ojo ti pe die baba yi to ba ti difa lojo sunday dago mejo baba yi o ka gbada borun baba yi nlo sosi ni won o ni so wi pe ke bawo ni ti baba yi se je won gba baba yi laaye won o gba laaye won ni so pe bawo lo se je won ni so pe bawo lo se je bi hello ah oda ore bete te ba lanfani lati pe wa pada si ori eto yi hello
1: makale
0: e makale sa o
1: ìṣẹ́lẹ̀ àtàárọ̀
0: àdúrà yóò gba ẹni dààmú
1: ẹni wà lẹ́la gbọ́ ọlọ́run
0: àmì elédùnmarè
1: ìyẹ́sẹ́ tí wọ́n máa tẹ̀síwájú gbogbo ẹ̀lú kú láti ìdàgbò láfẹ́ jẹ àná.
0: Wà bàbá mo ti dóhun yín mọ̀
1: ẹ̀
0: sà
1: ó fẹ́ mọ̀ rẹ̀ wá ẹ̀ ló kọ́ ní àìsàn ìlú ilé ẹ̀ yìí ṣùgbọ́n ẹ̀rọ wa sọ pé àti gígùn àti gígùn kò ní kíkan kí olùdókòwà báyìí jùlọ kò ló lè wọ báyìí jù ọmọ ni o
0: kò sí igi náà ẹ tún béèrè wò lọ́wọ́ gbogbo àwọn ọdẹ àtàwọn àgbẹ̀ tí wọ́n mọ ẹyẹ yìí dáadáa àti igi tútù àti igi gbígbẹ ibẹ̀ náà wọ́n ń kọ́ ilé sí àti gbẹ́ igi yìí láàrin ijọ́ méjì tí wọ́n máa sì máa ń gbé inú ẹ̀ kò sòro fún ẹyẹ tí mò ń sọ yìí.
1: Ẹ lágbára.
0: Kò sòro. Àdúrà yín ó gbà.

ẹni tí mo wá ló bí mí léèrè ká mẹ́nukú òun bí ti bàbá ẹ̀ torí wọn ní kí n má sọ̀rọ̀ àwọn kí n má sì dárúkọ àwọn ń bẹ̀ ṣùgbọ́n mo lè mẹ́nu bọ́rọ̀ wọn bọ̀ tí mi lè dárúkọ wọn lórí atẹ́gùn ni bàbá yìí wọ́n fi ọwọ́ tó dáa wọ́n fi mú ọdẹ wọ́n fọwọ́ tó dáa mú ọdẹ toró níye ọdún tí wọ́n dárúkọ fún mi pé àwọn fi gbé iná gbé àtùpà gbé ìbọn kó tó wá di pé ọlọ́run dé tó ní òun pe àwọn ṣùgbọ́n nígbà tọ́lọ́run pè wọ́n wọ́n sọ fún mi pé ohun táwọn ń gbọ́ àwọn ò tí ì gbóhùndé sí i wípé ń tọ́ ọ ṣe kọjá ẹ̀sẹ̀ ń bẹ́ ń bẹ̀ páwọn ò tí ì gbọ́ wọ́n ní kódà tí ì bá ṣe àgbà tó dé pé àwọn ìrẹ̀ ran jẹ lọ́jà àwọn máa ń dẹgbó ní gbogbo ẹ̀yìn kùlé ọ̀dọ̀ àwọn nígbà náà àwọn máa ń pa òkúrù pa sẹ́sẹ́ pa nǹkan nǹkan òun làwọn fi máa ń ṣe bẹ́ẹ̀ jẹ àtìyàwó àtàwọn ọmọ àwọn pé àwọn ò kákún ẹ̀sẹ̀ láyé ìsìn tí gbogbo wa ti wá mú iṣẹ́ ọdẹ ní ẹ̀sẹ̀ pé gbogbo ẹni tó bá ti ń dẹgbó tàbí ti ń pẹran ọmọ èṣù ni irọ́ o ẹ má jẹ́ àgbà ẹ̀sìn bọ́ sódì kì í sọ ọmọ èṣù o bá a ṣe bá láyé àwọn bàbá wa.